0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ káàárọ̀ o, àjèrèbí. Ọ̀yìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlara Mọ̀kìlá ti ròyìn látẹnu Adéyẹmí làwọn ṣáájú kókó oníròyìn náà. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti pè pàdé pàjáwìrì lórí àwọn ọ̀rọ̀ pàtàkì tó ṣẹlẹ̀ sórílẹ̀-èdè yìí. Ìyàwó ààrẹ ló ti pè fún ìdókòwò èyí tó lágbára lórí ọ̀rọ̀ ìmọ̀ ìgbàlódé. Ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn ló ti dá ìdájọ́ dúró lórí ọ̀rọ̀ yíyọ orúkọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹgbẹ́ ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú míì nínú àkọsílẹ̀ àjọ ètò ìdìbò. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ Rotary nílùú Àkúrẹ́, ìyẹn Àkúrẹ́ Prestige Jíndé, ó ti ṣe ilégbé àwọn ọkùnrin kan èyí ti ń bẹ ní ilé àwọn ọmọ tí ó ní wàhálà ọ̀rọ̀ etí nílùú Àkúrẹ́ láti mú ìgbéga bá ìgbé ayé rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà. Ààrẹ ẹgbẹ́ náà Dáúdà Ajíbádé sọ pé iṣẹ́ ọ̀hún jẹ́ ara iṣẹ́ ọdún 2025-2026 wọn èyí tí wọ́n ṣe lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n tọ́ka sí bí ilé ìgbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ò ṣe dáa tó. Ajíbádé wá ṣàlàyé pé àtúnṣe náà ń bẹ lójú náà ti pèsè ààyè tó yáyè fáwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Alákòóso fẹ́tọ́ ẹ̀kọ́ ìpínlẹ̀ Ondo, ìyẹn Ìgbẹ́kẹ̀lé Ajibẹfun, ló yòǹbo ẹgbẹ́ Rotary náà fún ṣàtìlẹ́yìn ìjọba nínú ètò ẹ̀kọ́. Olú Ọbájúláyé tó jẹ́ olùdarí kan nílé iṣẹ́ náà ló ṣojú rẹ̀ níbẹ̀. Ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ló dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Rotary fún dídá sí ọ̀rọ̀ iléèwé náà tó sì pinnu pé wọ́n ò mójútó dáadáa. Igbákejì ààrẹ Kashim Shettima ló ti ṣáájú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Progressive Congress lọ sípínlẹ̀ Èkìtì fún àsekágbá ètò ìpolongo fún yíyàn padà Oyèbáńjì. Sẹ́nẹ̀tọ̀ Shettima nígbà tí báwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì sọ̀rọ̀ ní Èkìtì Pavilion nílùú Àdó-Èkìtì ló rọ àwọn olùgbé náà láti jáde lọ́pọ̀ lọ́jọ́ Sátidé láti yan Abiodun Oyèbáńjì padà fún sáà kejì. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti dá ìsinmi rẹ̀ dúró tó sì pe àwọn aṣòfin fún ìpàdé pàjáwìrì láti mójútó àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì sórílẹ̀-èdè yìí ní pàtàkì nípa ọ̀rọ̀ àìsáàbò èyí tí ó ń ṣẹlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Gómìnà Akpabio ló pàṣẹ yìí tó sọ pé ìpàdé náà iná ṣe pàtàkì nítorí àwọn ọ̀rọ̀ èyí tí ó ṣe pàtàkì orílẹ̀-èdè yìí tó ń fẹ́ àtètè mójútó. Àwọn aṣòfin ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ìsinmi lẹ́yìn tí wọ́n dá ìjókòó wọn dúró tí wọ́n sì ní wọ́n ó padà bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ keje oṣù keje ọdún 2026 tẹ́lẹ̀. Ìpàdé pàjáwìrì náà wáyé láàrin bí ọ̀rọ̀ àìsáàbò ṣe ń le sí àti ìpè fún ìgbésẹ̀ tó le lórí ọ̀rọ̀ ìṣèlúbani àwọn jàǹdùkú àti ìjínigbé jákèjádò orílẹ̀-èdè yìí. Ìlara Mọ̀kìlá ti ròyìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn lẹ́ẹ̀ ti gbọ́ bí ìyàwó ààrẹ ṣe pè fún ìdókòwò tó dára lórí ọ̀rọ̀ ìmọ̀ ìgbàlódé àti bílé ẹjọ́ Kòtẹ́milọ́rùn ṣe dá ìdájọ́ dúró lórí ọ̀rọ̀ gbígbégilé orúkọ ẹgbẹ́ òṣèlú ADC àtàwọn ẹgbẹ́ míì nínú ètò ìdìbò.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà tiẹ̀ kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
1: eka bo sa pada si abala keji iroyin na yawo re orilede ise to ku idokowo si awon ke lo igbalode ati eko imo gbogbo nse lo se pataki lati mu ki oro ajogboro nipase idase sile senator Oluremi Tinubu soro yi lasiko tin se ifilole ibodo ilu Eko nipele Benue ninu bi ti won ti ma ko eko igbalode lo to ti salaye pe nke lo na nbe loju na ati samugboro ilana ise ma gbogbo ni se at fun dagba soke ilu o salaye pe ibo nana eni won pese ero computer ati awon ero igbalode mi si lati pese aise fokolopo awon obirin ati odo nbe ile ejo kotemidon tin be laroja lo ti pase idaduro idajo lori oro e to pase fun ajo eto idibo lati yo oruko egbe oselu African Democratic Congress ati awon egbe mirin mi kuro ninu egbe ti won foruko sile ninu idajo adajo eledin beta eyi ti adajo ibimo abel saju fun tako idajo ile ejo giga ijoba apapo na to si alaye re gege bi oro aifagba fenikan ti o jaye ogun ile ejo na salaye pe adajo Peter Lifu ti ile ejo giga ijoba apapo ini o tako ase ile ejo kotemu lorun tele to pase pe ki won da idajo na ki won da duro ki akojopo iroyin to kudu ha ko to pari koko no re lekan si ile igbimo asofin lo ti da isimi re duro to si pe awon asofin ti paje pajawiri lati mojuto oro to se pataki so lede yi iyawo are senator Oluremi Tinubu lo so pe idokowo si imo igbalode in lo se pataki lati mu ki oro ajo le gboro si lorilede yi ile ejo kotemilorun tin be Labuja lo ti pase idaduro idajo eyi ti o pase fun ajo eto idibo lati yo oruko egbe oselu African Democratic Congress ati egbe merin kuro ninu awon egbe ta foruko re sile akojopo iroyin ni kuto aina ko ma ni joba ilo Ayola Fatukunlo lotu Adeyemi Lawasinu ni iroyin kan wa ma I'm

kí mo ta tó fi dẹ lẹ́sìn elégédé ni kí n má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀kalẹ̀ lórí ẹṣin tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yin náà lẹ́kẹ́lẹ́gédé fún nígbà tó ń sì délé tó ń là pé kó ń bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòún bá ṣẹṣẹ́ ẹ fún n lòún bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwo rere ni ẹ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún

0: ti won se padi gbogbo ibaje oge lo na wa lo se fun baguda ki baguda to pe oge pe egbo kini gbigbo ti baba ti to nto ngbo o na se o sokan okunrin fun re e je ka siyan eni to ba siyan o na re ni sin bo ba siyan to so fa nbi kan fun yan iwo na o le re ni sin e e fi yi kogbon o e la loro ni o ko ma jo yin lokan bi okan ni o a tun jo padi ni dede akoko yi kan na lola ire o
1: Big bag. Gaining velocity on Adaba FM.
2: Closing the survival gap, equity in sickle cell disease. That's the theme of the World Sickle Cell Day 2026. So let's close the gap. Health is wealth. Gbogbo ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà June 19 la fi ṣèpolongo tako àìsàn fòníkúfòláńdé lágbàáyé gẹ́gẹ́ bí ìṣẹ̀rẹ̀ lọ́dọọdún. Àjọ World Sickle Center ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Rufus Nation Gift Foundation ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ kara ọ̀tọ̀ fún ìgbé ayé alálàáfíà. Lẹ́yìn náà, a wá ṣàyẹ̀wò ìlera, a ó sì pe egbògi fún gbogbo àwọn sickle cell patients lọ́fẹ̀ẹ́. A wá rọ gbogbo ẹni tí Olúwa dálọ́lá láwùjọ, ẹ̀yin orí adé, àtàwọn ẹni pàtàkì tí ń bẹ nílùú láti dìde fún ìrànwọ́, kí ilé ayé lè rọrùn fún wọn, kí wọ́n sì lè bọ́ lọ́wọ́ ìnira ojoojúmọ́. Lọ́dún ni a rántí àìsàn yìí, àmọ́ ojoojúmọ́ ni ìrora lágọ̀ọ́ ara wọn. Nítorí náà, ẹ dìde fún ìrànwọ́ wa. World Sickle Center, ọlọ́kọ ní roadblock Lákùrẹ́, nílé tó gbogbo yóò ti mọ tò ní Friday, June 19, 2026, by 10 a.m. Bẹ́ẹ̀ la ń retí Ọlọ́lá Gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Lucky Orimisan Ayédàtiwa, gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọjọ́ náà. Fún àlàyé, ẹ pé 0806-906-5667. Rufus Nation Gift Foundation ló ń kéde.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Iti o ma waye ni ilu Owo labẹ ase baba wa agba imamu agba fun gbogbo ilu Owo a Sheikh Alhaji Yunus Abdullahi Olariwaju Anola Ala Adabi ati baba wa agba Mudirul Mahad baba wa a Sheikh Abdul Rauf Iwalesi Ala Adabi baba ati o ti je deputy chief imam of our kingdom. Eyi ti o ma waye ni mosalasi gbogbogbo ni ilu Owo ni on the 20th of June 2026 and the guest lecturer of the day una ni a Sheikh Alhaji Abdul Razak Adua Agba Ala Adabi. A Sheikh agba gbogbo eto yo ma waye on the 20th of July ni ilu Ilorin under the umbrella of Khalifatul Adabiyin Sheikh Mustafa Muhammad Kamaluddin Al Adabi. Awon planning committee ni olukede
1: wa nanu min Al Adabi.
2: Ẹ mọ kú ojú òpó dí.
3: Àfẹ̀rẹ̀bòjò kú ẹnu sànsọ̀fọ̀.
2: Kò sẹ́yẹ bí ọ̀kẹ́ mọ́.
3: Ewé já lórí ìrókò ó digbére.
2: Dickness Felicia Olúwa Bànkẹ́ ilé bani ti lọ nígbà tí wọ́n lo 92 years láyé.
3: Ó yẹ ká lọ ṣòkú ọlọ́mọ ní ikún àkókò.
4: Ikú ti fi gbójú mẹ́ni rere dọ́rùn wá.
3: Torí ìpapòdà màmá wa lẹ́bí ilébani fi ń pe gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekẹ́gbẹ́ òkú màmá wa Felicia Ilébani.
2: Thursday ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2026 yìí
3: lágbára màmá kúrò ní England Hospital Ìkàrẹ́ Àkókò wá sílé wọn fún ìtẹ́ẹ̀yẹ ìkẹyìn.
2: Táìsàn orin onígbàgbọ́ yóò bẹ̀rẹ̀ nílé wọn
3: ní ìsọlọ̀kọta sí ikún àkókò.
2: Friday ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí
3: ní ìsìnkẹyìn fún màmá wa Dickness Felicia Ilébani
2: ní CAC ìsọlọ̀kọta sí ikún àkókò bẹ̀rẹ̀ lágo mẹ́wàá àárọ̀.
3: Yẹpẹ̀ fún yẹpẹ̀ yóò tẹ̀lé.
2: Táyẹyẹ ìgbàlejò yóò wá sọlẹ̀ lónìí rẹ̀ bùtù.
3: Ní pápá ìṣeré CAC Primary School
2: ìkún àkókò.
3: Ọlá Blessing
2: ló máa kọ̀lẹ̀ sí wa níbàdí.
3: Ọmọ The Voice ní Corporate MC ọjọ́ náà.
2: Ó tún máa kábàárà lùṣẹ̀kẹrẹ ọ̀rọ̀.
3: Ọ̀túnba Délé Ilébani
2: ní olùkéde lórúkọ gbogbo àwọn ọmọ àti ẹbí.
5: New Church Mission West Africa Nigeria Clocks 90 Adorun odun to nitumo gbogbo asiwaju ijo atomo ijo pata. Let's come together and rejoice in it tori ojo ayo lojo ne ojo Thursday 18th of June ila o se rally kakiri gbogbo ilu Owo ta si ma tun lojo se ka biisi o si oba Ajibade Ogun Oye Keta di Olowo for working day
6: afi re.
5: Friday 19th ni commemoration service
6: and holy communion
5: pelu lecture ta papuri e ni
6: our forefathers intentions
5: and missionary journey in human spiritual growth
6: to be delivered by Professor Ayo Ade
5: senior lecturer Futa
6: Sunday 21st by 10 a.m. ni Thanksgiving
5: award presentation
6: and launching of 100 million naira
5: for our event center.
6: Engineer Steve from Monagbe,
5: GM Positive FM Akure,
6: special guest of honor
5: Chief Dapo Oyegbata
6: in the chief launcher
5: pẹ̀lú àwọn jankajanka pataki pataki mi ìta ti fìwé pé
6: Reverend SDS Dare Adegbemile
5: PhD
6: Chief Adebisi Akeredolu PhD
5: and Right Reverend Famolago Akindele Petina
6: to the acting bishop
5: ìlú ń kéde lórúkọ di New Church Mission West Africa Nigeria.
7: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì. Mo wọn ọkọ̀ akérò taxi láti ọlọ́kọ́ wá sí Old Garage ní ọ̀sẹ̀ tó kọjá. Mo gbàgbé nylon bag white sí bàtà obìnrin wà nínú ẹ̀ sínú taxi yìí. Mo fi àsìkò yìí rọ taxi driver yìí tàbí ẹnikẹ́ni tí ó bá rí kí ó pe nọ́mbà yìí 0806-208-5024 lẹ́ẹ̀kan sí 0806-208-5024 tàbí kí wọ́n gbé wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Bricklayer Association OSBA. Èyí ni láti kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ Bricklayers Odigbo Local Government wípé ìpàdé ẹgbẹ́ wa yóò wáyé ní ilé ẹgbẹ́ wa ní ìlú Kájọlá Odigbo ní ọjọ́ Thursday, 18th June 2026 ní dédé aago mẹ́wàá òwúrọ̀, 10 a.m. A wá bẹ gbogbo ọmọ ẹgbẹ́ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ yìí torí ìpàdé yìí. Ẹni tí ó bá kọ etí ikún sí ìkéde yìí a rí ìjìyà láti ọ̀dọ̀ ẹgbẹ́. General Chairman Alhaji Wahab Olawoyin, Speaker Mr. Ogidiolu, Akọ̀wé Mr. Rashid Olawale, Alaga Kajola Mr. Sulaiman Ganiyu, Alaga Imoru, Alhaji Shehu, Alaga Zone 49, Honorable Bagi, Patron Ẹgbẹ́ Evans Ibitoye, Olukede Alhaji Nodurazagi, Ayokunle, State Advisor.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ gbúgbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ̀ kọ́ mi yìí màtí sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: ṣe ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe wòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wòra wa nìran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ lómíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ni bí fi abia.
4: Mami, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan-an ni. o le won loju lo oto sugbon lilo hypo toilet cleaner to bo ma pa awon kokoro ifojuri to wa nibe
5: be ni o ma gba fa awon kokoro ifojuri da bobo ile igbonse re lojojumo pelu hypo toilet cleaner
6: aye ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
7: e ku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba ti a mo si CDK CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas
7: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
6: kini yo ko ma se pe fe gbe won mara o
7: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
6: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die abi bawo won se se
7: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa ni yen sa
6: kini idi ti e fi se ba npe kawo yen kokoko san wule die de to di pe e gbe oja fun
7: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
6: eleyi
7: yo le mo san wo lo to ti olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
6: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
7: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ironu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara
6: nibo ni office yin
8: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
7: Olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
9: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
7: e seun olotu
6: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na ma gore loni ko le ba de ton ni dukia
10: ore wa kilo de to roju koko bayi
11: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni kunu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
10: ara nta wo nu shop o gbo nipa CDK ni
11: CDK kini nje be
10: CDK CDCARE application asiri ola ni nibi to ti le ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo ohun elo to bara fodi do su mejila tabi ogoji ose
7: iro ni o
10: ototo han ni gbogbo awon nkan elo nu ile mi ori cdk ani mo ti ra won koda iphone to wu lowo mi yi ni sanwo re tan
7: o si riru eyo o ti fi pa won fun mi lati jo yi
10: iwo lo bere ṣugbọn ni bayi tete download cdk lori google play store ati ios app store ki wo na ma jaye cdk ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e ko si website wa cdk

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC.
0: Ẹ káre, fálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

ọ̀rọ̀ nípa bípínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí nítorí ẹ̀ la ò ṣe gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fẹ́nìkẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá torí bóyá ẹyẹ abìkú gangan ni tàbí abìkú gangan ti ń dáni nídà gírígírígírígírí a lè sọ ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́ lọ ẹ̀ tó sì wá jẹ́ ẹyẹ rere ẹyẹ ìdùnnú ẹyẹ àlàáfíà òun ni ẹ já jùmọ̀ kọ́wọ́ tì ká fún un láyè kó wọlé bí ó dún àbáyọ̀mí òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ̀ ọ́n wò tí wọ́n fi ìpó níwèètì púpọ̀ tó sì ti ṣe bẹbẹ nípa

0: Ọ̀dà ń ta ìlókè àrò àkùrẹ́ fún inauguration Àkùrẹ́ Southwest Agri-Kirin àti fífi àlùfáà wa sórí ìjọ aago mẹ́rin ìrọ̀lẹ́ Thursday ọjọ́ kejìdínlógún oṣù yìí ni a ó ṣe ìsìná adúpẹ́ lọ́wọ́ Archbishop àti Bishop wa the most reverend Simeon Oluwole Borokini àti màmá wa Princess Christiana Adetunbi Borokini fún ìfilọ́lẹ̀ náà àti fún yíyan bàbá wa Venerable David Olúrántí Adédọjà gẹ́gẹ́ bí Archdeacon wa. Ẹ ṣeun, ẹ ti rúure bàbá lágbára Ọlọ́run ẹ ó sọre àmì Olóyè Frederick Emule ọmọ bàbá ìjọ Holy Trinity Okearo Olóyè Mojisola Ayọ̀dẹ́lẹ́ ìyá ìjọ Holy Trinity Venerable David Olúrántí Adédọjà àlùfáà ìjọ Holy Trinity àti Archdeacon ìjọ Anger ní Àkùrẹ́ South West Archdeaconry àti ìyàwó wọn Grace Adédọjà àwọn ni olùkéde lórúkọ àpapọ̀ ìjọ Anglican ní Àkùrẹ́ South West Archdeaconry.
1: Gedegede ọ̀rọ̀ tuli toko ẹ̀yin ma tẹ́tí dẹ́yẹn gbọ́ mi o gẹ́gẹ́dẹ́ ẹ̀yin ìyálọ́jà ti gàrí yé dé gàrí àbí yé ti gàrí. Ìjọba dì mí ka ìka fòun gẹ́gẹ́ fọ̀fi ẹni bá ti sá gàrí ọ̀rọ̀ ó ma ti lu òfin o ẹni bẹ́ ti a ti gàrí. Dúrí tí wọ́n dé gàrí ń dúkọ sínú àpò dúdìn síbẹ̀ ti yẹnu eku mà ní mu bá a torí fọ̀fi. Ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè fọ̀fi ọ̀rọ̀ òun àìsàn lassa fever yóò ti yéye jù. Ìjọba òfin dí gẹ́gẹ́dẹ̀ wa jọ ẹni bẹ́ ti a dé gàrí. Ẹni tí wọ́n jẹ́ fi ọ sá gàrí ọ̀rọ̀ mọ́ ẹni bẹ́ ti a ti gàrí. Dúdé gàrí ẹ̀ dúgbẹ́ dúkàáta dúdẹ̀ sí fún ó dé àbòbò ẹrun eku àbòdé ègbè yẹ gbúdọ̀ tó bẹ̀. Bẹ́ẹ̀ látọjọ́ kínní oṣù keje July 1. Ẹni ọwọ́ ìjọba bá ti bá fi ó sá gàrí ìjọba àbílẹ̀ ọ̀wọ̀ ẹ máa mójú wì náà fi jọba o. Ẹni kéde wá pọwọ́pọ̀ mí ìjọba dájọ́ mọ̀ pín sá ìsan lassa fever ìjọba àbílẹ̀ ọ̀wọ̀ àtòilẹ̀ èdè Nàìjíríà. Alága ìjọba àbílẹ̀ ọ̀wọ̀ Ọ̀nàrẹ́bù Tọ́pẹ́ Ọmọláyọ̀ òun fi àní.
2: Èkìtì kẹta o. Pẹ̀lú bí àkókò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ yìí ṣe ku ọjọ́ díẹ̀ tí yóò wáyé. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó láti jẹ́ ká mọ bá a ṣe ń dìbò. Pẹ̀lú lílo ìka wa ká má bàa fi ìbò ṣòfò lọ́tẹ̀ yìí. Ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Èkìtì, a fẹ́ ń pàrọwà sí yín o láti túyáyá jáde tó bá di Sátidé ogúnjọ́ oṣù kẹfà ọdún yìí láti lọ fi ìka ìlábẹ́ wa dìbò fún ẹgbẹ́ olóṣùṣù ọwọ́ APC. Ẹ tẹ̀ sójú ẹ̀, à ń rọ̀ yín ká má ṣe lo ìka àtàǹpàkò mọ́. Bẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé a ti fìbò gbé gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbáyí bá wọlé nígbà kejì nìyẹn. Kí iṣẹ́ ribiribi tó ń lọ lọ́wọ́ yìí kó lè tẹ̀síwájú nípínlẹ̀ Èkìtì. Àti pé kí ìbò wa kó lè pọ̀ lọ́pọ̀ yanturu lọ́tẹ̀ yìí. Ká tún lè jẹ́ mùdùmúdù èrè ìṣèjọba tiwantiwa nípínlẹ̀ Èkìtì sí. Ìka ìlábẹ̀ ni o. Ẹ má lo ìka àtàǹpàkò mọ́. Ẹ dì í kó kún. Dìbò rẹ fún gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbáyí ní sáà kejì. Òun ló mọ ọ̀nà. Báwo ni o? Báwo ti 2030? Ṣùgbọ́n
3: ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún.
4: A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
5: Ó yá, sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìnàjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrùkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
6: Aunty, you are enjoying only you peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
7: Jesty Fizz? I never leave home without it.
8: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.

0: ṣíkù ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Àti kẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí diploma, má làágùn jìnà, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mosu, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jẹ́ kẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga yìí, òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní Math, English, Chemistry, Biology àti Physics. Bí ó jẹ́ pé o ti mú ilé-ẹ̀kọ́ gíga míì, tó sì ní 100 marks yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé-ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wùn láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Air Technology ṣe àyò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
5: Pharmacy Technician,
4: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND láláì gbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 1,000 péré ni owó fọ́ọ̀mù wọn N10,000. Tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 07063020308. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology, ipò iwájú ni wọ́n wà.
6: Hello my people for our local government, most especially people where they produce garri where we dey chop for our local government.
7: Make na listen, make na hear this message o.
6: Our local government don talk say
7: no chance to dey spread garri for ground dey dry am anymore.
6: If government ban you,
7: don enter case be that o.
6: As health workers don talk say
7: na we get the higher record of Lassa fever for Nigeria.
6: So therefore government dey beg all citizens make dem join with government so that we can put an end to all this Lassa fever issue. Starting from July 1,
7: if government ban you say you dey spread garri for road, spread garri for ground, the dryer.
6: Of course, you go meet yourself on.
7: If you won't produce garri,
6: make sure you spread your garri on top fire.
7: You keep am for where out mouth no feel reach.
6: And people where they sell garri bread and something where they no feel cook before eating again,
7: keep am so that rat mouth no go reach.
6: So that all of us can be saved from Lassa fever.
7: The executive chairman of our local government, Honorable Eda Tokpe Omolayo,
6: he talk say,
7: if you come out your house and be heady,
6: they chop what you get.
7: Then the hospital, they spend unnecessary money.
8: Oh, Matty, that Daraba o kari aye o.
9: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yíṣù.
10: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀.
9: Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
10: Àtọkùnrin nítobìnrin lọ́mọdé àtàgbà.
9: Olú antichẹ̀.
10: Jinsan Shino.
9: Pantan Joga.
10: Great watches.
9: Awoka.
10: Senator dressing.
9: Resource control.
10: Ní Yíṣù.
9: Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede kalẹ̀ sí.
10: Oh my God!
9: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
10: Military and paramilitary accessory.
9: Àwọn officers boot.
10: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
9: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
10: Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sandals.
9: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
10: Ìbẹ́ ìṣẹ̀lẹ̀yọ lẹ́yọ tàbí dọ́sí dọ́sí.
9: Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
10: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
9: Ó yá ní nọmba 85 Ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́.
10: Telephone 080-3452-0455.
9: Ní Yíṣù.
10: Abibata ko ko ka.
11: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Christ Apostolic Church Divine Intervention.
2: Tokalesi Duta Road.
1: Offer do furi akure.
2: Awon lo ma npe wa o.
1: CPA to Tate and Evangelian Convention.
2: Ni ta pe akure ni.
1: Ebidisa.
2: Stone of Air.
1: On the 22nd to 25th of June
2: by 5 p.m. day
1: in the Revive Mama Shelley.
2: She say Yanoluwa de Mama Bale Warabio Waraudu.
1: On the Friday 26th, one praise night.
2: On the Sunday 28th of June, Sunday Thanksgiving.
1: Oh yeah,
2: kado debut to ye.
1: After Dr. Samson Olumuyi wa Oluwa Shena Furara.
2: Toke oste ma fi wasu ati adura dabira.
1: Besi na wo gise Olorun atolori emi.
2: Tu oti genwe mi momi emi wosho emi temi Olorun den bagbe poni dede igba.
1: Yo fi agbara emi mi mo fa wo Olorun so kale.
2: Pastor ti o uyeri de.
1: Doctor Jesus is pretended.
2: Pastor Prophet Oluwa Shegui Bishagba.
1: Elu Ododo Jesus.
2: Faith Temi Tope.
1: Elu Ayaba.
2: To Omayao.
1: Si Christ Apostolic Church.
2: Divine Intervention.
1: To Kalesi Du Taro.
2: Ofa Dofure.
1: Tori Adodo Ati Convention. Ile Yema Gayata Oma Buaya Oma Super Yato Yano De Marshall. Tori Oma Leking. Ka!
3: Ile-ise ijọba apapọ fun eto ẹkọ n ṣàgbéjáde nọmba ìdánimọ akẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí learners identification number LIN nípa lílo ìkànnì DNEMIS fún gbogbo akẹ́kọ̀ọ́ láti iléèwé jẹ́lẹ́ọ̀sìmi títí dé iléèwé girama ní gbogbo iléèwé ìjọba àti aládàáni jákèjádò orílẹ̀-èdè yìí. Ète pàtàkì fún ètò yìí ni láti gba àwọn data àtòtọ́ àti láti ní àkọsílẹ̀ tó pé nípa ètò ẹ̀kọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́. Ètò ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yìí yóò wáyé ní àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà ní ìpínlẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹfà títí di ọjọ́ Àlàmísì ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún yìí ní agogo mẹ́wàá òwúrọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ náà yóò dá lórí ètò ìkànìyàn iléèwé ti ọdún 2025 àti àwọn irinṣẹ́ fún ààbò iléèwé àti bí a ṣe ń gbé data gbogbo akẹ́kọ̀ọ́ sí orí ìkànnì láti abala iléèwé kọ̀ọ̀kan. Gbígbé data náà sí orí ìkànnì náà yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò sì parí ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí. Nítorí náà a ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí dájú pé gbogbo akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ondo ni a forúkọ wọn sílẹ̀ lọ́nà tó tọ́, tí a gba data wọn, tí a sì fún wọn ní nọ́mbà ìdánimọ̀ akẹ́kọ̀ọ́. Nítorí pé akẹ́kọ̀ọ́ yìíkéyìí tí a kò bá gba data rẹ̀ sílẹ̀ kò ní àǹfààní láti kópa nínú ìdánwò àjọṣepọ̀ kọ̀ọ̀kan jákèjádò orílẹ̀-èdè yìí. Dókítà Akindele Igè, akọ̀wé àgbà Ministry of Education, Science and Technology, àti ọmọbabìnrin Abike Bayo Ilawole PhD, akọ̀wé àgbà Ondo Subẹ ni olùkéde.
4: Bẹ́ẹ̀ni o, máa bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́. Iléèwé Edward Olaṣẹ́ ní Polytechnic Edolapoli Àdúrà Àkókò Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Ààyè ìgbaniwọlé sí iléèwé Edward Olaṣẹ́ ní Poli Àdúrà Àkókò Ondo State 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
5: Àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Olaṣẹ́ ní nìwọ̀nyí: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
4: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni ààyè sì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bí oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bí Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
5: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí iléèwé Edola Poly gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edola Poly
4: tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní 100 sókè JAMB, wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0707 921 8.

0: Olola julo Are Bola Ahmed Tinubu GCFA nipasẹ ile ifowopamọ eto ogbin Bank of Agri ni won se agbekale eto ireti isodotun owo ori oja to kere ju fun gbogbo agbe lodede Nigeria ti o ma ta ire oko won wa yi o anfani ti wa fun awon agbe lati gbe agbado iresi ege jero pasile ikarusi ile ifowopamọ eto ogbin Bank of Agri ti won si ta ni owo to joju yato si iye ti won ta tele to kere jojo ati ayipada to sese kodeba oja lojiji nibudo ikarusi ile ifowopamọ eto ogbin Bank of Agri yi ni won ti won ire oko tawon agbe ba ko wa bakan na ni ile ifowopamọ eto ogbin yo se ayewo re fene fene loju ese ni won san owo si apo agbe kokan to ba keru wa si asuwon ile ifowopamọ eto ogbin yi sugbon awon agbe ti won ba ni apo osuwon ile ifowopamọ eto ogbin Bank of Agri yo ni anfani lati se apo osuwon won nibudo yi aro awon agbe lati mu iwe pelebe idanimo omo orilede Nigeria NIN number idanimo ile ifowopamọ won BVN ati aworan pelebe meta wa mu iforuko sida ile ifowopamọ eto ogbin Bank of Agri je oluraja to se fokan tan nipa dida gbogbo agbe niran awon agbe lowa lati je ki awon agbe o ni ojo la to dara to duro dibi lolede Nigeria fun akunrere alaye e pe 08164185383 tabi 08128940154 tabi ke lo si ile ifowopamọ eto ogbin Bank of Agri to ba sumo yin.
1: Àlàáfíà fún gbogbo onílé yìí. Ìjọ Anglican dásìsì tọ̀wọ̀ ló ń pe gbogbo ènìyàn. Síbi ìṣíkẹrin ìpàgọ́ ọlọ́dọọdún tẹgbẹ́ àwọn ọkùnrin ọmọlẹ́yìn Kristi. Fourth Annual Conference of Christian Men's Fellowship. Eléyìí tí yóò wáyé ní ogúnjọ oṣù kẹfà ọdún yìí. Níbẹ̀ náà láti mọ fọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin joyè Patron. Táwọn obìnrin náà sì mọ gboyè Patroness ti Diocese. Bákan náà lámọ inaugurate àwọn olóyè Cathedral ti Archdeaconry. Kókó ìpàgọ́ jẹ́ kí ìpè àti ìyẹ̀sípò rẹ̀ dájú. Àfojúsùn Ọlọ́run fún àwọn onígbàgbọ́ ọkùnrin. Yes. Make your calling and election sure. God's mandate for Christian men. Ogúnjọ 28th of June 2026 yìí ló máa wáyé ní gbọ̀ngànjọ St Andrew's Anglican Church Oṣù. Aago mẹ́sàn-án òwúrọ̀ gẹ́gẹ́ nílé tó máa bẹ̀rẹ̀. Venerable Seth Akiro, Vicar ìjọ St Andrew Anglican Church Oṣù lólùgbàlejò. Mr Joseph Adetula, Diocesan Coordinator. Reverend Abiola Koka, Secretary. Reverend Abraham Akindele Adewinle, Diocesan Chaplain. The Right Reverend Dr Stephen Ayodeji Fagbemi, FICT, CFAT, ni Bishop Diocese. Ẹ̀mú gbàgbé, ogúnjọ oṣù kẹfà ọdún yìí ló máa wáyé nínú ìjọ St Andrew Anglican Church Oṣù. Jesu Loluwa.
2: Òṣùpá sì di kí ẹ láyé ń lọ, ó sì di kí ẹ láyé ń lọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe é sì di kí ẹ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sí di kí ẹ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sí di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọ́n fowó kan sí lórí ẹ lè lè download app yìí lórí App Store.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
5: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
6: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
5: Yes, so, and if you buy

Adun, ààrẹ ti ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà senate lórílẹ̀-èdè Godswin Akpabio ń ló mọ̀ ṣe bẹ́ẹ̀ fi ìgbàgbọ́ tó ní nínú gómìnà Abiodun Abayomi Oyebanjẹ́ wípé yóò jáwé olúborí tí wọ́n sì yàn án sípò ní gómìnà lẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta ti ọ̀sẹ̀ yìí. Akpabio ń ló mọ̀ sọ èyí di mímọ̀ láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Adó-Èkìtì tó jẹ́ olúlu ìpínlẹ̀ Èkìtì lásìkò ìgbà tí wọ́n ṣe àṣekágbá ètò ìpolongo sípò gómìnà ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkìtì. Ètò ìpolongo tí wọ́n ṣe ọ̀hún ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ya kẹ̀tíkẹ̀tí wá òun níbi tí igbákejì ààrẹ orílẹ̀-èdè tí ó wà ẹni Kasim Shettima nígbàtí alága yẹnyẹ fún ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ikọ̀ amúṣẹ́ṣe pẹ̀lú àwọn ikọ̀ tí ó jẹ́ ti amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú ìgbìmọ̀ alábẹ́ṣẹ́kélé wọn tí gbogbo wọn tí wọ́n wà ń bẹ̀ ogunlọ́gọ̀ àwọn tí ó jẹ́ aṣòfin ni wọ́n ya kẹ̀tíkẹ̀tí wọlé o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà iná wà lé orí àga bí ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ Akpabio lẹ́ni tí ó jẹ́ ìkan lára àwọn alága tí ó wà fún ikọ̀ ti ìpolongo ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí àti wípé ó tún wà lára àwọn tí ó wà ní ikọ̀ ìpolongo ti ẹgbẹ́ òṣèlú APC di èyí tí wọ́n fẹ́ fi yan Oyèbáyí sí ipò gómìnà lẹ́ẹ̀kejì lẹ́yìn tó fi ń dáwọn èèyàn lójú wípé òun ṣe àtìlẹ́yìn òun sì ṣe iṣẹ́ takuntakun láti rí wípé ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí òun sì ṣe bẹ́ẹ̀ tí gómìnà Abiodun Abayomi Oyèbáyí tí yóò gbé gba orókè nínú ètò ìdìbò ọ̀hún ó lóun ó ṣe àtìlẹ́yìn o òun sì ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ láti rí wípé ó jáwé olúborí ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà ẹni Akpabio òun ló ń fi ọwọ́ rẹ̀ gbáyà fún gómìnà Oyèbáyí nígbàtí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tó sọ wípé àwọn ará ìpínlẹ̀ Èkìtì ni wọ́n mọ̀ fún àlàáfíà tó sì tún rọ̀ wọ́n wípé kán má ṣe gba ẹnikẹ́ni láàyè láti jí àlàáfíà wọn lọ́wọ́ nípa dídágbòógbà sílẹ̀ lásìkò ètò ìdìbò náà nígbàtí ààrẹ ọ̀hún tó tún rọ gbogbo àwọn èèyàn wípé kí wọ́n má ṣe fà sẹ́yìn o láti ṣe bẹ́ẹ̀ láti di ìbò wọn kí wọ́n rí i dájú wípé wọ́n di ìbò wọn o fún Oyèbáyí ó lóhun tí wọ́n fẹ́ ni wípé kí ìbò náà kí ó yè pérégede o láti lè jẹ́ kí wọ́n dì fún Oyèbáyí nítorí náà ní ọdún 2027 kí wọ́n tún ṣe iṣẹ́ wọn ní takuntakun láti dì í fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo tẹ bá fẹ́ kàyé kù ẹ mọ̀ wulẹ̀ rìn jìnà inú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, Vangard, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí lẹ́ẹ̀tì rí i.

gbádùn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Kotomi Unity Development Association inú mọ̀ ṣe bẹ́ẹ̀ tó ti fẹ̀sùn kan ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kaduna àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní bí wọ́n ṣe ya àwọn ìlú kan nípọ̀sí léyìí tí wọ́n ṣe àkọlù sí tí ọ̀rọ̀ ètò ààbò sósì ìbáfinra ní ìjọba ìbílẹ̀ Kàchíá nípínlẹ̀ Kaduna léyìí tó kétò bí ẹnilẹ̀ kan kọ̀ mú lọ́wọ́ lórí àwọn olùjọ́sìn tí wọ́n kì mọ́lẹ̀ ní àyájọ́ ọjọ́ ẹjọ́ àìkú tó jẹ́ ti ọjọ́ àjíǹde ti ọdún yìí lásìkò ìgbà tí wọ́n wà ní ilé ìjọsìn tí wọ́n ṣe sí lọ́wọ́ ní àríkò léyìí tó sì jẹ́ wípé àwọn wọ̀nyí títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí iná wà lákàtà àwọn ajínigbé tó yí wọn kó o ní bó ti ṣe pé àádọ́rin ọjọ́ báyìí ẹgbẹ́ ọ̀hún ni wọ́n kàn kẹ̀kẹ́ wípé àwọn mọ́kànlá mìíràn tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún léyìí tí wọ́n ṣe àkọlù sí tí wọ́n jígbé ní ìlú àwọn ni ó ti lo àádọ́ta ọjọ́ báyìí lákàtà àwọn ajínigbé o síbẹ̀síbẹ̀ wọn ò tí ì yọ̀ǹda wọn o nínú àtẹ̀jáde tí ó buwọ́lù ẹni ààrẹ ẹgbẹ́ ọ̀hún JD Àríkò àti akọ̀wé ẹgbẹ́ náà Manasseh Samuel lánàá ọjọ́ ìṣẹ́gun inú ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ti fi àìdùnnú wọn hàn àti bí ọ̀rọ̀ náà bó ṣe mọmúláyà àwọn o léyìí tí wọ́n júwe ìwà tí ìjọba ń wù ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ò dára rárá o àti wípé gbogbo àwọn ìlú tí ọ̀rọ̀ kàn náà ló dàbí ẹni pé wọn ò ṣe ara orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ṣe sọ wọ́n ní àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé náà ló jẹ́ pé wọ́n ń jìyà lábẹ́ aṣọ tí wọ́n sì fi ìdákẹ́rọ́rọ́ tí wọ́n fi ń ṣe ọ̀fọ̀ àti ìbànújẹ́ ní ojoojúmọ́ léyìí tó fi hàn gbangba wípé àti yọ̀ǹda àwọn wọ̀nyí tí wọ́n sáré di àkókò ìtàn tí yọ̀ǹda wọn ni ó ṣe bẹ́ẹ̀ tó rú wọn lójú o wọ́n ni ó ti lé ní àádọ́rin ọjọ́ báyìí tí àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n jẹ́ olùjọ́sìn tí wọn ò tiẹ̀ mọ ohunkóhun tí wọ́n déédé kì wọ́n mọ́lẹ̀ láyàjọ́ ọjọ́ àjíǹde ní àríkò tí wọ́n sì kó wọn sá lọ àwọn ọmọlẹ́yìn

0: ẹbí àti àwọn olólùfẹ́ wọn léyìí tí wọ́n fi sílẹ̀ ń ló jẹ́ wípé ọ̀rọ̀ ń rú lójú òun ò mọ tí wọ́n lè ṣe ṣùgbọ́n pẹ̀lú ìdákẹ́rọ́rọ́ omi ẹkún ó ń jáde lójú wọn wọ́n ni pẹ̀lú àpẹẹrẹ kékeré yìí ó ti fi hàn wípé gbogbo ipa tí ìjọba ń sà àti àwọn ẹni ọ̀rọ̀ kan láti jẹ́ kí àwọn nǹkan wá sílé ń ló ni ò tó náà gún o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe tẹ̀ ẹ́ síta ẹ lọ kàyé kúrò nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí
1: Your Godly Ebziba Beula Global Ministry behind Comprehensive Health Center Isakumi Kariakoko Olumpein Siakanseto Olododo Oniwakati Mejidela Dota Annual 48 Hours with God Program Itiakwini Mercy for Great Fulfillment Igbala Itusile Idandi Atialu Yondrodio Akpadi Olorun Alaye Eti Mu Iliri Re Se Po Awon Ranse Tire Joko Kandilogun Di Ojo Kokanlelogun Osu Kefa Odun Yi Ni June 19 to June 21st Ago Mewa Aro Lojojumo Ibi Ti Eto Yo Ti Waye Oni Gbangan Ijowa Godly Ebziba Beula Global Ministry Behind Comprehensive Health Center Isakumi Ikare Akoko Wole Agbaye Ni Prophet Dr. Tunde Fayeun Ati Awon Ojise Olorun Miran Ndrodio Fun Adura Ati Alaye Epe 08062436989 Jesu ni Oluwa
2: Kaabo si Dominion Cakes and Confectionaries. Ti won pe se Dominion Bread ti gbogbo ara ilu n safari. Njo feran bread to ro daada. Dominion Bread ni ko beere fun. O dun lenu, o sara lore. O si porisirisi bi white bread, coconut bread ton fi agbon pelu e, ati banana bread ti won fi ogede pelu e. Dominion Bread koja be, ko wa tun sibe o. Akara oyinbo lorisirisi fun awon ayeye yin. Donuts, meat pies, yogurt ati parfait, chinchin ati small chops. Gbogbo ẹ ló wà fún yín lóní ràn-ràn gbogbo bí tí ẹ bá lọ káàkiri ẹ máa béèrè fún Dominion Bread ti Dominion Cakes and Confectionaries ń pèlú ẹ ní ìdojúkọ NMPC Sango Ado Road Àkúrẹ́ ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o 0703-799-9152 tàbí 0907-776-4455 Dominion Bread ó dùn lẹ́nu ó ṣara lóore ìwọ náà jẹ́ ńbẹ́
3: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se e kan sun lo ni.
4: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, a po gede gede jo ti ara danu, logo lo mo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugbu iga ijawa ija osi always guide me
5: Osugba sidike laye nlo sidike laye nlo Sondi adi e la won ma tun se sidike laye nlo Omo mata lobo ko mara lawin o pada ti dopin Sontagbara ka son yoku leta sidike laye nlo Sontagbara ka son yoku leta sidike laye nlo Ko to ba ti fira to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín wọn máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kó wọn sí lórí ẹ lè download app yìí lórí app

0: mẹ́fà.
1: Ọ̀dọ́mọdé amòfin.
0: Olóṣèlú.
1: Ẹ̀fẹ́ ọ̀rá ni jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ohun.
0: Gúúsù lakọ́rẹ́.
1: Àtàríwá àkọ́rẹ́.
0: Ọ̀nàrẹ́ bubàlá.
1: Lọ́nìkà
0: mọ̀ jápọ̀.
1: Ẹ gbọdọ̀ jábọ́.
0: Àkúrọ̀ bàlá ti dọ́ mi.
1: Tẹ́lẹ̀ kò jò tí rọ̀.
0: Ọ̀nàrẹ́ bu Abíọ́dún.
1: Akínwùmí bá la ọ́bẹ̀.
0: Ọmọ rẹ̀ olóòkè lẹ́sà ibi kẹ̀ gbé ṣọ̀pọ̀ sí.
1: Ọmọ rẹ̀ ṣo ṣájú wọ̀tí wọ̀tí ọ̀nà òkè lẹ́sà.
0: Ọ̀nẹ́fà nẹ́fẹ́ ará òlú.
1: Nẹ́fọ̀
0: kẹ́mi akéde fọ̀.
1: Bàlá rábẹ́ fọ̀rẹ́.
0: Ọmọ akínwùmí ni yóò ṣe.
1: Bàlá náà.

0: Dadun Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ni eléyìí tí àwọn ajínigbé kì mọ́lẹ̀ tí wọ́n jí gbé ní lòun gbà wálé o. Ó ní ìjọba òun sa gbogbo ipá láti rí dájú wípé wọ́n gba àwọn wọ̀nyí wálé. Mákindé ló fi ọwọ́ ọmọkọ náà gbáyà nígbà tí òun ba ẹnìkan léyìí tí ó jẹ́ gbajúgbajà lójú òpó ẹ̀rọ ayélujára ẹni Very Dark Man tí òun ba sọ̀rọ̀ àti àwọn tí ó ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ilé ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí fúnra móhùnmáwòrán wa rẹ̀ tí ó gbajú òpó ẹ̀rọ ayélujára bákan lánàá ọjọ́ Ìṣẹ́gun. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, gómìnà sọ wípé ó ń fún rara òun ni ó jẹ́ wípé ọ̀rọ̀ òun ni ó ti da omi tútù sí òun lọ́kàn nípa bí wọ́n ṣe jí àwọn wọ̀nyí gbé o. Bẹ́ẹ̀ ló kan kẹ̀kẹ́ pé àwọn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún títí kan àwọn màjèṣẹ́ ọmọ ọdún méjì, àwọn ọmọ tí ń bẹ nílé ilé ẹ̀kọ́ jẹ́lé ósinmi àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó ní gbogbo wọn ló wà lákàtà àwọn ajínigbé ọ̀hún láti ilé tó ti lé ní oṣù kan báyìí. Ó ní ọ̀rọ̀ ọ̀hún ni ó jẹ́ pé ó ti dá ìjayà fún òun tó sì jẹ́ wípé òun náà ní ọmọ ti òun. Ó ní ọ̀rọ̀ ọ̀hún sì wá mú kí ìdí òun ó domi òun nítorí ohun tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí ó lọ́mọ gbogbo wọn ni kì í ṣe pé ọmọ lọ́mọ láti bí oṣù kan báyìí àbí kí àwọn ọmọ náà kí wọ́n sì wà níbẹ̀. Ó ní ṣùgbọ́n òun mọ̀ dájú wípé òun máa gbà wọ́n wálé o. Lọ́jọ́ kan ni Mákindé ló sọ, ó wá ṣe àlàyé, ó lóun ò lè sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò nípa ibi tí wọ́n kẹsẹ̀ bọ̀, ibi tí wọ́n ti gbọ́wọ́ dé àti bí wọ́n ṣe ń ṣe nítorí ọ̀rọ̀ ètò ààbò ihun tó mú yányán ni tí ó sì ṣe sọ síta ní gbangba. Ó ní ṣùgbọ́n wọ́n rí dájú pé gbogbo àwọn tó wà lákàtà àwọn ajínigbé ọ̀hún ẹni wọ́n padà wálé láyọ̀ àti àlàáfíà. Ó ní torí wípé ọ̀rọ̀ nípa ètò ààbò tí ọ̀rọ̀ ọ̀hún tí ó kàn inú òṣìṣẹ́ wọn ò lè máa sọ pé báyìí náà rìndé nítorí wípé kí àwọn ọ̀tá náà kí wọ́n tún lọ gọ sí ibi tí wọ́n ti rìndé ní èyí tán bá sọ síta gbangba. Ṣèyí Mákindé júwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí wọn ò tiẹ̀ fojú sùn tí wọn ò lérò rárá àti wípé tí ò bánilára mu. Ó wá sọ pé fún ìgbà àkọ́kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ jẹ́lé ósinmi àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n jí wọn gbé pẹ̀lú irú ipò báyìí láti bí oṣù kan ó ló ba òun lọ́kàn jẹ́ gidigidi. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Vangard, Daily Post àti ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ kàyókù bẹ́ẹ̀. Kí n tó kó ń pinlẹ̀ Ọ̀yọ́, àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC iná ti fi kélé òfin gbé àwọn afurasí kan tí wọ́n máa ń já ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ gbà lọ́wọ́ ẹni lẹ́yìn tí wọ́n sì tún máa ń lo ó kẹnìkan nídìí ọkọ̀ láti ṣe iṣẹ́ láabi wọn ọ̀hún. Lẹ́yìn tó sì jẹ́ wípé àjọ ọ̀hún ni wọ́n rí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n jágbà ni wọ́n rí gbà lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ wọn ní ìlú Ìbàdàn tó jọ lúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n kàn kẹ̀kẹ́ nú àtẹ̀jáde lẹ́yìn tí wọ́n taari síta lójú òpó ẹ̀rọ ayélujára ti Facebook tó jẹ́ ti àjọ FRSCN ti orílẹ̀-èdè yìí lánàá ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún lẹ́yìn tí ẹni tí ó jẹ́ olùbánisọ̀rọ̀ fún àjọ ọ̀hún àti ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìlanilọ́yẹ̀ Osondu Ohaere tí ó fi síta, ó ní àwọn afurasí ọ̀hún ni àjọ FRSC tí wọ́n ṣe ìpàdáàrò tí wọ́n sì ń dúró yẹ àwọn ọkọ̀ wò ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àrìnbápàdé o ní pópónà babalẹ́gbàá ẹlẹ́yẹ ilé ọjọ́ ní kùtùwàì ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí tó jẹ́ ọjọ́ 15 oṣù kẹfà ọdún tí a wà yìí. Àjọ náà ni wọ́n sọ wípé àwọn àjọ FRSC ọ̀hún ni wọ́n fúnra o nígbà tí wọ́n rí wípé alùpùpù ẹnìkan tí ń gun alùpùpù bọ̀ ó ń lé ọkọ̀ Nissan Micra kan lẹ́yìn tí nọ́mbà rẹ̀ jẹ́ AJW903XE tí wọ́n sì rí arábìnrin kan tí ó jẹ́ èrò nínú ọkọ̀ náà lẹ́yìn tó sì ń pariwo tó wípé wọ́n ti já ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi gbà o ẹ dákun o ó sì jẹ́ni tó wà ní inú ọkọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé. Nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ ní kíá ní àjọ ìpàdáàrò àjọ Road Safety ọ̀hún tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n dá ọkọ̀ náà dúró náà sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ṣe sọ, awakọ̀ ọkọ̀ náà tí wọ́n pè ní Ìdòwú Mukaila ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí wọ́n jágbà ọ̀hún ó ní kí wọ́n farabalẹ̀ wípé òun ò rí gbà padà. Àwọn àjọ ọ̀hún wá tẹ̀síwájú o, wọ́n ní láì tó ìṣẹ́jú àáyá ibẹ̀ lẹ́lòmíì ti dé ò tó wá bá wọn níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ọ̀hún tó sì mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tán jígbé wá náà t to mu wa e lo mu ki funra o de ba awon ajo road safety na wi pe awon wonyi oniwa odaran ti o je pe owo kowo ti won si ni itakun kakakiri ni o latari isele hun oro na ni won fi to awon ti o je eso alabo leti o leyi ti awon afrasi ohun ti won si be ti won ku won ni papamura lati lo se iwadi ni owo won ati jade lo kan keke pe awon ajo na leyi ti won wa ni park management system ni egbe awako ti ipinle oyo ni won fi oro na to leti o nigba ti won so pe ati awako ati oko na ni o ti wa labe ipe awon wa o ti won si ti jo ilu alakan fi nso lori re lori esun wi pe won jaro ibara ni soro gba won si nse be won gba owo lowo eni pelu one chance ni ilu ibadan e lo kayuku ninu we royin punch atan we royin mi to jade loni
1: Eri to ti po lopolopo lo mu wa mo wi pe
2: Olorun fun rara re lo nse yanu ninu ijo Graceland Apostolic Evangelical Mission
1: Orisirisi aisan lojo pe lo ti dohun igbagbe
2: Oju koju le mi okukun fo jade laye awon eniyan
1: Tokunrin tobirin lo ti n bo lowo ogun idile
2: ti o je ki won rodan lo lorile de ya ti nile okere
1: Oju koju la awon okun jidide
2: Opolopo awon agan atawon ti o nile omo mo
1: iyanu sele ti gbogbo won gbo mojo
2: Olorun lo se kin se yan
1: Akoko miran tun ti de bayi
2: Olorun yo fi se yanu mere yiri
1: Bibi emi mo ti sagbekale isoji olojo meji to gbona girigiri
2: Bi bo lowo ogun ipile idaduro ni akori re
1: Friday ojo keta
2: si Saturday ojo kerin osu keje odun yi lo ma waye
1: ago 4 irole ojojumo ni yo ma bere
2: ninu ijo Graceland Apostolic Evangelical Mission
1: leyin pilot school
2: ajilosun ado ekiti
1: prophet best emmanuel abiodun olarewaju
2: ti gugu amo se apostle of authority
1: tolorun ti ma nlo tele atawon woli mi lo lorun yo tun lo lojo meji yi
2: awon eyan yo tun saye wo ara won lofe
1: won tun gba ogun ofe
2: bakun ni won gba unje ati aso lofe
1: eto iranwo tun wa fawon opo
2: third and fourth july odun yi ni o
1: fun alaye pe 0813
2: 707
1: 2984
2: tabi 0706
1: 822
2: 5874
1: Ododun la nrorogbo
2: Ododun la nrawusa
1: Odun le jo ka ma romo bi lori igba
2: Odun Jesus ti kare akoko tun ti wole de
1: Akana ma gbo wa o ma padun ja
3: o Ule o ule
1: Alhaji Olawale Mutiu
2: ti gbogbo wa mo si baba ne
1: the executive chairman akoko north east local government
2: oni gbogbo ose
1: four eyes integrated service limited
2: ti gbogbo mo bibi kare akoko
1: gbogbo aku odun ijesu ti yo waye
2: ni ogunjo osu kefa odun yi
1: iyen ni saturday 28th june 2026
2: bakan na lan kikabiyesi
1: his imperial majesty
2: oba alhaji saliu akadri momo
1: adekade jokeri
2: the paramount ruler of ikare kingdom
1: ba ti so odun ijesu ti odun yi
2: eku yo tubo ma kebi eku ni kare akoko
1: eye yo ma kebi eye
2: omo eniyan yo fohun bi omo eniyan
1: gbogbo n to je ti wa ni o si ma tesiwaju
2: igba ile oroju
1: awo ile wa yo raye
2: a si ni fodun yi sasemo
1: be ba wa ngbo
2: loruko alhaji olawale mutiu
1: ti gbogbo amo si baba ne
2: the executive chairman akoko north east local government
1: ni gbogbo se four eyes integrated service limited fin wi pe
2: aku odun ijesu ti kare akoko
4: Ise Oluwa ba n sagira bi ara o n ku giriri bi ojo.
5: Tori ne tete ma bo.
4: The right hand of God miracle ministry.
5: Ni jẹgẹlẹ.
4: Ko wa fadura so ipe isoro ogudo.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ arẹra tiẹ̀kọ́sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pípì pì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò, ànífàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé máa pè ní Bàbá Kéré wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
1: Bàbá kéré wà.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurétọ̀? Tí kapurétọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurétọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurétọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
1: Babangana, Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kéré wà. Phone number mi 08164122777 08164122777.
4: 27 77.
5: Ṣé ìgbádùn ìdàgbà? Ìgbádùn ìdàgbà.

0: ọ̀rọ̀ nípa bípínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá torí bóyá ẹyẹ abìkú gangan ni tàbí abìkú gangan ti ń dáni nídà gírígírígírígírí a lè sọ ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́ lọ ẹ̀ tó sì wá jẹ́ ẹyẹ rere ẹyẹ ìdùnnú ẹyẹ àlàáfíà òun ni ẹ jájúmọ̀ kọ́wọ́ ti ká fún un láyè kó wọlé bí ó dún àbáyọ̀mí òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò tí wọ́n fi ìpó níwò ètì púpọ̀ tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ ìpópónà àti ìdàgbàsókè ìgbèríko ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate ẹ wò ẹ ní ti ń ro mímí o lè ká gbogbo ẹ̀ tán ọmọ wa pàtàkì ni a factual diligent and unbiased son of Èkìtì láti word 10 ọgọ́tún ìyẹn professor Láyínká Awópẹ̀tò ló ní ká sọ fún yín pé no turning back báwo ni o lábẹ́ àṣẹ IAPC tẹ̀ ẹ́ síbẹ̀.
1: Òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ ogun mẹ́ta lọ́pọ̀ kó má ra láwìn ó padà ti dópin sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ sọ̀ǹtagbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kàn wọ́n sí lórí ẹ lè download app yìí lórí app
0: store. Ọpẹ́ ńlá fún Olúwa ìyìnkànkà fún Olódùmarè. Prayer Center Church of God celebrate 24th anniversary. Léyìí tá a pe àkòrí ẹ̀ ní. Arise, O Lord, rescue our nation. Ojo Tuesday 16th of June ni marriage seminar by 4:30 p.m. Wednesday night of praise. Thursday free medical checkup by 10 a.m. pẹ̀lú revival ni 4 p.m. Friday revival keje ni 4 p.m. pẹ̀lú praise night. Saturday ogúnjọ́ oṣù wa ni gidigaga àjọ̀dún láti 10 a.m. pẹ̀lú revival ni 3 p.m. Ọjọ́ Sunday 21st wa ni ìdúpẹ́ àjọ̀dún láti 8 a.m. Ogúnlógo àwọn top functionaries lórí lóbalóba àti joyè àwọn olórí ẹ̀mí pàtàkì like BC Aláwìyí Àlùkò BCCG choir and others ló máa dábìrà. Bàbá Samson Olúwa mọ̀dẹ̀dẹ̀ àtàwọn àfàdúrà jagun tó ti jẹun ẹ̀mí bomi ẹ̀mí wọṣọ ẹ̀mí máa ṣírísà fún àdúrà bọ́lẹ̀ woro wàrà ẹ̀mí yóò fọhùn àṣẹ yóò sì tẹ̀lé gbogbo àìṣedédé lórí individuals àti talanko tó ń dààmú orílẹ̀-èdè yìí ìlọlúwàbá yóò ṣẹ́gun ẹ̀ lórúkọ jésù. Torí 4th anniversary yìí àrà ọ̀tọ̀ ló bá dé o the prayer center.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
4: It's time for us to choose right representative who will make sure we enjoy the dividend of democracy. This Saturday, 28th June 2026, come out en masse and cast your vote at the by-election for a leader with vision, experience and passion for service. Professor Dayo Faduyile, a leader par excellence, to represent us at the Senate under the umbrella of the progressives, APC, people of Ilaje, Esodo, Okitipupa, Irele, and Ile Olujoke, Igbo. Let your vote speak for progress. Let your vote count for development. Let your vote count for quality representation. Don't forget, your PVC is your power to choose the right leader. Come this Saturday, go to your polling unit by 8 a.m. Vote peacefully and vote Professor Dayo Faduyile for a brighter future. Professor Dayo Faduyile, leadership, service, and progress. Dayo Datiwa. This message is powered by APC Media and Publicity Subcommittee.
5: So things don't easy for Niger now.

0: ṣẹju ọgbọn ṣẹju kò ní lè dìde nílẹ yóò dàbí èkó ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májè adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kó wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun ti ẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹ́sẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ṣẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùnbílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbìkan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó da ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ọ̀ máa ṣe ẹ̀sìn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe b be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin teni pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh ina mo fi ni je ka wa janfani ewe ategbo ninu ile ise baboke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi toje ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baboke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni maraka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
3: agbo yi si lo si je lobe se wo gbo ni pa baba oke ogun ni olugbo ode to fi wi ategbo so mo ara aye lore lori eyike yi isoro to yo mo eda lenu ugbo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

0: ìjìlẹ̀. Ẹ ṣeun o.
1: Ẹ ṣe.
0: Ìjìlẹ̀ nínú ìjìlẹ̀. Ẹ ṣe o bàbá torí pé àná mi sọ̀rọ̀ nínú aginjù o. Òní mi sọ̀rọ̀ nínú Jésù o. Ọlá mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣe gan. Ìjìlẹ̀ nínú ìjìlẹ̀. Ẹ ṣeun o.
1: Bàbá aláwo tó di wòlíì rẹ gbogbo ọmọ Nàìjíríà bàbá ẹ kó bá ń fi nọ́mbà yín síta fún gbogbo àwọn tó bá fẹ́ gbọ́.
0: Nọ́mbà tèmi rèé. 081 34 32 97 34.
1: Bàbá bá tún nọ́mbà ń pè. Ẹ tún nọ́mbà ń pè.
0: 081 34 32 97 34.
1: Bàbá aláwo tó di wòlíì bàbá àtìgbà tẹ́ ẹ ti wá fiṣẹ́ bàbá aláwo ilé ẹ̀ tẹ́ ẹ di wòlíì ǹjẹ́ a rí ìdíwọ́ àbí ìdènà kan tí ẹ̀ ń bá pàdé tó jẹ́ pé ó lè mọ tún jẹ́ kẹ́ mọ ronú pé àbẹ fẹ́ padà sí ìdíṣẹ́ babaláwo.
0: Ẹ ṣe atọ́kùn. Olúwa yóò wà pẹ̀lú yín o.
1: Àmì.
0: Gbogbo ẹni tó ń gbọ́ mi Olúwa yóò wà pẹ̀lú gbogbo yín o.
1: Àmì.
0: Nígbà tí mo fi awo lẹ̀. Ẹni tó gba fálọ́wọ́ mi ni wòlíì àti ajíhìnrere Isikaya Olúbóyè Ọládèjì. Òun ni mẹ́ntọ̀ mi níṣẹ́ Olúwa. Ó sì sọ tẹ́lẹ̀ sínú ayé mi ó ní wàá ga. Bàbá ò fún mi lẹ́jẹ́jẹ́ o. Wọ́n kọ́ mi bí a ti ń pẹja. Ìgbà tẹ́mi wá wọnú iṣẹ́ ìránṣẹ́ tí mo wá wò ó. Mo wá rí wípé òótọ́ ti sọnù ní iṣẹ́ ìránṣẹ́. Òótọ́ ti sọnù. O mo fi lọ sínú inú igbó mo lọ mú oko. Inú oko mo ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn igi oko tí mo wá aṣòfò wọ. Olúwa ní kí n pe kí n ṣe iṣẹ́ kan lórí ìlà. Ṣùgbọ́n nígbà yẹn ó sọ pé kí n ṣe ṣùgbọ́n iṣẹ́ yẹn mi ò jẹ́. O ní àwọn ìpè tí a kò gbé kọlù. Ìkíní ẹni tí a lè kọlu ìpè rẹ̀ wòlíì Ẹsikáyà Olúbóyè Ọládèjì. Ìkejì bàbá mi Adébóyè. Bẹ́ẹ̀ni àwọn tí ìpè tí a lè kọlù nìwọ̀n yẹn. Àwọn tí mo rí lójú ìran nìyẹn. Bẹ́ẹ̀ni atọ́kùn. Àwọn ìpèníjà tí mo rí ni pé nígbà tí mo gbà á kò sẹ́nìkan gbogbo wọn mo yàn. Ọmọ owó 65 ni mo ní.
1: Ọmọ awo 65
0: lẹ́yìn. Mo sì lagbódù fún wọn olùwọ́ ọba mo ṣe fún wọn àwọn 16 láàrin wọn.
1: Ee! Ajẹ́pẹ́ àgbà wo ni yín bàbá?
0: Nípa orí ọ̀fọ́ Ọlọ́run bàbá. Olúwa sọ fún mi pé kúrò mbẹ̀. Mo fi kúrò. Mo wá rí pé téèyàn bá fi Jésù ńlẹ̀. Babaláwo ó yé babaláwo. Gbogbo awo mọ̀ pé Ọlọ́run ò pé méjì. Elédùmarè náà ná jùbà. Àwọn awo náà wòlíì ni wọn. Ó kàn yẹ pé láì jẹ́ pé wọ́n mọ ọ̀ríjínà. Nǹkan tí wọ́n fẹ́ jẹ yẹn gan kí ni màá jẹ kí ni màá mu ni problem tí wọ́n ni. Gbogbo wa la mọ̀ wọ́n tọ́ Ọlọ́run ò pé méjì. Lẹ́yìn òótọ́ ìrọ́lókù.
1: Ẹ bá ń túbẹ̀ yẹn mú ẹ túbẹ̀ yẹn sọ bàbá.
0: Lẹ́yìn òótọ́ ìrọ́lókù. Ká máa tara wa ni. Àwa máa bẹ̀rù pé wọ́n fẹ́ pààyàn. Àwa máa bẹ̀rù wọ́n fẹ́ ṣe bẹ́tà wo. Ẹ wo wọ́n rán mi sí àwọn lọ́balọ́ba. Wọ́n ní kí n jíṣẹ́ gbogbo ọba orílẹ̀-èdè yìí. Wípé gbogbo ìpànìyàn yìí níbo ni àṣẹ ọba wà.
1: Ok bàbá ọba tún láṣẹ lọ́tọ̀.
0: Wọ́n máa ń yan ọba látòkè ni. Wọ́n ń yàn látòkè àwọn ayé kan sọ́pọ̀tì ẹni.
1: Ẹ bá ń ṣàlàyé ẹ̀ dáadáa.
0: Ìdí tó fi wọ̀nyí lókè ní tá a bá lọ sí ìwé Yohana orí kẹta ẹsẹ̀ rẹ̀ 37. John chapter number 3:27. Ó jẹ́ kó yé wa wípé ẹ kò lérò ohunkóhun gbà ní ayé tí a wà nù rẹ̀ yìí. Láì jẹ́ pé afẹ́fẹ́ látòkè wa.
1: A jẹ́ pé gbogbo ọlá àti ọrọ̀ eléyìí tí àwọn gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáláyé rí gbà lójú ayé. Wọ́n ti yọ̀ǹda ẹ̀ látọ̀run bàbá.
0: Látọ̀run ni atọ́kùn. Kò sẹ́nìkan tó lè dá ṣe fúnra ẹ̀. Bàbá mi ló ń ṣe. A ti yan àwọn ọba. Àwọn tí a sì yàn wọ́n mọra wọn. Ọba tó jẹ́ òríjínà tí ò fowó ra adé. Ó mọra wọn torí kí a fowó ra adé o.
1: Bàbá ṣé a tún lè fowó ra adé ni.
0: A lè fowó ra adé. Àwọn kan lówó òun ló fi ń jọba. Ọba ò tọ́ sí wọn ìjòyè ni wọn. Orí adé àgbọ̀dọ̀ fọwọ́ kan. Bíbélì mi wí pé ó ní ẹnikẹ́ni kò gbọdọ̀ fọ́ lókàn ni àmì òróró mi. Ẹyin wòlíì àgbọ̀dọ̀ ṣe wọ́n níbi. Níbo nìyẹn wá wà ń gbà yẹn agbára sọnù. Olúwa dẹ̀ sọnù àbáyọ. Pé kí n sọ fún gbogbo lọ́balọ́ba pátá. Kan ní àwẹ̀ ọjọ́ mẹ́ta.
1: Bàbá ẹ má bẹ lórí ètò yìí.
0: Ó dá.
1: Ẹ má bẹ lórí ètò. Ọba ju yóò pe nọ́mbà yín bàbá torí ẹṣẹ́ rí ẹjẹ́ kí n ṣàlàyé nǹkan kan lórí ọ̀rọ̀ kábíyèsí. Àwọn tí Ọlọ́run ọba mi òkè yàn òun náà ló ṣe lógo. Dáńgbọ́ yín gbẹ́tò yìí bá a ti ń ṣètò. Gbọ́ àwọn lọ́balọ́ba orí adé àtọrun lẹ̀kẹ̀ mo kí gbogbo yín o. Wọ́n ń gbọ́ wa gbẹ́tò ìjòyè ń gbọ́ wa kábíyèsí ń gbọ́ wa ọba ń gbọ́ wa kákàkiri gbogbo àgbáláyé. Bàbá kó tó ti pá máa lọ ọbẹ̀ yẹn kí ni nǹkan tí ẹ mú wá fún gbogbo ọmọ Nàìjíríà lórí ètò torí ìbéèrè sì pọ̀ níwájú mi tí mo fẹ́ bèrè.
0: Ohun tí mo mú wá sí fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáláyé lápapọ̀ ni wípé ẹ jẹ́ ká di òótọ́ mú ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀. Jésù ti súnmọ́ tòsí o.

0: tori pe gbogbo isele ti bibeli so pe yo sele gbogbo e ti sele pata pata e ma pe ojo ti ati wa ni igba ikeyin o to loku o o ni won fi nyamike be aje ati woli babalawo to di woli ti mo fi laya ti ma so
1: babalawo to di woli
0: ba ni baba
1: oruko nla le nje baba oruko nla le nje o si nka mi laya gbogbo awon omo nigeria ti ngbo wa gbeto ati gbogbo awon tan wo wa ni diaspora won mo wo pe babalawo to di woli nje ise gidi le jade lati owo babalawo to di woli bi e ba nsalaye baba
0: atokun ese gan e ma pe
1: ami ami
0: e pe bi ewe ape
1: ami ase
0: e ma dagba bi ewe agbalagba
1: ami lo
0: awon kan so kan won ni oro ajoji oro ajoji lo fun wa ni problem
1: eh
0: se so ajoji fun won come pe won na da won bibeli gba aya yo pa awon alejo won si fi be sago mi fara fi won gbogbo ese lodo ese ni
1: gbogbo
0: won ni o fi ajo ri lede yo o to sonu won la fi lagbara ma mo ki gbogbo awon ba alaye agbaye peta mo ki gbogbo ori ade ti a yan latoke awon to da o to mo okay e ma pe bi ewe ape
1: amen
0: e ma dagba bi ewe agbalagba mo kede re loni gbogbo an ti dala mo ogun mo yin ti o je ke ri ijoba se loruko jesu loni eje niyan gbe
1: amen
0: gbogbo eyin agbe nipa tin gbe oba pamo eje won gbe
1: amen
0: gbogbo awon tin daru mo yin lowo aye eyin na to lo te ba yi pada e ma gbe ku ni
1: amen
0: ba lo de ma ri
1: amen
0: asagun
1: amen
0: tori bi ti eri ba wo si da tin kun ibi ti afa ma wo ti da fin kun enikan o ki pa eri da kun ba enikan o ki pa fa da kun mo wi gege bi en ti afi san lowo lese kese bi mo se gbogbo eyin oba egba na je
1: amen
0: agba to sonu loruko ye oye baba
1: amen
0: ba loluwa wi
1: amen
0: jesu oluwa wa
1: amen baba nibo gan le kale si gan ka te ni awon eyan fe wa yin wa latoke lati bikibi nbo le kale si
0: mo kale si ilu ore
1: le wa baba
0: ba ni
1: e ba nsalaye daada fun gbogbo awon otun
0: mo kale si ilu ta pe ni ore ni bi ni odigbo local government ba ni mo kale so de rele ba ni ibi meje ni irele ati ore oni meji ti mo
1: e ta won tara ore abi ta won ara re le ba fe ri yin asiko wo gan le mo raaye tori awon eyan fe ri yin sa baba atejise n wole lotun losi igba wo gan le mo raaye gan
0: igba ti ko si igba ti mi o raaye mo loko sedo ti to ki ma ba ja le ori pepe mo lo sinu gbo mo lo sise mo gbe koko mo gbe ogede mo gbe ope mo gbe agbado ti tori pe mi o le se God bless you ba God bless you sir lori iro wa so to fe ni ti o fe wa so fun bi eni kan ba ti fun o lo nja to e bo de pa yan jaye ni ti wo o de le so fun iwo na o ti ru ese re
1: baba lawo to di woli re gbogbo omo nigeria baba e pe number yin ka won eyan di mu ko to di pa mo wo nu oro isi ti lo
0: number mi re 081 34 32 97 34
1: tabi number npe etun pe
0: 081 34 32 97 94
1: abe tun ni number mi ele to je pe tele yo ba wole tan tun le pe
0: 091 20 20 75 75 14 14 27 27
1: oni number ti o de odo baba baba e soro si ti fu gbogbo omo nigeria to ngbo wa gbote ni
0: gbogbo eni to ngbo mi jake jado agbala aye ohun ti mo so sinu aye yi ni wi pe ni ikorita ko ye mi ma ti aye re wa majemu to gbe opa ma lone ade kan ade majemu kan majemu owo kan owo lone ori kan ori loni agbe oja de togotogo
1: amen
0: agbe yin jade togotogo
1: amen
0: ta ba ri ami se ni bi ta ti gbo mi ni ibi ti a ti da baba re duro yen ni bi ti a ti da mama re duro ni ikorita ati wole ogo loni amu e koja be
1: amen
0: ba lo ma ri o
1: amen
0: gbogbo bi to ti fi access ibi to ti wa ni awoya to wo pe o je eyan be ati ele gburo ra ye mo lo sibi ti omi sokoto ti wonu obirin o pada di aja o pa di egun ninu re o jade sita o di alaye mo gbe ago eledumare wo mo soro jade loruko baba ma mo loni ayo jade ninu ofin
1: amen
0: ogun le baba re yen o di atemo
1: amen
0: o sadile yin to ngba ogun lowo yin loruko baba ma loni oruta nla na
1: amen
0: ba lo ma ri
1: amen
0: ogun ni foruko oluwa
1: hallelujah
0: jesu oluwa wa
1: amen amen amen loruko jesu gbogbo ọmọ Nigeria ẹja sáré dókè lọ́hun ngbà bá dé a padà dé màwa máa bèrè àwọn ìbéèrè ilé tó làmìlàkà tó ní kìmí dáadáa lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run alàyè babaláwo tó di wòlíì ẹkú kàlẹ̀
2: ilé ayé pẹ̀lú ọ̀nà àbáyọ
3: àṣírí bẹ lọ́wọ́ àwọn èèyàn tó lòun ọba mi òkè fìílẹ̀ fún
2: ilé ayé pẹ̀lú ọ̀nà àbáyọ
3: tí èèyàn bá rin ìrìnrìn tí ò rọ́nà àbáyọ
2: tó wá di pé ogun ti ń bá amúlẹ̀ bí ẹgbẹ́ sùn
3: ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé
2: ọ̀tọ̀ ní kárí ogun ayé ọ̀tọ̀ ní ká rọ́nà àbáyọ
3: ọ̀tọ̀ ní kọ́nà àbáyọ wà ọ̀tọ̀ ní ká má tún padà síbẹ̀ mọ́
2: ìdí rèé tí mo fi ń pilongo fi tantan fún gbogbo ọmọ ọlọ́run àti ogun ìjọba rẹ̀
3: àti gbogbo àwọn tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun ayé
2: ìránṣẹ́ ọlọ́run alàyè kan bẹ́ẹ̀
3: eléyìí tó ń fi àdúrà wo ogun kedari lẹ́bá lónìí
2: níbi tí gbogbo ogun babilóni ayé yín ó ti mọ owó lulẹ̀
3: níbikíbi tẹ́ ẹ bá wà gbogbo ọmọ ọlọ́run àti ogun ìjọba
2: rẹ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè tí mò ń polongo tí mò ń fi tantan yìí
3: òun ni wòlíì àti ajínrere
2: ajígbàyé sànmi
3: ọmọ tayo pọ
2: tí gbogbo àgbálá ayé mọ̀ sí babaláwo tó di wòlíì
3: èèyàn tó ti ń ṣawo tẹ́lẹ̀ tó wá di wòlíì
2: ẹ ti mọ̀ pé àpàdé àti àlùdé ogun
3: bàbá mọ ọmọ bí ó ti wá wọn dẹ̀ má ti lọ ẹ
2: ẹni má ti wá olódùn ní má ti lọ ẹ
3: jíre tí mo wá fi ń filogo fi tantan fún gbogbo ẹyin tí
2: ogun ti bá mulẹ̀ bí ẹgbẹ́
3: ẹyin tẹ́ ní ìdìrà lọ́wọ́
2: mo kàwé ju dí kò lọ ṣùgbọ́n mi ò ríṣẹ́
3: gbogbo ẹgbẹ́ tiẹ̀ ti bímọ tán lé ọkọ wo ò tí ì rí kankan bí
2: kọ́nà tó di méjì mẹ́ta láàrin ọkọ àti ìyàwó
3: wọ́n ti fìyà dá bátáàní sí wọ lára
2: kò ń ṣojú lásán
3: ogun ayé máa ń jẹ́ kọ́mọ ológo ráre
2: ogun ayé máa ń jẹ́ kọ́mọ ológo wọ gàyẹ́nà
3: ogun amọ̀ bẹ́ẹ̀ lómi ìwọ bojì
2: ogun ni kò tètè gbéra fúyà
3: ẹni bá dúró tí a bá dúró
2: babaláwo tó di wòlíì
3: òun ni ọlọ́run ọba mi òkè fún ní ọgbọ́n ìmọ̀ àti òye
2: láti tú gbogbo àwọn tó bá wà ní ogun ayé kalẹ̀
3: láti bá bàbá sọ̀rọ̀
2: 081 3432 9734
3: tàbí 091 2075 1427
2: babaláwo tó di wòlíì
3: ìránṣẹ́ ọlọ́run alàyè tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn
2: bàbá ti wà lórí ètò kíkẹ́kẹ́ parẹ́rẹ́
1: ọ̀dà náà gbogbo ọmọ nàìjíríà nílé lóko onírìn àjò ẹ kúlé ẹ ti gbọ́ fọ́nrán ọ̀hún ẹ rí i pé ó yàtọ̀ babaláwo tó di wòlíì rèé bàbá kí làwọn nǹkan eléyìí ti ẹ nílẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà gan láti jàǹfààní torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ń kẹ́fí àwọn nǹkan kan káàkiri eléyìí tí ogun ayé ń bàjà ẹlòmíì a máa sọ pé nàláì ni wòlíì kan sọ tí nàtú òfin kọjá lẹ́yìn ìkùlé ẹ̀ kò ní mọ̀ kí ni ìmọ̀ràn yín.
0: ẹ̀sìn atọ́kùn nígbà tó bá lè rí mi fisikálì a rí olúwa kì í ṣe mi ló fẹ́ rí o ò fẹ́ wá rí jésù ṣùgbọ́n gbogbo bóyá ìdádúró bóyá ìwé físà rẹ wọ́n ti gbà àwọn ará bíi ti ń lò ní ìpàdé òkùnkù o sáré wá sí nàìjíríà kò kàn rí màmá rẹ ìnẹ́sì ni pé wọ́n dá ọ dúró o ò rí gbígbà lọ yọjú sí mi tó bá yọjú sí jésù tí babaláwo tó di wòlíì.
1: bàbá ǹjẹ́ ẹ mọ̀ ń pa fá àti ọ̀pẹ̀lẹ̀ tí ẹ ń lò ìdáadáa ń gbà fi wà ń dìṣẹ́ babaláwo.
0: lágbára ọlọ́run sà a rí wípé nínú odò ifá ó yé mi dáadáa báà ni ó yé mi dáadáa ṣé ẹ mọ̀ wípé ẹni tó sílẹ̀kùn fún nígbà láéláé èjì ogbè báà ni òun la pè ní àkọ́bí èjì ogbè ò kì í ṣe àkọ́bí. Báàni ṣùgbọ́n ó ní nǹkan tó fi já àkọ́bí o. Báàni wọ́n sì jà tìtorí rẹ̀ ọ̀yẹ̀ kú méjì jà ìdí méjì dáná olóhùn ògbà o. Báàni gbogbo àwọn bá ṣe ṣe àti wọ̀n yẹn tábà rí èjì ogbè tárí ọ̀yẹ̀ kú di méjì tárí ìwòrì méjì a rí odi méjì a rí ọ̀bàrà méjì a rí ọ̀kanra méjì a rí ìrosùn méjì a rí ẹ̀wọ̀n rí méjì a rí ègítán méjì a rí ọ̀sá ẹlẹyẹ a rí ìrẹtẹ̀ méjì tágbè ní ìrú ẹkùn a rí òtúrá méjì a rí ọ̀sán méjì a rí òfú méjì a rí òtúpa méjì àwárí ẹ̀ka méjì tó kárí ifá.
1: ẹ̀ka méjì tó kárí ifá.
0: bẹ́ẹ̀ ni atọ́kùn àwọn kan tó wà bẹ̀ nìyẹn kó tó ti gbé wọn aláwọ̀ bẹ̀rẹ̀ sí tẹ odù ní ọ̀pọ̀ ọ̀fà ajúbà tó dá ayé àti ọ̀run pẹ̀lú ọ̀rọ̀ kẹrẹ.
1: pẹ́ńbẹ́ ọ̀rọ̀ ń bẹ lórí àti ẹ̀tọ́ gbogbo ọmọ nàìjíríà.
0: ó yé mi yẹ́kẹ́ kó yé mi ilé ògbó ni mo ti gbóhùn tí ò bá jẹ́bẹ̀ mi ò lè fi falẹ̀. ṣùgbọ́n agbára kan pa ó sọ fún agbára kan kó sinmi jẹ́.
1: agbára kan sọ fún agbára kan pé kó sinmi.
0: bẹ́ẹ̀ ni atọ́kùn ṣé ẹ mọ̀ wípé nígbà tí fáráò kò jẹ́ kí àwọn ọmọ ísírẹ́lì ó lọ kò gbà kí wọ́n lọ nígbà tí ò dé gbà kí wọ́n lọ the next thing ni wípé olúwa sọ fún mọ́sẹ̀ wípé kó lọ kó àwọn ọmọ ísírẹ́lì jáde lọ sí ijù kán lè gbàdúrà kán sí o ṣùgbọ́n ó ní láyé olówó gbà níbẹ̀ ni wàhálà ti wà mọ́sẹ̀ ju ọ̀pá sílẹ̀ ó di ejò bẹ́ẹ̀ ni fáráò náà ó pe àwọn alálùpàyíra rẹ̀ wọ́n sì ju ọ̀pá tiwọn sílẹ̀ náà ṣùgbọ́n fún ìyàlẹ́nu ẹ rí pé ọ̀pá kan gbé ọ̀pá kan mì ọ̀pá mọ́sẹ̀ ó sì gbé ti fáráò mì mo sọ tẹ́lẹ̀ fún gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi bí olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti wà gbogbo ẹni tí ń fi omi ayé dá ọ dúró lónìí iná gbé ọ jáde lọ́wọ́
1: o
0: tó o dábàá tilẹ̀ rí mi tẹ̀tí rí jésù jésù ní ẹ̀fọ́rí o ẹ̀fọ́rí májẹ̀mú ìpè tó pè lọ́jọ́ ni tó ní má se búra ẹ̀ tán òní ẹ̀fọ́rí.
1: babaláwo tó di wòlíì ẹ̀dá kan yín lẹ́ẹ̀kan sí kó tó di pé wà pé nọ́mbà yín fún gbogbo àgbáyé.
0: Èmi ni wòlíì àti ajíhìnrere ajígbàyí sànmi ọmọtayọ Paul tí gbogbo àgbáyé mọ̀ sí babaláwo tó di wòlíì.
1: Wòlíì àti ajíhìnrere ajígbàyí sànmi
0: yes,
1: Paul ìránṣẹ́ ọlọ́run.

0: mo le ti da fade ri
1: mo ti da ifa daada mo da ba fa awon oloja bene mo da ba fa awon honorables mo de da mo gbo fat mo da ba yen kakiri kakiri ba di christo kon lo to pe mi ko me
0: ilu ogan le wa te tin da fa yi
1: mo da ba ni ilu loda ni rele oku government
0: a je pe ba se gbo yin ni loda bayi yo ti ye won
1: o ti ah won ri office mi wa nbe cement block awon mo jo mi lo kon gba mo ni o ma jo
0: olohun oba mi oke lo mo eni to nso na e
1: bani
0: baba
1: bani o kodoro eni mo ti gbenu aye mo ri bo se nfi ya jeyan bo se nse gbogbo e ni mo ri patapata ko si asiri kan to bo mo o ko si kan to dabi jesus ohun lo gbe mi jade togo togo o gbe mi ko na iradira mi iran gurugun mi nje bo ni ina kalami si nje oku
0: baba pe number yin pe number yin
1: 08 1 8 1 3 4 3 2 3 4 3 2 9 7 3 4 9 7 3 4
0: e ba ntu number npe
1: 08 1 08 1 3 4 3 2 3 4 3 2 9 7 3 4 9 7 3 4
0: ete waju baba
1: tabi 08 1 09 1 20 75 40 27 so gaga bi o ti mo ni fun gbogbo agbala aye ni wipe gbogbo nko to ba mo po nyo e lonu gbogbo ogun le baba ogun le iya yen awon to n daye reru yen to ba le pe majemu to gbe majemu mi ti se babalawo to ti wo ni gbogbo ogun aye re yen o di atemore
0: amen
1: mo wi ta se ta o di atemore
0: amen
1: ba lo ma ri o
0: amen
1: ko de ni yi pada
0: amen
1: asegun
0: amen
1: jesu oluwa wa
0: amen gbogbo mo nigeria mo fe mo lo lori ateto fun teni ba gboyan sinu ewe ba ro be sinu epo e pa dandan ni ki eni to ma yokoyo ba mi baba lawo to di woli o ni mo gbe wa kale gba suri ate eto fun teni baba de fun gbogbo omo nigeria lati soro isiti eri pe ngba ngba ti baba soro ofa baba ki fadele igba tan to soro olorun baba to mu jade lati nu bibeli ibi ta ti mo pe eni to lohun ba mi oke fi saran yato si ayojuran ashiri aye nbe lowo awon tolohun oba mi oke pe baba lawo to di woli nje tawon eyan ba npe number yin se mo gbe nketi keti
1: ah atokun ese gan ohun ta ran mi wa niyan ise ta gbele mi lowo ni aba ni ati gbele mi lowo pe gbogbo eniyan pada ki ma sure fun won ati gbogbo alaboyun o awon to wo omo to ro omo awon to nbi apiku ogun oru oko oru aya orun to ba le de odo mi ti nba ya mi si mi mo fun emi gbagbo bi pe majemu o yo de wa
0: 09 1 20 75 20 75 40 27
1: number to wole sodo
0: baba gbadua fun gbogbo awon to gbo agbe to fun teni an lo niyan
1: mo wi ni oruko oluwa awon omo ogun mo gbe ogun majemu na soke o ti mo wi ni wi pe orílẹ̀-èdè nàìjíríà ó yá ẹgbẹ́ ìtura o gbogbo agbẹ́ nípa gbogbo agbẹ́ nípa owó lórúkọ olúwa kò sọ yídì ọ̀lẹ́ gbogbo agbára tó lòdì lórí nàìjíríà lórúkọ jésù arúgbó ẹjọ́ kó gbé wọn
0: mi
1: ẹ̀yin lọ́balọ́ba orí adé mo gbàdúrà fún yín o lórúkọ jésù iná olúwa kò wọ́rú yín lọ́wọ́ agbẹ́lẹ̀ bùtò tinẹ́ tó ń tẹ̀jẹ̀ kó bàbá àwọn bàgbé bẹ́ẹ̀ lolúwa wí orí bẹ́ẹ̀ òṣèlú bẹ́ẹ̀ aláboyún kó máa bí wẹ́rẹ́ o ẹni tó ń wojú olúwa fún ọmọ lórúkọ jésù kó tó wá àlàbòsùn bẹ́ẹ̀ lolúwa wí orí bẹ́ẹ̀ òṣèlú bẹ́ẹ̀ kò yí padà àṣẹ́gun jésù olúwa wa.
0: àmì àmì àmì lórúkọ jésù ẹ ti ní àǹfààní láti mọ pé ìránṣẹ́ ọlọ́run àlàyé babaláwo tó di wòlíì ẹ kú kalẹ̀ fún tèmi ń gbò bá ṣe díẹ̀ ẹ tó pàdé wa dáadáa lórí àtẹ̀tò ó dàbọ̀.

Ayọ̀ wa wò lé sọ̀rọ̀ sọ. Bí àgbàlagbà kan bá rí owó olóṣù mẹ́ta, yáwá pé 100,000. Ó dẹ̀ ra fọgbọ́n kan jí ẹrun jídẹ̀ ro oògùn o. Mo sàpọ́nlé ìhun gómìnà Ayédátiwa nípasẹ̀ iṣẹ́ yìí rán arákùnrin wa ọ̀nọ́rẹ́bù ara Morris Orípẹ́nayé ìsàlàgà ìjọba ìbílẹ̀ wa àti dédà yẹn mẹ́wàá rẹ̀ hàn ẹ̀yà ní dètò yìí. Mo dẹ̀ dájú pé ọwọ́ rán a má nídìí rẹ̀. Ẹni bá rí kọ́ lọ́ fi ran àjọ àpè mí, àpè ọjà bò mi, pè mí, èyíbo bá bébì ọ̀nà ọba mi. Júwe Bẹ́nìrì yẹ pè mí yẹ fún mi pé lágàjọba ìbílẹ̀ à ń yí wọ́ọ̀dà nu àṣẹ gómìnà pa. Mo wá kí, mo dẹ̀ dúpẹ́ náà wọ́ra. Àgbàlagbà tó wá pè mí, àjí ń bá ara dúpẹ́ pé ó mà ṣe o, ọlọ́run á dúró tì í, ayọ̀ aka wọlé rẹ̀, nàkókò tirẹ̀ yìí, ara jẹun látọ́dọ́ mẹ́fà sí méje. Ìjọ ikú mà pa yán ìkàbà àtọ́jú wọn gba múra àbí tó fowó oògùn kan èyí á fi ṣe gba dúró. Bó ti yàrá èèyàn ni mo máa kí o pé o kúṣẹ́. Lórí ètò yìí nìní wálé méjì èmi pápá wálé rẹ tí mi dà tí olúborá kùjà. Ọlọ́kàn ní ara rẹ̀ ojú ọ̀nà nẹ oyọ̀nẹ́ bá ní ara rẹ̀ àkàpà tẹ́wọ́ rárá pé à ń nọ́nẹ o. Bó tẹ̀lá káhọ ààrẹ mọ nẹ́yìn bó ìbá nọ́nẹ nẹ́yìn máa bàyé jẹ́. Ora ka dára ń didan nẹ́mí sí òpin. Ló bá ya bẹ́ẹ̀ lórí ètò yìí mo fi ìgbà yára yìí mo fi kí Dr. Banja Oláwo Ajáká mo ti di ètò èyí gómìnà mìíràn nípasẹ̀ àti parí ètò School of Nursing èyí à ń ṣe náwó. Ìyẹn kínní owó yìí gómìnà ti là nílẹ̀ pé awakaha ń hàn yìí a máa jẹ pẹ́ torí ìrètí pípẹ́ omi mọ́kàn ṣàìsàn á dẹ̀ fún wa mi pé ògúré ògúré ògúré òun á fi ṣerin. Mo dẹ̀ kí pé òkúṣẹ́ takuntakun ìbọn bá kùn ní ọ̀dọ̀ràn án àrọ́wọ́ torí wèsọmọdé oríṣègùn. Mo dẹ̀ kí ọmọ rẹ̀ yún mí èyí bá mi ṣe òṣẹ́ Dr. Lọ́gọ̀ èyí mò ń pè òun ogun lọ́gọ̀ bóyá ti yàrá yẹn ni. Mo wá kí ọ̀nàrẹ́bù bá jí ọmọkùn ọmọ èyí ó ṣẹ̀ṣẹ̀ kúrò níbo yàrá ẹ̀ hàn yín. Bí mi sọ́ra àgbà mọ́ ẹ̀ ń bá mi gbọ́ òyìnbó bá yí ó fẹ́ lè ó lè họlúwọ̀ ẹ̀dá pa. O lè kẹ́hàn jàpá torí òyìnbó ràn mí lára èyí òun àti ìdí méjì jọ mí ṣàlàyé nípa ààbò irun tí mi lọ mo kí i. Ó dẹ̀ wá bẹ̀ mí oyin bá òun sọ fún dídán ní bá ń gbọ́ ètò lẹ́nu sí pé Sátidé yìí o òrèso dìdì rúnrin pé dèdè wa múra yálà yóò ní apẹ̀ tí Professor Dayoju ilé yálà jù níbẹ̀ yìí dédé ẹ̀ léka ẹ̀wà. Wọ́n dẹ̀ gbọ́ lọ́hùn gbọ́ pé bàbá rán Professor Dayoju ilé lọ ọ̀rọ̀ àṣẹ dáadáa ohun dédé wa. Àwọn kan máa lọ wá gbúṣe náà o. Èyí ọ̀nà mi lọ yá gbúṣe rẹ̀. Ọ̀ràn ara ni dírẹ́jà ń hàn o. Èdè á ṣe gbé náà yé àṣẹ pamọ́. Orí léra ní obìnrin mọ̀ lókojì lókojì kẹ́ ẹ̀ mọ́ ọ̀ràn mu dá ọ̀ràn mu tàn ọ̀ràn ara nílẹ̀ o. Báyà bẹ́ẹ̀ bá mi tọ́ ṣe àwo yẹn náà díẹ̀ yìí máa gbẹ torí tó yí gbẹdọ̀ ká gbẹ
agbodo ka tojo yeye ka tene eh dida yo wa ti nwole.

torí mo bẹ mọrìgò mi tún lé léèrè èmi rìn àjò léèrè gbé náà tán tó bá yẹ bẹ́ẹ̀ mo dúpẹ́ nọwọ́ dédé ìrànlẹ́ bá mi wòde níyì ẹnjíníà mi káàdì ọ̀ríjìnà èmi jùmọ̀kẹ́ èyí fọwọ́ tẹ̀nà ẹ̀ àkàndùn ètè ni mú ọwọ́ tó rẹ̀ ẹja oúnjẹ ọ̀nẹ́bà tí ń jẹ ẹja ayé náà kàndùn nkún ní ṣe rẹ dúpẹ́ lọ́wọ́ lágàjọba bílẹ̀ mi mú mi kì í ọ̀nẹ́rẹ́bù àìrá mọ́rẹ́sì kílẹ̀ orí pọ́nlá yé bàmí.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: emi o gboju mi sori oke won ni nibo ni ranlowo ti wa ranlowo towo olodumare wa an kin kaabo su yi ori eto yin eto wa ti a pe ni agbara adua lati ori oke gbogunmu pia center ti o wa ni alongebo ni ikunro ni waroka koko ni pele ondo nibi ti olorun tin lo senior apostle John Emmanuel e baba ti olorun ti o ran si iran asiko yi adua ngba ni ori oke prayer center ori oke gbogunmu pia center ti o wa ni waroka koko nibi ti olorun ti o ti ngbo adua lesekese adua gbogbo ana pata ina ni o gba ibe na ni akanse eto alagbara yi ti o ti nwaye si ori ategun nibi ti olorun tin lo woli re ti olorun ran wa si aye la koko ti ya wa yi ko to di pe won lanfani ati pe woli wole number ti ele lanfani lati mo pe woli si fun gbogbo en ti e ba nfe imoran itoni awon lati enu woli number yi ina ni ki e lanfani lati pe woli si 0806361 3118 0806361 3118 ankira wa pe atun ku abo si ori eto fun ti oni lagbara olodumare adua oni ba ti enikan kan wa ti soji ani baba ina ni oko temi eje ndori keji ti mo ba pada de a lanfani lati mo gbo ole fun ise iranse ti oni
1: agbara olorun tun san bi ara aye kedari agbara yi lo kun okun paniya lojo si lati mu ri agbara olorun bi ti gani pade olorun ni pade adua to gbono giri bi akokuta ipade adua ta pele balogun loju ija mighty man in battle ide aja ajiri ogun ojo gbigba ti ogun pogun to pogbo olorun ma fa tuti gbongbo ti gbongbo ipade adua balogun loju ija lu awon akono wuli meta gbogbo ojo friday oso ose lati agun mesa aro si meji la oso 9 a.m. to 12 noon lu oke gbogun mi prayer center iwaro ka akoko along ebo ikunro legbe ilewe technical lo ti ma waye ina tun ran lose yi olorun woli apostle John Emmanuel duro dio pelu awon akoni woli iwo na ma rogun laye ma gba kamu lojo friday ose yi iwo na ma soro eri bo ba wa nbe
2: jesus
3: amen
2: ni orukọ jesu olorun anu gba ope wa ogo ni bọlọ oloke orun mo gbadura fun gbogbo yin eti to ngbo ohun mi lọwọlọwọ eri ti e olorun fi le lọwọ gbaanu ti e gbaanu ti e gbaanu ti e gbaanu ti e gbaanu ti e olorun ipe ko gbadura fun e asegun jesu oluwa wa
3: amen
2: ni orukọ jesu a fe sare gbadura lori ohun ti a npe ni ogun eje ogun eje mo fe ko paro nibi to wa yen oluwa ogun eje wo lo da aye mi duro oluwa ba mi se o ya duro o ya duro ogun eje to da aye mi duro oluwa ba mi se ogun eje na ba mi se ogun na ba mi se e soro
3: ogun eje
2: aha
3: oluwa
2: aha
3: oluwa
2: ba mi se jesus oluwa wa a fe sari kesi omokunrin kan ninu bibeli ti ogun eje da en ajo eru iba se anu olorun atoro fe olorun lori iseda okunrin yi iba ma dide mo yes e ba mi si wo genesis yen genesis 37 verse 3 yes
4: israel se fe joseph ju gbogbo awon re lo
2: o fe joseph ju gbogbo awon re lo yes
4: lori ti so mo po re
2: o
4: se de wa lara bara aso
2: o da fun yes
4: nipa se ore kunrin ri pe
2: o
4: baba won
2: o fe ju gbogbo awon arakunrin lo won korira re
4: won ko si le so
2: lo e wo eni ti mo so iya kan baba kan lo bi won o tori pe baba e like e baba e ma raso fun o ma ntoju e so ibe yen ni ogun eje ti bere yes o ye ye tesaju joseph la la kan
4: o si ro fun awon arakunrin re
2: eh eh
4: won si tun korira
2: won tun korira e si o je lekeji yes
4: o se wi fun won pe
2: o wi fun won pe
4: mo be yin agba lati mo lai
2: ah oluwa ta lo toro ohun ti mo ni fi n binu mi oluwa gbogun teni e o ya dua ta lo tori ohun ti mo ni fi n gbogun teni oluwa ba gbogun teni jesus oluwa wa yes o ya teso sawo
4: awon
2: yi ti di oko o duro sosan o teriba yes
4: o teriba fun iti mi awon arakunrin se fun pe iwa ajaba lori wa.
2: Se iwo ma tu joba lori wa sa.
4: Tabi iwo wa so lori.
2: Se wa tu so lori fun wa eh.
4: Nitori ala re.
2: Nitori ala e.
4: Nitori ala re.
2: Hallelujah o.
4: Eh
2: eh o ya tesoju tesoju. O la la mi.
4: O si ro fun awon akore alakore e pe.
2: Yes.
4: Sawo.
2: Sawo.
4: Tun la la kan.
2: Mo la la kan.
4: Siwo.
2: Eh o.
4: Oorun.
2: Ati osupa. Osupa.
4: Sira o.
2: Aha. Wa paru ni bi to wa yen. Ogo mi e ti ogun eje bo mole. Oluwa tu ogo mi e si. Ogo mi e ti ogun eje bo mole Oluwa tu sile. Oluwa tu sile tu sile tu sile. Oluwa tu sile tu sile tu sile. Jesu Oluwa wa.
3: Amen.
2: Ba mi bo si eti yen verse 18 yen. Eh eh.
4: Nigba ti won si ri
2: lo. Nigba ti won ri lokere.
4: Kí o
2: ti lẹ̀ tó súnmọ́. Kó tó súnmọ́
4: ọ̀dọ̀ wọn.
2: Yes.
4: Wọ́n
2: di rìkíṣí. Láti pa.
4: Wọ́n sì wí fún ara wọn pé.
2: Ìyá ẹ lè máa ṣiẹ́. Àbúrò ẹ lè máa ṣiẹ́. Bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n ẹ lè máa ṣiẹ́ torí ohun tó jẹ́ àbí torí ohun tó fẹ́ jẹ́ lọ́la. Tàbí torí ògo tó mú wọ́n lè lála sí àbí kó lála síra ẹ. Kó sọ fún mọ̀lẹ́bí ẹ. Kán wá ti bẹ̀bẹ̀ sí máa gbé ogun dìde sí ẹ. Ẹ wo àwọn tí ìyá jọ bí tí bàbá jọ bí. Ẹ wo ohun tó ṣe sí ayé arákùnrin. Ibà ṣe pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni arákùnrin ìbá máa jẹyàn láyé. Yes, tẹ̀síwájú.
4: Wọ́n sì wí fún ara wọn pé.
2: Wọ́n wí fún ara wọn pé.
4: Wo alála ni n bọ̀
2: wọ. Alála ti ń bọ̀ o. Ẹ wo bọ́ ṣe ẹ wo àwọn nǹkan tó ń ṣe. Yes,
4: tẹ̀síwájú.
2: Nísinsìnyí.
4: Ẹ wá. Ẹ jẹ́ kí a pa.
2: Olúwa gbogbo ogun ẹ̀jẹ̀ tó gbìmọ̀ láti pa mí. Nítorí ògo àbáwáyé mi. Olúwa gbógun dìde sí wọn. Ó yá àdúrà ó yẹ àdúrà. Ogun ẹ̀jẹ̀ tó gbìmọ̀ àti pa mí. Nítorí ògo àbáwáyé mi. Olúwa bá mi pa gbogbo ọ̀nà lò. Bá mi pa wọ́n. Yéésù Olúwa wa. Ẹlòmíì ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ òun logun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀ torí pé ó ti lọ òkè. Ẹ rí pé yọ̀mí ti gbọ́ òkè nígbà kan. Àwọn ẹ̀jẹ̀ tó fún lówó òun ló já wálẹ̀. Ẹ̀jẹ̀ tó gbà tira ọmọ ẹ̀jẹ̀ èyí tó gbà sílé òun ló da ìrìnàjò ẹ̀rú. Àtọ́jọ́ yẹn tí ọmọ yẹn ti wọ inú ilé ẹ̀ wà á rí pé ibẹ̀ ni àtọ́jọ́ yẹn nìkan ti bẹ̀ sí ń dàrú. Àtọ́jọ́ tó ti fún àbúrò yẹn lówó. Mi ò sọ pé kò da láti fún ẹ̀jẹ̀ yàn lówó. Ṣùgbọ́n kíyèsára mọ ẹni tí wàá bá rìn mọ ẹni tí wàá sọ inú ẹ̀ fún mọ ẹni tí wàá gbára lé àwọn kan torí pé Joseph gbára lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ torí pé ó gbára lé àwọn mọ̀lẹ́bí ẹ̀ ó sọ àlá rẹ̀ fún wọn ibi tó ogun ti dé nìyẹn. Mo gbàdúrà lórúkọ Jésù ogun àṣẹ fún ẹ. Ẹ ṣàmì orúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín lọ́wọ́lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ tó ń jà yín lọ́wọ́lọ́wọ́ ogun yẹn ṣẹ́ ogun ẹ̀jẹ̀ tó da òwò ẹrú yẹn ogun yẹn ṣẹ́ wà. Ogun ẹ̀jẹ̀ típa òká ogun ẹ̀jẹ̀ èyí tó ń dìnà ọmọ ẹ lórúkọ Jésù Olúwa gbógun ti àṣẹ gùn Jésù Olúwa wa.
5: Kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọ̀rọ̀ náà ni ẹ ti ń gbọ́ lẹ́nu wòlíì láti ẹ̀ẹ̀kan láti orí òkè Gbógunmi Prayer Center tí ó wà ní Àlọ́ngẹ̀bò Ìkúrò ní Ìwárọ̀kà Àkókó ní ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n nọ́mbà yìí òun náà ni ẹ láǹfààní àti pè gbogbo ẹni tí ẹ fẹ́ rí wọn fún kánsẹ́nì àbí ẹ ń fẹ́ ìmọ̀ràn lórí ohun tí ó dàbí pé ó ṣókùnkùn sí yín o. Nọ́mbà wọn rèé ẹgbọ̀lẹ́rọ̀ 08063613118 ẹgbọ̀lẹ́ẹ̀kansi 08063613118 08063613118.
6: Tí ọ̀pọ̀ iṣẹ́ àmì pẹ̀lú iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ ni. Tó ń tara mẹ́rin ìrí ìyanu ojúkojú lórí òkè Gbógunmi Prayer Center tó wà ní Àlọ́ngẹ̀bò Road Ìkúrò lẹ́gbẹ̀ẹ́ Tẹ̀kníkà Ìwárọ̀kà Àkókó nípínlẹ̀ Ondo. Orí òkè tọ́lọ́run ti ń kú àdúrà. Òun lẹ́sẹ̀ fi ń dá gìrì tí kálukú ń béèrè ti ń fẹ́ níwájú Olúwa. Ọlọ́run Senior Apostle Prophet John Emmanuel ń ṣe bẹ́bẹ̀ gbé gbogbo òkè ìṣòro rẹ̀ tọ́ Jésù Kristì wá. Bí àwọn ètò ìsìn wa ti lọ nìwọ̀n yìí o lórí òkè àdúrà. First day of the month títí da third day of the month òun ni àkànṣe àdúrà pẹ̀lú fasting and prayer. Ọjọ́ kìíní ọjọ́ kejì títí di ọjọ́ kẹta lóṣooṣù ni o. Ọjọ́ Monday àti ọjọ́ Tuesday òun lẹ́lẹ́rí wòlíì fún kánsẹ́nì. Wednesday and Thursday òun ni àdúrà aláboyún bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá. First Friday of the month and last Friday òun ni iṣẹ́ òru alágbára máa ń wáyé lórí òkè Gbógunmi. Ọjọ́ Sunday òun ni ìsìn ọjọ́ ìsinmi. Sunday school ti bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ nígbà tí ìsìn ọjọ́ ìsinmi yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án sí méjìlá káàbọ̀ sàn. Gbé gbogbo òkè ìṣòro rẹ tọ́ Jésù Kristì wá. Senior Apostle Prophet John Emmanuel. Ń lọ lọ́run lò lórí òkè rẹ. Nọ́mbà tó wọ ọ̀dọ̀ wòlíì rẹ o 08063613118. Ọlọ́run orí òkè gbógun mi ní wàrọ́kà àkókò nípínlẹ̀ Ondo kì ń bà á tì lágbára rẹ̀.
0: Ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wòlíì lẹ́ẹ̀kan sí 08063613118. Tọ́jí Aníbaba ló kọ tèmi. Àdúrà gbogbo àpáta iná ni ó gbà.
1: Ọlọ́run tún san bí ara. Àyè kedari agbára yìí ló pọ̀ kún paníyà lọ́jọ́ sí láti mú ìlé agbára Ọlọ́run. Bí ti báni, ìpàdé Ọlọ́run nínú ìpàdé àdúrà tó gbóná kiri bí akọ̀kúta. Ìpàdé àdúrà ta pè ní balógun lójú ìjà. Mighty man in battle. Èdè ajá. Àṣírí ogun ọjọ́ gbígbá tú.

0: méjì dé násìrì lọlùbàlejò tí wọn tún mọ fi kìkì ọrọ ìrànlọwọ olúwa sáyé ọkọ wa kálẹ ráyé gbé ní rọrùn dárẹrẹ ṣe lójú ọjọ ẹwà wo nínú ìpàdé yìí láti máa ṣọjọ bíi bàbá wa ní monday august 3 pẹlú ṣóòru bẹrẹ láago mọkànlá alẹ tó bá di tuesday august 4 ní ṣóòru bá mi gbé nǹkan mi olóṣù mẹta mẹta ojúkọ yẹn ni f2186 iriakari estate oríta ọbẹlẹ àkúrẹ àlàyé síwájú ẹpẹ telephone 0803 803 0562 àbí 0803 459 7312 ẹtùlẹpẹ 0913 231 4586 àbí kẹ 0812 703 5866 jọ rí dájú pé ó wà níbẹ̀ ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí ìwọ lọ́kàn lórúkọ jésù.
1: nígbà tó luwa dásọ̀rọ̀ ayé jábẹ́sì olórí burúkú padà dolóríire ó dásáyé hannah ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́sẹ̀ tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti pátóluwa fi ń dásọ̀rọ̀ ayé ẹni bá mọ̀ ọ́n èyí ni christ apostolic church greatest god chapel orí òkè dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní f2186 iriakari estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ lílo àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kọkànlélógún sí thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́ àkòrí ètò lápè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́ níbi tọ́lọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ prophet olúwa gbẹ̀mídìde israel nursery aka ẹni wọ́lọ́run ìwé àyàn àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà wogun ayé onípòjípò ní christ apostolic church greatest god chapel orí òkè dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803 803 0562 tàbí 0803 459 7312 bó sì jẹ́ 0812 703 5866 jésù ń pè ọ́ àkínsóre ni.

Ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, mo ní bàbá nínú Olúwa kan. Bàbá nínú Olúwa yẹn, ó wá sí ìjọ tí mo kọ́kọ́ dá sílẹ̀ kó tó di pé ìjọ yẹn wó. Nígbà tí ó máa wá, tí ó dẹ̀ ní ìfẹ̀dẹ̀fọ̀, ó dẹ̀ ní ìran, a invite ẹ̀ ó wá. Bí ó ṣe wá ló ní ẹ̀mí Ọlọ́run ní kí òun kó wa lọ sí etí odò. A sì lọ sí etí odò, ó ra agbọ̀n, ó ra ọsẹ, ó ṣe gbogbo tí mo fẹ́ káwọn ọmọ Ọlọ́run tẹ́tí sí. A sì lọ sí etí odò, ó sì wẹ̀ gbogbo àwa tá a lọ. Mo káwọn èèyàn mi gbogbo wa tá a lọ, a lọ bí márùn-ún tí aṣáájú rìn nígbà náà. Nígbà tí a wẹ̀ tán, bó ṣe kúrò ní ìjọ yẹn, ó sùn yẹn ní ìjọ yẹn wó. Tí a tilẹ̀kùn ìjọ yẹn, ìyẹn ìkíní. Èkejì, bí mo ṣe ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹni kan nínú wa sàrà mẹ́fà ìyàwó ẹ̀ kọ́kọ́ ya wèrè títí ó kú. Ẹni tó ní mọ́tò mẹ́rin sí márùn-ún, gbogbo mọ́tò yẹn ó ta, ilẹ̀ ó ta, ilé ó ta. Ẹni tó tún tẹ̀lé, tó tún jẹ́ ẹnì kẹrin, bí mo ti ń sọ fún yín, gẹ́gẹ́ bí ìrírí àwọn ìràwọ̀, ẹni yẹn ó kú. Ìyàwó rẹ̀ kò bímọ. Èmi náà ní gbogbo àkókò yìí, gbogbo wa pátákàwa márùn-ún yẹn, bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí, odidi ọdún yẹn jálẹ̀ ẹ̀ẹ̀márùn-ún ni mo ní accident tí gbogbo ẹ̀ dàrú pátápátá. Ní ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà, tí mo bẹ̀rẹ̀ sí sunkún káàkiri, ibo ni mo ti bá ilé

0: Pàdé Ibo ni àjálù búburú ti wá. Olúwa wá gbé mi lọ ní ojú àlá sí inú odò ibi tí bàbá yẹn ti wẹ̀ wá pé ibi ayé wa bọ́ sí leléyìí. Láti ìgbà yẹn bàbá yẹn ò dẹ̀ gbé fóònù wa mọ́. Mo fi orúkọ bò láṣìírí. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ níbi tí mo ti ń gbàdúrà tí mo ti kúrò nínú àlá ni Olúwa ti sọ pé ẹ̀mí àìmọ̀kan òpè. Ogun òpè ló jà yẹn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ gbọ́ mi, kí n tó bọ́ nínú ìdààmú tèmi, ó kùn kí ìyàwó lọ sí kọ́mọ lọ sí, ṣùgbọ́n gbogbo wa pátá yàtọ̀ sí mi tí mo rí àánú gbà di àárọ̀ yìí. Gbogbo àwa bíi márùn-ún tó kùn sí mẹ́fà, kò èyí tó wà láyé náà, ó dì wà láyé bá láìsí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbàdúrà méje yìí. Ẹ pe orúkọ Jésù lọ́wọ́ agbára. Olúwa fàánú bá mi ṣe ogun tí mo fi òpè wọnú ẹ̀ tí mi ò mọ̀nà àti jáde tọmatọma. Àdúrà ìkejì ẹ pe orúkọ Jésù. Olúwa bá mi ṣe àwárí ayé mi níbi àdìtú tó bọ́ sí tèmi gangan ò lè ṣàwárí ẹ̀. Àdúrà ìkẹta ẹ pe orúkọ Jésù. Ogun tí mo fi orí kú lọ́dọ̀ àwọn ìránṣọ́ Ọlọ́run ẹgbàmí. Ogun tí mo fi orí kú lọ́dọ̀ àwọn ìránṣọ́ Ọlọ́run àbí ibi tí mo sáré ìrànlọ́wọ́ lọ sí. Olúwa fi bí o ṣe tó mú mi jáde nínú ogun náà mo fẹ́ yìn ọ́. Àdúrà ẹ̀kẹrin ẹ pé orúkọ Jésù. Olúwa ogun ti wọlé òkìyè mi ó tó sí fàánú gbà mí. Jẹ́ ìránu fi jáde lọ́wọ́ ogun tó wọlé tán kí èmi ó tó sí sí òtítọ́. Àdúrà karùn-ún ẹ pé orúkọ Jésù. Olúwa ta ni mo bá pàdé láta ni mo darajọ pọ̀ mọ́ láyé tí gbogbo ayé mi. Tó fi wọnú ìgbèkùn ó dọjọ́ ikú kógun ó tó sẹ̀. Ta ni mo darajọ ayé mi pọ̀ mọ́ o tí ayé mi fi wọnú ìgbèkùn ò ní bọ́ nínú ẹ̀dọ́jọ́ ikú. Olúwa fi àdìtú sẹ́ ogun ẹ̀ fún mi kó gbà mí gba ayé mi àtàwọn ọmọ mi. Àdúrà ẹ̀kẹfà ẹ pé orúkọ Jésù. Olúwa mú èmi àtayé mi jáde o. Nínú májẹ̀mú àti ìgbèkùn tí àìmọ̀kan òpè tó fà mí wọnú ẹ̀ lọ́dọ̀ àwọn ìránṣọ́ Ọlọ́run àbí lọ́dọ̀ ẹnikẹ́ni. Àdúrà ìkeje Olúwa gbà mí. Olúwa gbà mí ní ìgbà tí mo sì jẹ́ onígbàgbọ́ kékeré. Gbogbo ohun tí mo ti fi ẹ̀mí òpè ṣe tó dẹ̀ ti kó bá ayé mi tó lè gba ayé mi lọ́wọ́ mi tó sì lè gba ayé ráyé. Olúwa jẹ́ ìránu fi bọ́ ńbẹ. Lábẹ́ bó ti wò ó rí gbogbo ẹni tó fi ayé tèmi ṣètùtù ayé tiẹ̀. Olúwa pálẹ́kún látòní lọ káyé mi. Kó padà sí mi lọ́wọ́. Ẹ gbàdúrà ìkeje ẹ̀kẹsàn-án ẹ sọ fún ọba àwọn ọba o. Olúwa sàánú mi dé ìkóríta tí gbogbo ibi ayé mi ti gbàbọ̀dì tí yóò mọ̀ wípé mo lọ́lọ́run tí ogun ìbọ̀dì ẹ yóò dẹ̀ lọ. Fáínálì ẹ kà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ pé lábẹ́ bó ti orí wà á jẹ́ ìdọ́rùn.
1: Ó fẹ́ràn ọ́ lọ́wọ́ ó fẹ́ dìde ìgbéníjà kí ó tọ́ wá láti fẹ́ pè é.

0: Sundays of special prophetic fasting and prayer.
1: Ọjọ́ ìsinmi mẹ́ta pàtàkì sọtẹ́lẹ̀ àwẹ̀ àtàdúrà ni. Ìdásí àtòkè wá ní ìkórìtà ìfẹ́ Olúwa ni kí ó ṣẹlẹ̀ àkòrí. Wá kẹ́ pé òun nìkan ló lè ṣe ní ìkórìtà ìrètí pé Ọlọ́run ṣetán ó fẹ́ fi títọ́ bí rẹ̀ hàn. Wá kájọ kẹ́ pé níbi pẹpẹ mímọ́ níbi tí ìránṣẹ́ rẹ̀ wòlíì Olúwa gbẹ̀mí dìde Israẹl ná sírì. Ẹni wọ́lọ́run yìí wá yan àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè àti ṣiṣẹ́ ìránṣẹ́. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán ni Sunday ọjọ́ keje, Sunday ọjọ́ kẹrìnlá àti Sunday ọjọ́ kọkànlélógún oṣù yìí ní CAC Greatest God Chapel, number 4 God's Grace Estate, Ìyàkóyó Bus Stop, Aṣímọ̀lọ́wọ́ Mọ̀wé Ogun State. Jẹ́ àjọpàdé ń bẹ̀, yóò sì bá ọ.

0: Kure brush doni only to labe ofin emi lati pariwo pe bambi ire ti won di bi ogo ti won di bi aluyo ti won jagba so pe bambi ipade adura lagoda bambi la n bi o si ko won jara po bawon to ti se to lati be to e pada awon eni okuku ti fi ete feto ati fowo gbaya gba ire opolopolo ologo won para daraja sira sira si loju kan mu mo yan gan sugbon mi lo tara ela anu to n fe osiruju eni kan bayi ti egun gbe ojide ogo ni won ji lo tete wa pariwo bambi august edition ipade adura bambi ni ko ti wa tepe pe adura ko fi gbare gogo e pada akori bambi leyi la pe ni irawo agaye o ma bere lojo monday ojo keta osu august pelu iso oru lago mokola le mojumo gbon ati lojo tuesday ojo keri osu august lago meke la osu osa go mere role ori oke ja si oluwa lorun ipa re ka ni o ti waye ps 2186 iria kari estate 2 orita obele akure woli nla ni prophet oluwa baby jide israel nursery aka ni wa olorun ti wa eniyan atopolopo iranse olorun lolorun o lo be Dear Dura Bande, give me back my Monday. August edition. Monday in Bell. Jesu Loluwa.
1: Oro long wati oni. Ni kukuru ke atoma lo. Ugbadua bete bo oro loro yi. Oluwa yosu wane ye. Yosu tumu wa sumasi. Oro loro wati oni. Ejeka woni inu ewe Act of Apostle 3:17. Act of Apostle 3:17. Mupu akoli oro loro ti oni ni ogun awon omo loro. The battle of the shameless of God. Ogun awon omo loro. Act of Apostle 3:17 Genesis in ara momo pe nipa emani eyin fi se gege bi awon olori pelu ti se ege ki awo Luke 23:34 Luke 23:34 Jesus wi fun won pe baba darigi won nitori won ko mo ohun ti won se won si pe aso re laarin ara won won di ibo re Kini mo fe fayo ni ibi fun eyin omo Olorun ogun ope ati aimo kan ogun awon omo Olorun ni kesi ogun ese kesi ogun esu kesi ogun okukun ogun ope ati aimo kan ogun awon omo Olorun ni ni igba me awon omo Olorun eni ti o ye ka sore fun a sore fun eni ti o ye ka sumo a sumo eni ti o ye ka bagbele a ma bagbele ni tori pe aje ope ogun ope o da ohun ni ogun ti ye wa ki tete sisi ninu aye ki na pe ni ogun ope je ogun abama ogun ti eyan ma kabama ni ope pe a kini mo sese mi o de ma o ogun ope je ogun aima tabi aimo kan ogun ti agba ogun to n gbo mi je nla ni ikeyin loju wa oruko mi ta le po ogun ope ni ogun abama ye ni pe ohun ta se ta wa gangan ti e ma pe o le se akoba fun wa ire ta rin ta wa gangan mo po le se akoba fun wa igbese ta gbe ta wa gangan mo po le se akoba fun wa ti awa de ro pe o wa oke ogun ope niyan orile ede wonu ogun ope ni akoko ri ijo wonu ogun ope awon omo Olorun wonu ogun ope ipinle wonu ogun ope igbeyawo wonu ogun ope idile wonu ogun ope ito fi han pe a n kerora re ni isin gbogbo eyin omo Olorun ni ona kan ni ekeji ati wonu ogun ope ki Olorun ko ka fi aanu mu wa jade elomii bo se ma fe se new year ko ye o lo le odun a sa fe ti awon eyan Olorun elomii opolopo kan ta se a se nipa ope ogun ope si wa wole ama ti se iranjo ti mo so fun yin o je iranjo ri afefe oju be lo oju be lo oju ti mo so kerete sugbon iranso Olorun ga ogo la pe omo Olorun la pe o pe lo se wa igbagbo wa si kere nigba na alon wewe odo alon wewe agban odo ade n gbadura ki se pe boya denomination mi baba ninu Oluwa la fi se ogun ope ni ko gba eniyan gbo lai gba Olorun gbo ogun ope ni ko tele eyan lai je pe mi mo si eniyan fun o je ko mo an a de le meniyan ona meji la le fi mo eniyan laye ikini ki eniyan salaye ara e fun wa ikeji ke mi mo salaye ara e fun wa mo gbadura fun gbogbo eyan omo Olorun ti e gbo mi ogun ope la fi fe ran wife Rungun Osman o lo le iwe olohun wo egbe egbe okuku egbe egbe o wonu ise oluwa iwo iranse olohun tori pe ona tetela o wa lo si o wa lo soda lawo ko ba ise ogun dede alawo titun fi iranse olohun ru ebo owo titu ogun ope lo nse wa ogun ope ni ogun ti opolopo wa nja olohun ju be mo gbadura fun gbogbo eyan omo olohun ti en gbo mi kari aye ogun ope koni gba aye lowo wa koni gba aye aye lowo wa koni gba igbeyawo lowo wa koni gba iran lowo wa koni gba awon omo lowo wa loruko jesu olohun yo bo orile de se ogun ope yo ba ipinle ondo se ogun ope yo ba ile yo ba se ogun ope yo ba gbogbo awon olugbo message losese yo ba wa so ogun ope a de ri christ catholic together we shall make eternity mo gbadura fun ororo wa prayer point wa photo wa oruko wa awon ma wa olorun ko si sagba dodo won ka de ri anu olorun ba ogo ni fun jesu lo korun ni oruko jesu christ oluwa wa amen oruko mi o ji pada woli ataji rere oluwa gbe mi ni de ise nasi ni ijo ti apostle ti christ thank you God bless you.
2: Ètò tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwà ayé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ̀ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀. Bàbá wa tí Olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni Prophet Olúwagbémidìde Israel Nasiri aka ẹni wọ́lọ́n ìlú àyàn. A nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní. Gbogbo wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wà yìí. Wà yí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí. Ní olú ilé ìjọsìn wa tó wà ní Mòwe ní ìpínlẹ̀ Ògùn. Every Sunday ni Holy Ghost Hour láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Gbogbo ọjọ́ Thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Every second Saturday of the month ni Saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn òwúrọ̀. Tó bá wá di Thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà Olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Gbogbo alẹ́ ọjọ́ ìsinmi Sunday ni ìṣóòru àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣóòru àṣálẹ́ àwọn ọba Night of Kings ni gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru. Gbogbo èyí awí ní Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ 21 ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn òwúrọ̀. Bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní bá ń gbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ 4 oṣù 8 ọdún tá a wà yìí láàrin aago 12 ọ̀sán sí 4 ìrọ̀lẹ́. Ṣáájú ni prophetic night ti máa wáyé láago 11 òru Monday tí í ṣe ọjọ́ 3 oṣù 8 sí ìdájí ọjọ́ 4 ká tó wọnú ìpéjọpọ̀ májẹ̀mú mímọ́ náà ká fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì Olúwagbémidìde Israel Nasiri sáyé. Ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí wọ̀nyí la pè ní bá ń gbé nǹkan mi ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State. Láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá wá di Friday láàrin aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ àwa wá 94.1 FM òkìtì pupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí UBA account number 231-768-2467 lẹ́ẹ̀kan sí 231-768-2467 account name Olúwa Gbémidìde Israel Nasiri. lati darapo mo wa lori ero ayelujara nigba ti awon ipe ile ijosin wa ba nlo lowo e le ma ri wa wo nipa se oju opo yi Israel Nasiri Oluwa Gbemijide lori Facebook TikTok Instagram ati be won alaye imaran tabi ebe adura e pe baba wa prophet Israel Nasiri Oluwa Gbemijide sori ejite yi ninu awon number ero ibanisoro wa 0803-803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0562 0803-0

0: lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀ Kínláwà. Tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ròyìn ó tó bà lórùlé lọ́sàn-án tòní. Ó ní ojú ti tó lé ojú ti tó kò. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn tún dé ẹ̀jẹ̀ àjọgbọ. Ojú tó lé ojú tó kò. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn tún dé ẹ̀jẹ̀ àjọgbọ. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó lójú ń kalẹ̀ ó tún kókó. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó ní má ṣiṣẹ́ láàbì. Torí tí bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn tó bá ká ọmú ó di dandan báyìí. O ò ní bó kọ bàbá ti ẹ jẹ́. Èmi náà mọ̀ ní ba tèmi náà jẹ́. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó ní má ṣiṣẹ́ láàbì lẹ̀mí ẹ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jáwọn kọ́ ń bọ́ kí ìròyìn lẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Ọ̀yá ibo ni a ti bẹ̀rẹ̀ bí ìròyìn ọ̀hún bó ṣe ti ń wọlé ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Mọ̀ sáré tajú kán rí ìròyìn kan láti ìpínlẹ̀ Edo. Ìròyìn eléyìí ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ọkùnrin méjì wọ́n ń jà sóbìnrin. Ọwọ́ kan bá dùn kan lọ́ba ṣekú pa ó sapà torí obìnrin náà fi para wọn nípínlẹ̀ Edo. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó léléyìí tún lágbára pọ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Ìròyìn kan rèé láti ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé dókítà kan àtẹbí ẹ̀ àtàwọn òbí kan jàì lórí ọ̀rọ̀ pé wọ́n ta ọmọ tuntun jòjòló nípínlẹ̀ Èkó. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Òkè náà ọmọ tún kú ń bẹ̀. Ibo ni kí n tún lọ? Tààràtà mọ́ wá sí ìpínlẹ̀ Ondo. Ọmọ ọdún kan àtòsù mẹ́rin wọ́n bẹ orí ẹ̀ nínú oko kan nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ọlẹ́ẹ̀sì bẹ̀rù ọlọ́run. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kú ń bẹ̀. Ìròyìn eléyìí ní ilé-ẹjọ́ ló ti ju ọkùnrin kan sáwọn ọdún mọ́kànlélógójì 41 years ó ní ọlọ́mọ gba tágùn ń bẹ̀. Àbíjà ilé-ẹjọ́ ló ti ju ọkùnrin ẹni ọkọ ọdún mọ́kànlélógójì jàì. Ó jù sẹ́wọ̀n gbére ni ẹ̀wọ̀n gbére náà ni ọmọ lọ lórí bó ṣe kí ọmọ ọdún mọ́kànlá ó kì í mọ́lẹ̀ obìnrin lọ́ọ́ bá rọ́bọ̀n mi fọ́mọ. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó ní ń tọ́jẹ ó ti yó. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún tọjú kán rí ìròyìn kan láti ìpínlẹ̀ Kánò. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Òbí kan ló ti gún ọkọ rẹ̀ ó ti gún pa lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣe ìgbéyàwó nípínlẹ̀ Kánò. Bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn ó ní kí alódé sí òsífẹ́ ń bẹ ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ wá nǹkan kẹ́ ẹ fìdílé. Ẹ rí gbóná nú òtún tutù lẹ́yìn. À ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind go dey tell you say you go chop something. This offer go last from April to July.
0: Oh yeah, kaabo pada lati oke lohun. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ ń bẹ́ ìròyìn. àti máwọn kókó ẹ̀ wá. Bó ṣe ti ń gbóná fẹlifẹli tó tún gbóná tatata káwọn mẹ́kúnrẹ́rẹ́ ẹ̀ wá òun náà ló kù. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè ìjà bẹ́ tán fìjà pẹ́ta àwọn ọkùnrin méjì lórí ọ̀rọ̀ omi kan. Lọ́wọ́ ọ̀kan bá dùn kan lọ́ba sapa ìpínlẹ̀ Edo òun lélẹ́yìí ti ṣẹlẹ̀ wọ́n ń jà sóbìnrin ni. Ìjà kan òun náà ló ti ṣẹlẹ̀ báyìí láàrin àwọn ọkùnrin méjì kan eléyìí tó jẹ́ pé wọ́n ń jà sí obìnrin kan tó jẹ́ bíi ọ̀rẹ́bìnrin wọn èyí tó jẹ́ pé ó ti fa ikú ẹnìkan báyìí níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ẹ́sàkù nípínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ẹni 30 ọdún tó jẹ́ ọkùnrin tán pórúkọ ẹ̀ ní Jaiye Ọba Sunday òun lọ jẹ́ pé ó gbẹ́ mímì látàrí ìjà eléyìí tó bẹ́ẹ̀lì ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ó ní wọ́n ti wá fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin báyìí tó fi mọ́ ìdòwú Ayọ̀sán eléyìí tí wọ́n ní ó ṣokùnfà ikú olóògbé ọ̀hún nígbà tí wọ́n kọjú síra wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí í jà. Ìṣe ni Sunday ọ̀hún ni wọ́n ní ọgbẹ́ mímì ní ilé ìwòsàn ní Auchi látàrí bí wọ́n ye ti sá ní àdá eléyìí tí wọ́n ní ìdòwú Ayọ̀sán tó sá ládà nígbà tí wọ́n ń jà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ẹna Ikondom ó fi léde wípé ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá látàrí bí inú ṣe bí àwọn kan tí wọ́n tún lọ dáná sun ilé ẹni tó pa ọkùnrin ọ̀hún. Wàhálà ṣàṣẹlẹ̀ ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọlọ́run wọn jẹ́ àgbà bí àgbà lọ ibi àgbà wáyé ká mọ́ gbàbẹ̀ padà. Ìròyìn míì tún rèé ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ti fi kélé òfin gbé dókítà kan àtàwọn òbí lórí ẹ̀sùn pé wọ́n ta ọmọ tuntun jòjòló nípínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti sọ di mọ̀ pé wọ́n ti fi kélé òfin gbé dókítà kan àti ẹni tí ó jẹ́ bí ẹlòmíì àti àwọn òbí tó jẹ́ ti ọmọ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n ta ọmọ ọ̀hún ọmọ tuntun jòjòló ní owó tuntun 2.5 million naira (£2.5 million) nípínlẹ̀ Èkó. Ìwádìí ti àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá tí wọ́n ṣe wọ́n ní ìyá ọmọ náà ẹni 28 àti ọ̀rẹ́kùnrin rẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n lè dí àpò pọ̀ wípé ọmọ tí wọ́n bí ọ̀hún ọ̀dà náà kí wọ́n lọ ta ọmọ ọ̀hún tí wọ́n lọ tà fún ẹnìkan. Ìròyìn wá fi yé ni wọ́n ní £2.5 million òun náà ni wọ́n tà á wọ́n láwọn lọ́kọláya ọ̀hún ìní ó jẹ́ pé wọ́n rí ẹni tí ọ̀rá ọ̀hún ní agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó eléyìí tó jẹ́ pé wọ́n sì parí gbogbo ètò láti ta ọmọ ọ̀hún ní iye owó náà. Wọ́n ní obìnrin náà ló lóyún tí ó sì jẹ́ pé wọ́n gbé lọ sí ibi ọ̀dọ̀ àwọn kan eléyìí tó jẹ́ pé wọ́n ní kí wọ́n tí wọ́n ti fẹ́ gbẹ̀bí ẹ̀ kó tó di pé ọ̀rọ̀ bá yí padà tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ibẹ̀ náà òun ni wọ́n ti ní wọ́n ta ọmọ náà. Ọwọ́ sáà ti bà wọ́n báyìí ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn wọ́n ní ìwádìí ń lọ lọ́wọ́ Punch àti Daily Post ó gbé jáde lọ́sàn tòní. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbẹ́ ọ̀hún ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n dóòlà ẹ̀mí àwọn tán jí gbé àwọn bíi 5 nípínlẹ̀ Kogi. Àwọn onísùmọ̀mí náà bá fi rége. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ pé wọ́n ti dóòlà ẹ̀mí àwọn 5 tí wọ́n jí gbé nípínlẹ̀ Kogi báyìí lẹ́yìn tí àwọn onísùmọ̀mí ọ̀hún tí wọ́n jù wọ́n lẹ̀ tí wọ́n sì sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta àbọn látàrí bí àwọn ikọ̀ ọmọ ogun ṣe gbéná wojú wọn. Ìròyìn fi ni pé àwọn èèyàn ọ̀hún iná jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí wọn lónìí nígbà tí ó jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún tí wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú àwọn ikọ̀ oníwọ̀ ọ̀daràn náà tó jẹ́ onísùmọ̀mí níbùbá wọn eléyìí tí wọ́n fara pamọ́ sí nínú igbó. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ Adelé olùdarí ìpolongo ikọ̀ àwọn ọmọ ogun ọ̀hún Ọ̀gágun Hassan Abdullahi òun ló fojú ọ̀rọ̀ nílẹ̀dẹ̀ ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè láti ìpínlẹ̀ Ondo. Ọmọ oṣù 18 ni wọ́n bẹ orí ẹ̀ nígbà tí wọ́n ṣe ìkọlù sí ìyá ẹ̀ nínú oko kan ní ìpínlẹ̀ Ondo. ọmọ oṣù méjìdínlógún ti ṣe ọmọ ọdún kan àtoṣù díẹ̀ ìní ìròyìn fi ni pé àwọn ẹni ibi kan ni wọ́n ní wọ́n mọ̀ ti bẹ orí ẹ̀ ní ìpínlẹ̀ Ondo ìròyìn fi ni pé òkú ọmọbìnrin kékeré ọ̀hún òun jẹ́ pé wọ́n ní wọ́n rí tó yẹ pé wọ́n ti gé orí ẹ̀ lọ lẹ́yìn tí àwọn atiláwí ọ̀hún tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ìyá ọmọ náà ní inú igbó kan tí eléyìí tó wà ní ìdànrè níjọba ìbílẹ̀ ìdànrè nípínlẹ̀ Ondo wọ́n ní bàbá ọmọ ọ̀hún tó pọ́n kọ́lẹ̀ ní bright kalu iná jẹ́ pé ó jẹ́ àgbẹ̀ ní agbègbè ọ̀hún tó sì ní ìyàwó ẹ̀ yìí ni wọ́n ṣe ìkọlù sí pẹ̀lú ọmọ rẹ̀ náà nínú igbó ṣùgbọ́n tó jẹ́ pé ó ń ṣe ni wọn ò láǹfààní àti lè dóòlà ẹ̀mí ọmọ tó di pé wọ́n ti ṣekú pa ọmọ náà pẹ̀lú Ẹ̀dùmarè kọ́mọ sàánú ni ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí jimoh abayomi òun ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ ó ní ń ṣe ni ìwádìí olóti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún daily post ló gbé jáde lọ́sàn-án òní. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yá mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyọ́ ẹgbọ́ ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba àwọn ọ̀daràn kan eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n tún ba ìbọn bá jiná tù wọ́n ní wọ́n tún ba lọ́wọ́ wọn. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. àwọn ikọ̀ elétò ààbò ló jẹ́ pé wọ́n ní wọ́n ti mú àwọn afurasí mẹ́ta kan báyìí pẹ̀lú akẹ́kọ̀ọ́ kan tó ń kọ́ nípa ìmọ̀ ìgbógunti ìwà ọ̀daràn wọ́n ní wọ́n ti mú wọn pẹ̀lú ìbọn bájínátù lọ́wọ́ wọn nípínlẹ̀ delta wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ọ̀hún ló ń kọ́ nípa ọ̀rọ̀ ààbò tí ní fásitì kan nílùú àṣàbà pẹ̀lú àwọn mẹ́ta míì tí wọ́n jẹ́ afurasí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ńlọ́bà tí wọ́n sì ní wọ́n bá àwọn ìbọn wọn bá lọ́wọ́ wọn kí náà fi ìbọn náà kí náà fi ń ṣe wọn ò tí ì lè ṣàlàyé ọwọ́ sáà ti bà wọ́n báyìí wọ́n ti wà lákòlò àwọn ikọ̀ elétò ààbò ìwé ìròyìn the sun òun ló gbé jáde lọ́sàn-án òní. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyọ́ ẹgbọ́ ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ilé-ẹjọ́ ló ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún ọkùnrin kan ẹni ọdún mọ́kànléníogójì lórí bó ṣe kí ọmọ ọdún mọ́kànlá mọ́lẹ̀ lọ́ọ́ bá bẹ̀sẹ̀ gé ọmọ ọlọ́mọ. ilé-ẹjọ́ gíga eléyìí tó wà nílùú kalaba nípínlẹ̀ cross river lọ́ọ́ jẹ́ pé ó ti ní kí ọkùnrin kan kọ́mọ lọ sí ẹ̀wọ̀n gbére lórí bí ó ṣe fipá bá ọmọ ọdún mọ́kànlá bó ṣe fi bá lájọṣepọ̀ ọ̀daràn ọ̀hún náà pọ́kọ rẹ̀ ní endurance sandy ọmọ ọdún mọ́kànlélógójì ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ní adájọ́ ilé-ẹjọ́ eléyìí tó ń gbọ́ ẹ̀sùn ìdílé yìí ni blessing igwe ìnágbé ìdájọ́ náà kalẹ̀ wọ́n ní ọ̀daràn náà iná jẹ́ pé ó wu ìwà láabi ọ̀hún tí wọ́n sì ní wọ́n wọ́dí ẹ̀ wá sí ilé-ẹjọ́ lórí bí wọ́n ṣe ti fi kẹ́lẹ̀ òfin gbé lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìwé ìròyìn premium times ó nẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ náwà lọ́sàn-án tòní. ọ̀yá mo tún kó ń bẹ̀ ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí òun náà ló ní í ṣe pẹ̀lú bí obìnrin kan ó gun ọkọ rẹ̀ ó gun pa lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó nípínlẹ̀ kánò ọkùnrin kan ẹni ọdún 55 tí wọ́n pọ́kọ rẹ̀ ní àwálù àdàmú ó ní ìròyìn fi ń pé ó ti gbẹ́mí mì lẹ́yìn tí wọ́n ní ìyàwó tó ẹsẹ̀ fẹ́ tí ó ṣe ìgbéyàwó fún tó jẹ́ ìyàwó kejì kadija suleiman tí wọ́n ní ó gun pa lẹ́yìn bí oṣù méjì tó jẹ́ pé wọ́n ṣe ìgbéyàwó tán ní ìjọba ìbílẹ̀ ugongo ní ìpínlẹ̀ kánò ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n ní ó wáyé látàrí aáwọ̀ eléyìí tó ń bẹ láàrin lọ́kọláya ọ̀hún nílé wọn ìyẹn wá fi yín pé ìgbéyàwó ọ̀hún òun náà ní wàhálà ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ láàrin ohun àtọkọ náà tó jẹ́ pé ìyẹn ṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan àní ẹni tí wọ́n jọ ń gbé ilé ọ̀hún àní ìṣe ni tí ó ní kí wọ́n má dàkọ ọ̀hún oníṣe ni ọkùnrin ọ̀hún ni wọ́n ní ó sá bọ́ síta nígbà tí wọ́n jẹ́ pé obìnrin ọ̀hún tó mú ọ̀bẹ tó sì bẹ̀rẹ̀ sí ní gun níbi tí ó ti ṣ ṣubú ọ̀hún ló gun mọ́lẹ̀ kọ́lọ́hún ọba kọ́ sàánú ni. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn leadership onógbe jáde lọ́sàn-án tòní. 08162519991 08162519991. Ó gbóná ná.
2: Ó ti ti lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Hello, hey. Ó ti já. Ó gbóná ná.
3: Hello.
0: Ó gbóná ná.
3: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun, ó yẹ dá sí pápápá.
3: Ìyá tí wọ́n ń gbé orí ọmọ yẹn, Ọlọ́run àtúnyà yẹn nínú o ní ìjọba ìbílẹ̀ Ìdànrè Olúwàtún nínú o.
0: Àmì ẹ ṣeun. Ẹ ṣe àtúpẹ́. 08162549991. Ẹjẹ́ àtúwọ̀ ẹlòmíì. Ó gbóná ná.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ẹ mọ̀ pé ètò sa.
0: Ẹ ṣeun o.
2: Abímbọ́lá Bọ́lá ni o bless láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
2: Lẹ́yìn ó yẹ kíjọba òṣìṣẹ́ olùkà tí ó ní agbára nípa àwọn tí ń lu mílìkì kí wọn jálẹ̀ fún lẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké wọn yìí òfin tí yóò máa gbára láti di pé òfin tí wọn pé yóò máa pa àwọn náà láti wọn ń ba ìgbésí ayé ọmọ kéékèèké yẹn jẹ ni òfin tí ó jẹ pé yóò wọn ba ìgbésí ayé tí wọn náà jẹ ìyẹn bá yẹn ẹlẹ́ẹ̀kejì ìyàwó oṣù méjì tí ń gọ́kọ́ ka tá a bá wá di bóyá wọn fọ́ọ̀sì obìnrin yẹn fún ọkùnrin yẹn ni o ọlọ́ ẹlẹ́dẹ̀ kò sáà nù wa.
0: Ọ̀làgbàrá ẹ ṣeun. Ẹ jẹ́ àwọ̀ ẹlòmíì. 08162549991. Ó gbóná ná. Bẹ̀m̀bẹ́ ìròyìn ẹgbọ́n sókè ń pápápá ẹ dákun.
4: Nípa ti ẹni tó bí ọmọ ẹ lórí
0: yẹn.
4: Ọlọ́run á ṣàánú fún wa lórílẹ̀‐èdè
0: yẹn. Àmì àmì àmì.
4: Ibi ò ní ṣẹlẹ̀ sí wa tí méjì lé
0: o. Àmì o.
4: Johnson ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
4: Ẹ ṣe gan ni.
0: Ẹ ṣe àdúpẹ́ o. 08162549991. Ó gbóná ná.
5: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ ṣeun.
5: Akúyẹ̀mí Jọ̀dá.
0: Ẹ ṣeun o.
5: Ẹ máa kó ètò. Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
0: Ó yà ń gbọ́ yìn.
5: Èèyàn tán bẹ́ ọmọ ẹ̀ lórí yẹn àánú wọn ṣe mí o. Bọ̀tọ̀ náà tù ìdílé yẹn nú. Lọ́mọ òjòjò ló tó ṣẹ̀ ń bọ̀ láyé. Ọ̀làgbàrá.
0: Tán lọ
2: ó ti tù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Valentine ló sọ̀rọ̀ látàrí gidi o.
0: Ó yẹ dá sí.
2: Ó máa ṣe fún àwọn ọkùnrin méjì tó pa ara wọn pẹ̀lú nínú pa obìnrin.
0: Lórí obìnrin.
2: Lórí obìnrin ìtìjú ni o. Ìtìjú gbáà ni.
0: Ọ̀dà ẹ ṣeun.
2: All right.
0: Ẹ ṣeun. Ẹ dá àwọn ẹnìkan sí ká máa lọ. Ó gbóná ná. Hello.
2: Ó gbóná ná.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Arákùnrin tán ló bá ọmọdún
0: mọ́kànlá.
2: Mọ́kànlá.
0: Ṣé
2: kí làbí dámi lójú tí àwọn ìjọba rí ń bẹ̀ tán fi rán lẹ́wọ̀n gbére kí làbí dámi lójú tán rí ń bẹ̀.
0: Àwa ẹ̀sà adájọ́.
2: Torí pé kòtò bá di ṣẹlẹ̀. Ṣé èèyàn rí kí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àkóbá ló pọ̀ jù ń bẹ̀. Tó o bó ṣe rí nìyẹn tó yorùbá lè ṣẹlẹ̀ rí sí. Tó a tún máa fi tẹ̀ máa kọ́gbọ́n a máa mọ tó ṣàkóbá a tún máa ro a tún máa ro náà.
0: Ọ̀dà.
2: Tó àkóbá ló pọ̀ jù sí.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. Ojú tẹ̀yìn fi wò ó nù. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti lọ ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ ló sì ti dájọ́ ẹ̀wọ̀n gbére. Ẹ já máa lọ. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Èmi ò ní ṣe tí ó bu kọ baba tèmi jẹ́. Àní kí wọ́n náà kọ ọmọ ṣe. Ó gbóná ná tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn.
6: Ṣé ń gbádùn àdàbà?
7: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
8: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
7: Gbogbo wa là ń gbádùn.
10: Ọkọ̀ọ̀kọ̀ ọ̀dà mọ́sàn-án mi sọkùn.
11: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn-án sókun ayé ojú ni má lè ara. Ojú bá mẹ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè. Dandan ni kò ń tà ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláùsá Ventures tún ti dé o láti ìlú Kánò. Bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi nini la. Òní wọ́n tún gbé wá. Lẹ́dùn àwọn mọ̀ṣọ́ gbogbo aṣọ òkun ayé. Aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
12: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní dín tẹ́ màá náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf
8: lati le se Alausa Ventures.
11: Bo ti e je pe oro ti ko le gbe wa oro oju ni. Kini pataki oju lara gan?
8: Oju je nkan pataki. To je pe ta ba on le owo tan le ola oju na la firi na debe. Tori na a o gudo fe owo bi tin ka fi mu oro oju.
11: Alausa Alausa gbogbo Kano gbogbo North ni won ti ma nti je Alausa npa atoju oju. Laipe yi e de ipele Osun lati toju opolopo awon eyan nipa oju.
8: Be ni sir.
11: E si se toju won kaluku won. Won si wa lalaafia.
8: Pelu ogo lodolo.
11: Kila won te fe se toju gan?
8: Itoju oju ofe ni. Ayewo oju ofe ni.
11: Bo wa leleyi se rorun. Ijoba lo gbele yi kale ni. Abi aladani ile ise Alausa na ni.
8: Ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano.
11: Bo lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fawe eyan.
8: A lona meji. Nkan ta mo na la n sise to.
11: Ojo wo ni ayewo itoju ti o wa?
9: Eto yi ti nbere ni ojo Thursday on the 18 ojo kejidi ni ogun osu kefa ta wa yi ati ojo Friday on the 19 ojo kokodi ni ogun osu kefa ta wa bakan na. Ojo meji pere ni anfani yi yo fi waye.
11: Ni eto itoju oju ayewo oju yo fi waye. Ibo ni o ti waye?
9: Eto yi yo waye ni Adegbenle ni egbe A division ninu ogba cultural center nilu Akure ni anfani yi yo ti waye fun odidi ojo meji gbako. Eto yi ti nbere ni ojo Thursday on the 18 ojo kejidi ni ogun osu kefa ta wa yi ati ojo Friday on the 19 ojo kokodi ni ogun osu kefa ta wa bakan na. Ojo meji pere ni anfani yi yo fi waye.
8: 070 60 47 80 37.
11: E ba n tun pe
8: 070 60 47 80 37.
11: Iba ba n so npa oju ki la won nkan ti ma yo oju lenu.
8: Orisirisi nkan lo ma n yo oju lenu. Elomi lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma n gba oju lowo elomi.
11: Ojo ta ma wa mi
8: lelomi asidenti ori na
11: mo. Imi o ma wa pin imi o ma wo balabala
8: beni
11: imi o ma yo bi efin
8: beni
11: imi o ma dabi eni pe nkan ta di
8: lorisirisi
11: imi o ma wo bi eni pe ko ri nkan baba to di nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawo eyan
8: pelu ogo lodo lo
11: egbe le fe fi se ni abijo abeya abesin
8: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
11: le fe kan na o wa
8: lokunrin lobirin lomode
11: la pe le si pe gbogbo eleyi
8: beni egberun meta ni won fi gba form
11: owo form ni won san
8: beni 3000 naira pere
11: leyin egberun meta un elo ni won se ayewo
8: ko si nkan kan mimo
11: elo ni won se itoju
8: ayewo ofe itoju ofe ni
11: ba ato melo le to ye o ma bere lojojumo
8: lati ago meji aro titi di ago mefa role lojojumo
11: o ma si ti de tan gba form o ni sewo kankan
8: rara pa
11: e si ni se ijoba lorun yin
8: ile ise aladani
11: e ja se ibo le ni itoju yo ti waye
9: eto yi yo waye ni Adegbenle ni egbe A division ninu ogba cultural center nilu Akure ni anfani yi yo ti waye fun odidi ojo meji gbako eto yi ti nbere ni ojo Thursday on the 18 ojo kejidi ni ogun osu kefa ta wa yi ati ojo Friday on the 19 ojo kokodi ni ogun osu kefa ta wa bakan na. Ojo meji pere ni anfani yi yo fi waye
8: 070 60 47 80 37.
11: E ba n tun pe
8: 070 60 47 80 37.
11: Adupe l'Olorun ero ibanisoro tawo eyan le fi bere tori pe oro oju ki se n ta le ma fowo jebe temu afi ki eleduwa ko ma so gbogbo wa na so okun aye ka si moju to ero ibanisoro wo lo le ja sodo yin
8: ero ibanisoro tan le pe wa 070 60 47 80 37.
11: E ba n tun pe
8: 070 60 47 80 37.
11: Ile ise wo lo se agbekale anfani yin na?
8: Ile ise Alausa Ventures to kale si ilu Kano
11: labẹ dokita
8: Dauda Kwande
11: ojo ni ti sa oko ti ga ti je
8: oruko temi ni Dr. Maruf lati ile ise Alausa Ventures.
11: Agba pe ile ise Alausa Ventures pe Kano ni wa wa eyin so Yoruba bo lo se je
8: bene sir. Yoruba lemi ti mo je asoju fun ile ise Alausa Ventures ni gbogbo ile Yoruba ni mo ti je asoju fun
11: o. Awon yan ba pe ero obani soro eyin le gbe
8: bene sir mi
11: lati ki a mo bi won o sirin
8: bene
11: atokunrin atobirin atagba atomode ati gbogbo eni to ba je se pe oju yo lenu kawon na o wa lati wa sayewo lati wa gba to lo fe
8: bene sir
11: sugbe egberun meta pere na gba form
8: bene sir.
11: Eja yonda yin o la wa na ti gbon o eja gbera lati janfani oju wa ni relede a o ani wa lokun aye eku kan
10: okoko da ma so mi
12: eku dede wo yi o eyin temi ni ilu Akure emi Femi Alagbolo nkin o ni ona to gba isolo lo ni waju Democracy Park leyin Moshalashi Central Mosque ni ilu Akure ibe la wa nisin e ri office wa pelu sabodo anla tori gbagba ẹ rí ibi tọkọ Femi Alagbosi ibẹ̀ la wà. Ẹ̀wọ́n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Femi Alagbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kínní tó ti wá máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin márùn mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣáà bọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò ti ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde ní pàrọ̀ ẹni problem wọn àti gbéra ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo ní pàṣẹ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
13: Àwọn kan á ní pé ìkan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ìkan já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa Ìsọlẹ̀dùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
14: Ẹ kú déédéé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọ̀ ọkọ mi níléeṣẹ́ à ń retí yín.
12: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn wá jàǹfààní Fẹ́mi Alágbo adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ̀ wá lọ́kàn tẹ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kọ́ ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbára rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbo àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
1: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person.
15: Just buy the Close Up Red Hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from

0: Our office day for Danco Plaza, Adilosun, beside Olumotos, opposite Maria Azonta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
2: Aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkankan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala ofe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDCare kini won ki e fun gan kini won duro le lori je la fi ni asoju CDCare ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunola e ba mi ki gbogbo awon ara ile
3: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunola gege bi olotu se daruko application asiriola oni agbo aba
2: okay.
3: Ti a mo si CDCare CDCARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
2: gas
3: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
2: kini o ko ma se pe fe gbe won mara o
3: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
2: ogoji
3: ose lati mo sanwo
2: mo be bi nke se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo so yoku die bawo won se
3: e seun olotu seri bi a se gbe kale ni bi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa ni yen sa
2: ikini idi ti e fi se ba n pe kawon yen koko san wule die de to di pe e gbe oja fun
3: e se won olotu seri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon nkan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
2: eleyi
3: yo le mo san wo lo olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
2: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun won
3: seri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
2: nibo ni office yin
4: office wa ni Exodus filling station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
3: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eku be ni olotu
1: e pe CDCare sori number yi 0707454-2995 lekan si 0707454-2995
5: 9-5.
3: Ẹ ṣeun olóòtú.
2: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tí ẹ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
6: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
7: CDK, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
6: CDK, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rira gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi sanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
8: CDK, making life easier.
9: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
10: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission.

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته هذا هو فعل وبا أتراه كيف فعل أبو محمد صلى الله عليه وآله وسلم اللهم باتي يوتن قدران إن الله inu anu rẹ ti o tun ni ki a ma pade loni lori akọtun itoyin eto wa eto alhidaya ile ti o n de se ti gboyin latori ikanni adaba 88.9 fm to kale si ilu ilaramọkin ni akure ole imekun to emi ọmọ ya yin abu aiman alhasali lo ti kale bayii si lagodo lati ma to kọ itoyin eto wa ohun abọlọrun ọba subhanahu wa ta'ala gbogbo ile ta tun wi lati iwasẹ ọlọ́run ọba àlékọ́lá kọjọ kó fi sínú mizan hasana tiwa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ gírámà ti ya arhamar rahim àfọ́n tẹ̀síwájú nípa àlàyé tíra àtàwíd eléyìí tí a ń kà fúnra wa àfọ́n wọlé pẹ̀lú kọ́ọ̀lù lọ́hì tààlà ìnàkàlá tàdí man àbàbtà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ kọ ànábì sàlàsàlà pé innaka la tahdi man ahbabta ile ojise o le fona mo eni to ba wu o kini ibasepo aya yi ati oro safa ile ti akatan afani mo nasabatu annahu ma'u min albab alladhi qablahu fa idha kana la hada yastati'u an yanfa adam bi safa wal khilas min al'adhab kadhalika la yastati'u adam an yahdi adam fayakuma bima amara allah bihi ni ti a ba wo aya yi ati oro safa a ri wipe ibasepo wa nbe ibasepo naa ni wipe loun diwon igba to je wipe ko si enikeni ti o le se ipe fun enikeni ti ko ba ni awon mojemu to ro mo ipe ile ti a ti ka ni awon ijoko bi meta si meji seyin to de je wipe ko si enikeni to ni agbara lati yo enikeni nínú ìyà tí ọlọ́run ọba àlékọ́lá bá gbèrò láti fi ìyà jẹ onítọ̀hún ẹnikẹ́ni ò lè yọ ẹnikẹ́ni kúrò nínú ìyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí ẹnikẹ́ni tó ní oore ọ̀fẹ́ láti sọ wípé ẹni báyìí mo fẹ́ kó wà guided ẹni báyìí mo fẹ́ kó mọ̀nà kò sí ẹnikẹ́ni tí ó ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní innaka la tahdi man ahbabta ilé wa ní suratul qasas aya 56 alikitabu linabi sallasalam afaani idojukọ ọrọ yi anabiwa muhammad sallallahu alayhi wa sallam awọn naa ni ọlọrun ọba àlékọ́lá dojú ọrọ kọ wakana yuhibu hidayata amihi abitali awomanu wa am wọn ni anabiwa muhammad sallasalam anabi ni ife ki ọnku rẹ ti se ẹgbọn bàbá rẹ abu talib anabi fẹ ko gba islam anabi fẹ ki ọlọrun ọba àlékọ́lá ko fi mọ̀nà sójú ọ̀nà islam bákanná ọlọ́run ọba subhanahu wa ta'ala wà dojú ọkọ anabi wa muhammad sallasalam ẹni tó sì kílà ni wípé ìdáyà tá à ń sọ yìí nínú nǹkan tó jẹ wípé anabi wa muhammad sallasalam ó ní ojú kòkòrò rẹ fún àwọn èèyàn rẹ bákanná ó sì ní ojú kòkòrò islam fún gbogbo àwọn tí wọn bá ń sẹbọ pẹlú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ pé àwọn nǹkan wọ̀nyí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn nǹkan wọ̀nyí ó wà ní sàkání wọn àwọn nǹkan wọ̀nyí ó sojú wọn àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ara ó tààyàn àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí èèyàn ó gbára ta pé ẹ̀yìn wọ̀nyí iná lẹ fi ń ṣeré yìí ẹ̀yìn wọ̀nyí ìparun lẹ fi ń ṣeré yìí ẹ fi òṣàlẹ̀ ẹ mọ́ bọ òṣà mọ́ ọlọ́run ọba àlékọ́lá nìkan ni kẹ́ ẹ mọ̀ sìn eléyìí ló fa nígbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba sọ àyà kalẹ̀ pé wà á ń dír àṣírọ̀táka akọ́rọ́bìn àwọn ẹbí rẹ àwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n súnmọ́ ọlọ́run ọba àlékọ́lá ó dojú ọkọ̀ ọ̀rọ̀ ànábì sàlàsálà lọ́ọ̀kìlọ́ fún wọn lọ́ọ̀kì wọn nílọ̀ kọ́mọ̀sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run lọ́ọ̀kì wọn nílọ̀ kọ́mọ̀ borogún pẹ̀lú ọlọ́run ọba lọ́ọ̀kì wọn nílọ̀
kama ba olorun ba wa igbera al aqrabin awon ti won sumo to ja awon ebi re bere latori won eleyi ona ni anabi wa muhammad sallallahu alaihi wasallam ona lo fi bere o wa gbiyanju to po lori onku re ti a pe ni abu talib anabi damu lori e lori bo ni o si gba islam anabi damu pupo sugbon ni gbeyin gbeyin eleyi ko pada waye ituma re ni wipe olorun ba alekan lapada kadara wipe abu talib ko ni wa ninu en ti o gba fun dawa anabi wa muhammad sallallahu alaihi wasallam Allah Allah subhanahu wa ta'ala o je ko ya nabi sallallahu alaihi wasallam wipe innaka la tahdi man habata iwo o le fi ona mo eni to wo nibomi inu suratu ali imran olorun ba ni laisa laka min al amri shay'un ayatuba alaihim aw yu'adhibahum ira anabi ko si nkan to fe si si tolorun ba ali ko la ba pinu lati fori ja awon iko yen kan abo pinu lati so ko fe fi aja awon iko yen kan ira anabi o lowo nbe olorun ba subhanahu wa ta'ala o tun so fa suratu hud aya 123 olorun ni walillahi ghaibu samawati wal ard wa ilayhi yurja'u al amru kulluhu olorun ba ni walillahi olorun ba lo ni kokon sama atile walillahi ghaibu samawati wal ard ogun to pamo ni sama atile ko pamo solorun olorun ba alekola o na lo ni gbogbo e patakata wa ilayhi yurja'u al amru kulluhu gbogbo alamori gbogbo ase tolorun ba alekola ni se in tolorun ba alekola ba ti fe kad o na ni o sele in tolorun ba alekola ba ti fe lamiyakun ko ni sele koda ki gbogbo aye fe ko sele nkan won yi ko ni se kini o ko ni sele pa pa bo tile ko mo e ri wi pe awon afa onimo nahu awon je ko ya pe igba to olorun ba alekola so ni bi oni wa ilayhi yurja'ul amru kulluhu amru ye omo alif at lam wa ni waju e awon afa onimo nahu won mo pe ni ifadatul istighraq o tumo si pe gbogbo ase patakata o na ni kini o na ni o ko sinu to wa ni kapo olorun ba subhanahu wa ta'ala wal hidayah allati nafaha allah an rasul sallallahu alaihi wasallam hidayatu tawfiq e wa ri imana ti olorun ba alekola so pe ko rin le fun anabi o na ni imana fifi ni se ko nge ipa eni se yo gba islam eni se ko ni gba islam olorun ba alekola o je ko ya anabi pe eleyi ko si lowo eni kankan olorun ba subhanahu wa ta'ala o na lo wa a pada ri pe eko nla po inu abala ile ti a fe bere loni tolorun ba alekola to ba fun anigba laye a lo re ofe lati yanana re tan sugbon ti olorun ba alekola ti ko ba fun anigba laye tori ijoba asiko a mo tesiwaju lati yanana ipin eleyi ti a salaye lo yi eleyi ti a ti wo lati ni lo walati athbataha lahu hidayatu dalala wa rishad afani eleyi ti olorun ba alekola nso ni bi pe anabi o to be o na ni hidayatu tawfiq ka bani soro ki asi ri pe eni yi o pada se tolorun eni yi o pada fe bole eni yi o pada wonu islam eleyi hidayatu tawfiq ni ko si lowo eni keni koda keyan o je ni to se wi pe eni ti eyan fe pe o je babe eyan aboje eyan aboje baba yawo aboje aburo yawo aboje na bo ti wule ko nto won sumo eyan to ko si nkan kan ti eyan le se lori fifi se ko nga imona olorun ba subhanahu wa ta'ala olorun ba subhanahu wa ta'ala o ko ile ifan anabi sallallahu alaihi wasallam pe ko si hidayatu tawfiq lo anabi o pe ibani soro ka gba ko si lo anabi walati athbata halahu hidayatu dalala wal irshad sugbo ile ti olorun ba alekola to firin le fun anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam o na ni hidayatu dalala wal irshad ifini mana ka bani soro ifini mana ki atoni sona eleyi olorun ba subhanahu wa ta'ala ofin le fun anabi sugbon ifi ni mana abi ifi ni se ko nga imona ipe eni bayi yo se islam eni bayi ko ni se islam eleyi ko si ni ka pa eni keni bi ko se olorun ba allah subhanahu wa ta'ala sugbon ifi iban ifi ni mana ki aju ona fun yan ka salaye fun yan pe ona ni igbonu gbogbo awon eleyi olorun ba subhanahu wa ta'ala ofin le fun anabi wa muhammad sallallahu alaihi wasallam walhadha atat mutlaqo li bayani anna alladhi biyadihi huwa hidayatu dalala wala le lo fa ti pe igba tolorun ba alekola ti o muwa ni ogbon dan
láti fi mọ̀ wípé ìdáyà tọ́lọ́run ọba àlékẹ́ lánsọ yìí ìfinimọ̀ tọ́lọ́run ọba àlékẹ́ lánsọ yìí ó mọ lórí ìfinimọ̀ náà pípe ní sàkíyèsí àti ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìsàfihàn ẹ̀sìn síyàn lórí pé kó gba islam kó ṣe tọ́lọ́run tá a lè pè ní alwaz wal irshad adilala wal irshad ká báni sọ̀rọ̀ ká dì ju ọ̀nà ọmọ fẹ́yàn ká sọ fẹ́yàn pé tó bá fi lè ṣeré ibi tó jà sí ni eléyìí ọlọ́run ọba àlékọ́lá ó fìrin lẹ̀ fún ànábì sàlàsàlà pàápàá jùlọ nígbà tó ń sọ fún wa nínú suratu shura aya 52 ọlọ́run ni wàyí náà kàlà tá a di ìlà sirati mustaqim wàyí náà kàlà tá a di ìlà sirati mustaqim ìlà ànábì o dájúdájú ó wà nínú àwọn tó ṣe wípé yìí máa ń fi ọ̀nà mọ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí òun náà ni ìdáyàtú dìláàlá wà rishad ṣùgbọ́n ìdáyàtú taufik òun náà ni wípé kẹ́ẹ̀yàn ó ní ìkápá lórí bẹ́ẹ̀yàn ó sì gba islam kò sẹ́nikẹ́ni tó ní agbára rẹ̀ àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala falami yukhassisu subhanahu fulana wa fulana ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sàdáyẹ rí ẹnikẹ́ni nípa wípé ìdáyàtú taufik ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àdáyẹrí rẹ̀ fún ara rẹ̀ nìkan kò sí ẹnikẹ́ni tí ọlọ́run ọba àlékọ́lá tó sàdáyẹ rí ìdáyàtú taufik fún àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn ọ̀nà bí ọlọ́run àwọn àfa ẹnire àwọn àfa wáàsí gbogbo ohun tí kálukú lè ṣe ni ìdáyàtú dìláàlá wal irshad ká tọ́ka ọ̀nà fúnyàn ká báyàn sọ̀rọ̀ ká fúnyàn ní convincing evidence lórí wípé a gbúdọ̀ jọ́sìn fún òòsà àfi tá a bá fẹ́ fọwọ́ bólẹ̀ ká fúnyàn ní convincing proof a ìdí tó fà á tí ọlọ́run ọba àlékọ́lá nìkan tó fi bùkátà gbígba ìjọsìn lọ́wọ́ wa ìntòfà òǹlélẹ́yìí bí kásẹ̀ ń pé fatihu tariq kéèyàn mú kọ́kọ́rọ́ lọ́wọ́ kó sílẹ̀kùn fáwọn èèyàn pé lẹ̀kùn ni mo sí yìí ṣùgbọ́n wíwọlé sínú lẹ̀kùn allah akbar wíwọlé sínú lẹ̀kùn òun la lè fi wé ìdáyàtú àtàufik a ní wọ́n lè fi agídí mú ẹṣin dódò ṣùgbọ́n kò sẹ́ni tó lè fi agídí fún lómi mu ìdáyàtú taufik ní wíwọlé sínú lẹ̀kùn tá a sí ìdáyàtú irshad wa dìláàlá walwaz wal irshad òun ni fífi kọ́kọ́rọ́ sílẹ̀kùn tá a bá sílẹ̀kùn tọ̀ tá a bá ní káwọn èèyàn rẹ táwọn bá láwọn wọlé kí la fẹ́ ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe tó túmọ̀ sí pé wíwọlé sínú ilé nígbà táwa sílẹ̀kùn tán kò sí lọ́wọ́ ẹnikẹ́ni ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni eléyìí òun ló wà ọlọ́run ọba subhanahu wa ta'ala òun nìkan òun náà ni eléyìí ló ṣe kí ni o òun ló sì lórinlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó sọ̀rọ̀ wípé ìnàkà látàdí man hababta ìrẹ́ ànábì ó lè fọ̀nà mọ́ ẹni tó fẹ́ zahiruhu anna nabiyya sallallahu alayhi wa sallam yuhibbu aba talib wọ́n ní eléyìí tó fojú hàn inú ọ̀rọ̀ yìí òun náà ni pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n nífẹ̀ẹ́ ọ̀nkùn wọn abu talib ànábì nífẹ̀ẹ́ wọn púpọ̀ eléyìí òní tó clear nínú ìdojúkọ ọ̀rọ̀ tí ọlọ́run ọba àlékọ́lá tó sọ yìí torí pé ó sọ pé inaka dájúdájú ìrò ànábì látàdí man ahbabta ó lè sọ wípé ẹni tó ọba fẹ́ kó di mùsùlùmí ò tó bẹ́ẹ̀ eléyìí òun ló fà á tó fi jẹ́ wípé ànábì wa muhammad sàlàsàlà pẹ̀lú bó ṣe ní ojú kòkòrò tó nípa pé kí abu talib kó di mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó padà kádàrá wípé abu talib kò ní ṣe kíni o kò ní gba islam ahabu tọ́lọ́run ọba àlékọ́lá ló ń bí àwọn olùmọ̀ wọ́n jẹ́ kóra wípé ó lè jẹ́ hubu wípé ìjẹ́ ẹbí ìsúnmọ́ni tó jẹ́ mahabbatu tabu'iyya ka mahabbati ibni abahu tó yẹ pé ìfẹ́ ti àpilẹ̀kọ tó jẹ́ ìfẹ́ tàdámọ́ ẹgẹ́ bí ìgbà tí ọmọ bá nífẹ̀ẹ́ bàbá rẹ̀ wàláwúkánà káfírọ̀ kódà kí àbá

Ìfẹ́ yẹn òun là ń pè ní hubbun tabi'i ay mahabbatun tabi'iyya, òun náà ni ìfẹ́ ìpìlẹ̀ tàbí ìfẹ́ tí ó yẹ pé èèyàn máa ń ní sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ alkọ̀rọ́bà, tó bá jẹ́ alásùnmọ́ ẹni, ẹ̀gbọ́n ni, àbúrò ni, ṣùgbọ́n ìjẹ́ mùsùlùmí kò payín pọ̀. Ṣùgbọ́n tá a fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí, kò sí nǹkan tó ní kẹ́ mọ́ sí kíni o, kẹ́ mọ́ jókòó láti sọ̀rọ̀ ẹbí, kò sí nǹkan tó ní kẹ́ mọ́ jókòó láti sọ̀rọ̀ nípa wípé ẹ fẹ́ sún okun ẹbí, ẹ fẹ́ sun síwájú, ẹ fẹ́ jẹ́ kí okun ẹbí kó jẹ́ síso. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ipò ẹ̀sìn wá yàtọ̀, kò ní ká mọ̀ jẹ́ jókòó ìpàdé ọlọ́mọlé, kò ní ká jẹ́ mọ̀ jókòó ìpàdé alágbolé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní ojúkòó inú ẹ̀sìn wa tí ànábì wa Muhammad sallasala tánàbí sallasala tí wọ́n sì pèpè sáwọn nǹkan wọ̀nyí. Eléyìí òun náà ni nǹkan tí ó gbúdọ̀ rinlẹ̀ inú àgbọ̀yé gbogbo mùsùlùmí. Ẹlòmíì bàbá rẹ̀ kì í ṣe mùsùlùmí yóò mọ̀ bá bàbá rẹ̀ jà, ẹlòmíì ìyá rẹ̀ kì í ṣe mùsùlùmí yóò mọ̀ bá ìyá rẹ̀ jà, ẹlòmíì ẹ̀gbọ́n rẹ̀ kì í ṣe mùsùlùmí yóò mọ̀ bá ẹ̀gbọ́n rẹ̀ jà, ẹlòmíì àbúrò rẹ̀ kì í ṣe mùsùlùmí yóò lòun bá àbúrò òun jà. Kí ló dé fi máa jà nítorí pé kì í ṣe mùsùlùmí? Rárá o, eléyìí kò tíì dé lẹ́vùn yẹn o. Ṣùgbọ́n nípa wípé ká mọ̀ pè wọ́n láìlá wànàhárọ̀ lọ́sàn-án lóru, ká mọ̀ fi ẹwà Islam, ká mọ̀ fi hàn wọ́n, ká mọ̀ fi ìwà, ká mọ̀ fi pè wọ́n sẹ́sìn, gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn iṣẹ́ tí a lè ṣe lórí àwọn ẹbí wa ni. Ṣùgbọ́n wípé bàbá tó bìyàn kì í ṣe mùsùlùmí, ó wá fẹ́ sọ wípé dandan láwo oko pẹ̀lú bú wọn ti fẹ́ bó ti ro, ó gbúdọ̀ jẹ́ mùsùlùmí dandan? Rárá o, kì í ṣe dandan o, kó jẹ́ mùsùlùmí o. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ ikọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run náà mọ̀ wípé ànábì nífẹ̀ẹ́ Abu Talib, ó ní innaka la tahdi man ahbabta, ìrẹ́ ànábì ó lè fi ọ̀nà mọ ẹni tó wù ọ́ o. Wọ́n fi sahih nínú hadith tó lálàáfíà, ó wà nù Bukhari, ó wà nù Muslim bákan náà, àní Ibn Musayyab látọ̀dọ̀ Ibn Musayyab látọ̀dọ̀ bàbá rẹ̀ Kol, ó sọ wípé lama hadarat aba talib nil wafat, nígbàtí ikú dé bá Abu Talib, ja ahu rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam, anabi sallallahu alayhi wa sallam anabi tún wá bẹ̀wò gẹ́gẹ́ bó ṣe wá mú wá sọ́dọ̀ rẹ̀ ní ìlàrí. Wàyíndàhu Abdullahi ibn Abi Umayya wa Abu Jahal, Abdullahi ibn Abi Umayya wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ níjọ́ náà àti Abu Jahal. Abu Jahal yìí ká mọ́ gbàgbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ níjọ́ Abu Hikma ni alajẹ rẹ ń jẹ́, ṣùgbọ́n nítorí pé ó ṣe kèfèrí pẹ̀lú ìjánu bí ànábì sàlàsàlà ònlódì àbújáàlì ònlódì àbújáàlì sí fa ló ṣe kọbìdálíkà alism, wọ́n bá lẹ orúkọ ẹ mọ́lára mọ́ ọ́n lẹ mọ́lára fatakanna bitil kalkunia alkọbíha, òun náà bá gbà á ní alajẹ, òun náà ni kí ni Abujahal. Fakọ́lá láhù ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, wọ́n sọ wípé yaam ìrẹ́ ń kù mí, kul la ilaha illallah, wí la ilaha illallah kalimatan uhaju laka biha inda Allah, gbólóhùn yìí tó o bá fi lè sọ tó bá dẹ́gbẹ̀rẹ̀ alkiyama, ìyín fi gbólóhùn yìí, ìyín fi gbé ọ níjà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala, débi pé ọ̀rọ̀ rẹ yóò padà já sí àlìjánná. Sọ kẹ́límà yìí, ànábì sàlàsàlà ànábì ṣe arúdó islam, ó ṣe arúdó islam sí, ìyẹn ló fà á tó jẹ́ wípé àfikà kẹ́kọ̀ọ́ níbi tá a bá ní ẹbí tàbí ara tá a lóore ọ̀fẹ́ láti wà lọ́dọ̀ wọn nígbà tí èmi bá fẹ́ jáde lára wọn, oore ọ̀fẹ́ sì wà, ìgbàláàyè wà láti fi kẹ́límọ̀ sí wọn lẹ́nu. Tọ́lọ́run ba àlékọ́ lábá ní kán wí, tọ́lọ́run bá ní kí wọ́n sọ, eléyìí yóò fún ẹ ní ìdájọ́ wípé wọ́n kú sórí islam. Wọ́n lè mọ́ kírun o, wọ́n lè mọ́ gbàwẹ̀, ṣùgbọ́n pẹ̀lú wípé wọ́n wí la ilaha illallah kó tó di pé wọ́n jáde láyé, eléyìí yóò sọ wọ́n di mùsùlùmí by default. Ìgbìyànjú eléyìí òun ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni wọ́n ṣe tí wọ́n fi lọ bá Abu Talib wípé kó náà wí kẹ́límà yìí. Fakọ́lá làhú ẹ rí àwọn méjèèjì tó ń bá lọ́dọ̀ rẹ̀ yìí, Abdullahi ibn Abi Umayya àti Abu Jahl, àwọn méjèèjì wa sọ fún Abu Talib wípé àtẹ̀rígbàbò amín láti Abdulmutalib, ṣé o fẹ́ fi ẹ̀sìn bàbá ńlá bàbá wa Abdulmutalib, ṣé o fẹ́ fi kalẹ̀ ẹlẹ̀ ni, ṣé o fẹ́ dàgùn lásì ẹ̀sìn bàbá ńlá bàbá wa Abdulmutalib ni. Nǹkan tó sì fa ni wípé àwọn Lárúbáwá wọ́n kórìíra kan máa ròyìn wọn pẹ̀lú ojo, yóò lọ ọmọ wà nínú ìtàn nínú ìdílé wọn wípé Abu Talib tó jẹ́ bàbá yín ìgbà tí ó fẹ́ kú
ó sì kí ni o.

0: ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURNERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

ẹkulé o. Ẹ̀yin àgbẹ̀ ẹkulé. Lọ́ba lọ́ba lóye lóye ẹkulé o. Èrí adé ìjìgbà àlẹ̀kẹ̀ èrí yín wà ń bẹ̀ ẹ dúró déédé. Ẹ fajani sáwọn èrò mi dọ́là. Aláṣẹ àtolùdarí fún top modern farmer ọba làgbẹ̀. Bàbá ní fèrè jẹ̀sà sọ̀ pé lẹ́tọ́ go to the farm.

0: ẹ̀fọ́ tẹ́tẹ́ à ń lò fún ẹ̀fọ́ ṣọkọ à tún lò fún ẹ̀fọ́ gúre gan.
1: Gàrí là fi ń tẹ̀bà ẹ̀gẹ́dọ́.
0: Ẹ à ń lò fún kaṣú àmọ́ oníbà a ṣe ń lò fún kaṣú o. Bó la ṣe ń lò fún ọ̀pẹ má lọ mọ́. Tó bá jẹ́ pé green tó bá jẹ́ pé ọ̀pẹ tí ò múra tí ò ṣe dáadáa green star.

0: Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Mo kini e kale asiku se lataro iroyin asalere lati le se radio adaba fm 88.9 akure lu laramo kinla wa ta tin gbon sategun folajin oyi tayo lo niroyin yin sajuna egbo awon koko to wa ninu iroyin na oloye ninu egbe oselu apc satileyin fun iyanju lori agbende budo wo lokola ipinle ekiti moro eto abo le denden si saaju eto idibo gomina to nbo lona nipinle na orilede yi pelu orilede cameroon fowo si adehun lati le je ki abo ala orilede mejeji ko lagbara si iroyin na re lekun re alaga gbogbo ninu egbe oselu all progressive congress lorilede nigeria nentawe yiwada lo ti se lalaye pe on ni gbagbo kikun wipe egbe oselu on ni o gbogbo oroke ninu eto idibo sipo gomina eleyi to nbo lona nipinle na yiwada lo soro ndi mimo lẹyin ninu oro kan eleyi to fita lori ero ayelujara xl lẹyin igba to kopa ninu eto ipolongo ibo eleyi to waye nipinle ekiti pelu igbakeja re leyi kasim setima awon omo egbe oselu on to fi mo awon igbimo amuseya egbe oselu na awon gomina ati awon adari ninu egbe oselu on toro kan o si lalaye pe gomina ibanji ohun lo ti sasiori ninu sise awon ise idagbasoke olokan ojokan ni ipinle naa papa julo lawon agbarin miran nibi ti a ti ri agbarin eto eko ati sise iroyin lagbara fun awon eniyan eleyi to se lalaye pe o se fojuri ni tibutoro ipinle ekiti alaga gbogbogbo egbe oselu apc wa se lalaye pe egbe oselu on ni awon nigbagbo ninu re wipe yo jawe olubori latari awon aseyori eleyi to se fojuri ti isejoba to wa lode nipinle na to ti gbese oloye ninu egbe oselu all progressive congress apc olusola oke tuntun je akoni niwaju adajo lo ti sapejuwe igbiyanju lati mu ki agbende ba ibudo owo olokola gege bi ara igbese lati le je ki ayipada tunbo ba oro eto aje to n ti aseyori re nipinle ondo o ni ibudo owo olokola lori awon loni awon amuye lati mu ki ipinle yi di ilumo kaleka oro aje lagbaye ti yo si fa awon oludasesile lojumara to n ti idasesile fun idasesile ise fun ogunlogo awon omo ipinle yi bakana akoni niwaju adajodun lo se lalaye pe sise agbende ise ohun lo je ara iran lati yi ipinle yi pada si ibudo oro aje oke lo wa ki awon iyan ipinle yi ku orire latari bi oro ti se n lo lowo nipa sise mimu nipa mimu agbende ba ise na to itugboriyin fun gomina loke ayedatiwa fun pipese awon aladari eleyi to ye fun agbende ise na bakana lo tun wa gboriyin fun ojimi onisowo ni aliko dangote latari ebo ti se setan lati dokowo nipinle yi wa ro awon aralu ni ijoba ibile ilaje lati tesiwaju nipa sise atileyin fun ijoba to n ti awon oludokowo loju na ti le je ki ise ohun oje alaseyori ewe ile-ise ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ń ṣe ni wọ́n ti gbé kọmíṣánná ọlọ́pàá kan Àbáyọ̀mí Sógunlẹ̀ wá lójú náà ti lè jẹ́ kó mójútó gbogbo bí nǹkan ó ti ṣe lọ lẹ́ka ọ̀rọ̀ ètò ààbò ṣáájú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí ó wáyé nípínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta látọwọ́ agbẹnusọ fún ile-ise ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Sunday Abutu ó sì ṣe lálàyé pé ìlànà ló wà lára àwọn àlàkalẹ̀ elétò di bíbọ́ọ̀lù látọwọ́ ọ̀gá àgbà yẹn ọlọ́pàá lẹ̀yẹ ọlátúndí tójì dìísù lójú náà ti lè jẹ́ kí ọ̀fún kan kó má fìrù nágbà ṣáájú lásìkò àtìlẹyìn ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ náà ilé-iṣẹ́ ọ̀hún ṣe lálàyé pé àwọn ẹkọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo mìíràn òun ni wọ́n ti fi ṣọwọ́ sí gbogbo àwọn agbègbè tó ń ti àwọn ibùdó òbò eléyìí tí ìpínlẹ̀ ọ̀hún kó rora tó fi mọ àwọn ibùdó eléyìí tí wọ́n ti kó ìbòjọba kan náà nínú ọ̀rọ̀ tiẹ̀ Sógunlẹ̀ wá ṣe lálàyé pé ọ̀fọ́n kankan ni ò ní fìrù nagbá àti wípé gbogbo àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti fi ṣọwọ́ síbi àwọn agbègbè eléyìí tó ṣe kókókókókó tó sì tún wá rọ àwọn èèkàn tọ́rọ̀ kan àti àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ elétò ààbò

gómìnà ti lè jẹ́ kí àlàáfíà kojọba nínú ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ náà. Wáyé o, ọ̀gá àgbà yanyan àjọ agùnbánirọ̀ nílẹ̀ yìí, Brigadier General Ọlákunlé Nephew, ló ti ṣèkìlọ̀ fáwọn agùnbánirọ̀ láti yàgò fún tó bá ní ṣe pẹ̀lú ìpolongo ìbò, ètò ìpolongo àti àwọn nǹkan mìíràn eléyìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìbò lásìkò tá a wà yìí. Nephew ló pa bìyàbìdàn ọ̀rọ̀ náà lásìkò ìgbà tó ń kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ fún ìsíkejì ọ̀wọ́ àwọn agùnbánirọ̀ ní Yànàpájà ní ìpínlẹ̀ Èkó, tó ṣe lálàyé pé àjọ agùnbánirọ̀ ilẹ̀ Nàìjíríà ni kì í ṣe ẹgbẹ́ òṣèlú bó ti wulẹ̀ kó mọ́, tó sì rọ àwọn ọmọ agùnbánirọ̀ láti ta kété sun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ eléyìí tó bá lè dábarú àwọn àjọ ọ̀hún ló jẹ́ eléyìí tó bá kù díẹ̀ káàtó báyìí. Ọ̀gá àgbà ló tún wá rọ àwọn agùnbánirọ̀ láti lo ìmọ̀ ẹ̀rọ ayélujára lọ́nà tó tọ́, tó sì ṣèkìlọ̀ pé ń ṣe ni kí wọ́n máa lò lọ́nà tí kò tọ́, pàápàá jùlọ níbi tí a ti rí ìwà jìbìtì jẹgúdújẹra àti àwọn ìwà tí kò tọ́ mìíràn lórí ẹ̀rọ ayélujára. Ó sì lálàyé pé ẹni yòówù tí wọ́n bá fọ náà bá náwọ́ gan pé ó wúwà kò tọ́ lórí ẹ̀rọ ayélujára, òní yóò fi mú kàtà òfin. Àwọn ọmọ ogun tó jẹ́ ti ọwọ́ kejìlá ọmọ ogun lé ilẹ̀ Nàìjíríà ló ti dóòlà àwọn márùn-ún eléyìí tí àwọn agbébọn dàlúrú fi sí àkàtà wọn lásìkò ìgbà tí wọ́n ń gbéná wojú àwọn agbébọn dàlúrú náà nínú àkọlùkẹ́ lè tó wáyé nípínlẹ̀ Kogi. Ìdóòlà ń lọ wáyé lásìkò ìgbà tí ikọ̀ ọmọ ogun ọ̀hún tí wọ́n ń ṣiṣẹ́ wọn ní igbó aginjù kan òsòkòsòkò ní ìpínlẹ̀ náà. Agbẹnusọ fún ọwọ́ kejìlá iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí, Azan Abdullahi, ló ṣe lálàyé pé iṣẹ́ náà ló wà lára ọ̀nà láti lè jẹ́ kí wọ́n mú òpin dé bá ìwà ìgbésùnmọ̀mí àti bí wọ́n ti ṣe yabo ibùdó àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi náà ló ti ṣe lálàyé pé wọ́n ti dóòlà àwọn mẹ́tàlá kan eléyìí tó jẹ́ wọ́n ti fi kílẹ̀ òfin gbé àwọn mẹ́tàlá kan eléyìí tó jẹ́ afurasí ọ̀daràn eléyìí tí wọ́n ṣe lálàyé pé wọ́n lọ́wọ́ nínú ìwà ìdàlúrú ìjínigbé ìgbésùnmọ̀mí tó ń tini ní àwọn ìjọ ogun lákàtà wọn ní ìpínlẹ̀ náà. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi, Umar Adeja, ló ṣe lálàyé pé mẹ́ta nínú àwọn afurasí ọ̀hún òun lọ́wọ́ bà lásìkò ìgbà tí wọ́n rìnrìn àjò lọ lórí ọ̀kadà tí wọ́n sì lálàyé pé ń ṣe ni wọ́n lọ pèsè oúnjẹ fún àwọn akẹgbẹ́ wọn tó jẹ́ ẹni tó ń hùwà ipa. Ó sì lálàyé pé fífi kílẹ̀ òfin gbé wọn ọ̀hún òun ló di aláṣeyọrí lásìkò ìgbà tí àwọn ikọ̀ ọmọ ogun pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn fọwọ́sowọ́pọ̀ tó fi mọ́ àwọn fijilanté tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ní ìpínlẹ̀ náà. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Katsina ló ti kéde wípé ń ṣe ni ó ti dóòlà àwọn mẹ́rin eléyìí tí wọ́n jí gbé látọwọ́ ikọ̀ ọmọ ogun lọ́wọ́ tá a wà yìí bí wọ́n ti ṣe dóòlà wọn ní ibùba àwọn ajínigbé. Ìdóòlà ń lọ wáyé lásìkò ìgbà tí àwọn ikọ̀ ọmọ ogun ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àti pé wọ́n ṣe yabo ibùdó àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà. Àwọn tí wọ́n dígbé ọ̀hún tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 36 àti ọdún 78 ni wọ́n ti rí òmìnira wọn gbà báyìí lásìkò ìgbà tí ikọ̀ ọmọ ogun ṣe àkọlù sí olórí àwọn ajínigbé ọ̀hún, ìyẹn Kàchálà Mohammed ni àti àwọn ìyókù rẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Cameroon òun ni wọ́n ti ṣe lálàyé wípé wọ́n ti tọwọ́ bọ ìwé àdéhùn alágbọ̀rẹ̀niyé láàrin orílẹ̀-èdè méjèèjì lọ́wọ́ tá a wà yìí lójúnà àti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ rìnrìn dáadáa sí i. Ìwé àdéhùn alágbọ̀rẹ̀niyé ọ̀hún ni ìròyìn jẹ́ pé ni pé ó wà lára ọ̀nà láti lè jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò ààlà orílẹ̀-èdè méjèèjì kó túbọ̀ nípọn sí i lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ ń lo wáyé lásìkò ìgbà tí mínísítà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Christopher Musa ó ń tọwọ́ bọ ìwé àdéhùn alágbọ̀rẹ̀niyé náà ní Yàwúndé pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ ń tọ́rọ̀ kan lábẹ́sàkóso Joseph Azumo. Wọ́n ṣe lálàyé pé títọwọ́ bọ ìwé àdéhùn alágbọ̀rẹ̀niyé ọ̀hún láàrin àwọn ọmọ ogun orílẹ̀-èdè méjèèjì kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè jẹ́ kí ètò ààbò tó lóòrìn kó wà ní tìbútòrò orílẹ̀-èdè méjèèjì tó fi mọ ẹnu àlá orílẹ̀-èdè méjèèjì lápapọ̀. Àwọn aṣèlálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló tún jẹ́ ara ọ̀nà tún lójúnà àti lè jẹ́ kó jẹ́ ìlànà láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà.
wọn yóò ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe lálàyé wípé àwọn ènìyàn tó ń lọ bí 50 nìyẹn báyìí òun ni wọn ti dájọ fún láì nǹkan bí 2 àkọkọ ìsí eléyìí tó ṣe wípé ń ṣe ni wọn fi ń gbógun ti ìwà ìgbésùnmọ̀mí tó ń ti ìdájọ eléyìí tó ń wáyé lásìkò tá a wà yìí nílẹ̀ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ yìí tó fìkàlẹ̀ sílùú Àbújá mínísítà fọ̀rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ yìí Látíf Fápẹ́mi ló pa bíya àbídùnrọ̀ náà tó sì ṣe lálàyé pé àwọn agbésùnmọ̀mí tó ń ti àwọn ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí tó ń lọ bí 50 nìyẹn báyìí òun ni wọ́n ti gbọ́ láàrin 2 tí ètò náà ti bẹ̀rẹ̀ tó sì ṣe pé àwọn èèyàn tó ń lọ bí 40 nìyẹn báyìí òun ni wọ́n ti dájọ́ wọn parí ó ṣe lálàyé pé ẹ̀sùn tó ní ṣe ẹ̀sùn eléyìí tó ń lọ bí 100 mìíràn nìyẹn báyìí òun ni wọ́n tún ti gbé wá síwájú ilé ẹjọ́ lánàá ọjọ́ ṣẹ́gun tó sì ṣe lálàyé pé ọ̀pọ̀ ẹjọ́ ọ̀hún nìròyìn tún jẹ́ kó yé ni wípé wọ́n ó tún yanjú ẹ̀ kí láìpẹ́ láì jìnnà mínísítà ọ̀hún ṣe lálàyé pé bí wọ́n ṣe ń káwọ́ pọ̀yìn rojọ́ àwọn èèyàn ọ̀hún ni yóò tún máa tẹ̀wájú lọ́jọ́ ọjọ́rú àti ọjọ́bọ ọ̀sẹ̀ yìí Fágbemi wá ṣe lálàyé pé ètò náà ti ìsíkẹrin rẹ̀ òun ni yóò máa lọ lọ́wọ́ báyìí tó sì ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún kò ṣẹ̀yìn ara ọ̀nà láti lè jẹ́ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kó mópin dé bá ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní Patience Olúṣẹ́gun ló tú ròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí tìgbà oyin iṣẹ́ wa ò ní dìṣẹ́ láṣẹ Dùmàrè oorun ayọ̀ láó sùn o ọ̀kọ̀ọ̀kan láó jí ó dàrọ̀.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn. Ariwo Figocap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde láǹfẹ́ bàbá aṣọ iyùn bàbá àlẹ̀kẹ̀ àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: lè wí pé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀ ìránṣẹ́ Ọlọ́run, àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrún.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ Olúwa ọpẹ́ wa. Fún oore ọ̀fẹ́ rẹ Olúwa gba ọpẹ́ wa. Fún ọwọ́ agbára rẹ Olúwa gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríji. Lásàlẹ̀ yìí Ọlọ́run sọ̀kalẹ̀ wa. Olúwa fi àánú rẹ a ó máa yìn ọ́. Bó àdúà. Jésù Olúwa wa.
2: Ami ní orúkọ Jésù.
1: Ọpẹ́ ni fún Ọlọ́run fún àánú rẹ lórí ayé wa. Fún ọ̀rọ̀ rẹ tó rán sí wa lọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ètò wa láti inú ìjọ ìró ayọ̀ àti ìjọ kíríwà tíráfù oníṣọ̀kan ti àṣẹ onígbọ̀wọ́ ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúrójà ayé adéretí ìjọ United Sons of Kerubim and Seraphim Organization. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò ìró ayọ̀ lórí afẹ́fẹ́ tí a pe àkòrí ti àkókò yìí ti àkókò tí a wà yìí tí a pe àkòrí rẹ̀ ní rántí ibi tí o ti ṣubú. Òun náà la tún máa gbé yẹ̀wò tá a ó tún tẹ̀síwájú lónìí. Mo máa ka láti ibi tí a ti ka ẹsẹ̀ ìwúrà náà, ìwé ìhìnrere, ìwé Revelation, ìwé ìfihàn orí kejì. A ó ka láti ẹsẹ̀ ìkejì dé ẹsẹ̀ ìkarùn-ún tó kà báyìí pé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti ń dá àwọn tí ń pe ara wọn ní apostoli tí wọn kì í sì í ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fi àyà rán tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀ nítorí náà rántí ibi tí o ti gbé ṣubú kí o sì ronúpìwàdà kí o sì ṣe iṣẹ́ rẹ ìṣáájú bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò tọ́ wá èmi ò sí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe pé ìwọ bá ronúpìwàdà.
2: Hallelujah.
1: Ó rí bí ẹsẹ̀ wúrà yẹn gẹ́gẹ́ bí a ti di gbé ẹ̀kọ́ yìí ká àti ẹ́písòdù tá a wà yìí tí a ń sọ̀rọ̀ lórí rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́fà sẹ́yìn. Ohun tá a tún gbé yẹ̀wò náà ni wípé ṣùgbọ́n èyí ni mo rí sọ pé ó fi ìfẹ́ rẹ̀ ṣáájú wá rántí ibi tí o ti ṣubú. A máa wo láti inú ìwé àwọn ọba ní àṣálẹ̀ yìí, ìwé àwọn ọba ìkíní orí kẹtàlá. A ó wo ìtàn ènìyàn méjì ńbẹ ní ṣókí, ìtàn ọba ìlú kan àti ìtàn ìránṣẹ́ Ọlọ́run ló wà nínú ìwé tí a fẹ́ gbé yẹ̀wò yẹn. Ìwọ náà fi etí sílẹ̀ lórúkọ Jésù ó rí àánú gbà.
2: Ami.
1: Yes. Ẹ bá kàwé náà alàgbà.
3: Ṣìkíyèsí.
1: Yes.
3: Ènìyàn Ọlọ́run kan láti Júdà wá sí Bẹ́tẹ́lì.
1: Yes.
3: Nípa ọ̀rọ̀ Olúwa.
1: Yes.
3: Yerubaamu dúró lẹ́bàá pẹpẹ.
1: Yes.
3: Láti fi túràrí jóná.
1: Yes.
3: Ó sì kígbe sí pẹpẹ náà nípa ọ̀rọ̀ Olúwa.
1: Yes.
3: Ó sì wí pé.
1: Yes.
3: Pẹpẹ. Báyìí ni Olúwa wí.
1: Báyìí
3: ni
1: Olúwa wí.
3: Kíyèsí. A ó bí ọmọ kan ní ilé Dávidì.
1: Yes.
3: Josiah ni orúkọ rẹ̀.
1: Ènìyàn Ọlọ́run kan ló wá láti Júdà tó wá pariwo. Ó wá sọ nípa bíbí Josiah. Ọba dẹ̀ wà ńbẹ̀. Ó wá sọ̀rọ̀ Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Olúwa á ran wípé pẹpẹ a máa bí ọmọ kan báyìí. Ẹrú tó wà lórí pẹpẹ yìí máa dànù. Àwọn nǹkan báyìí ni ọmọ náà máa ṣe. Má gbàgbé àkòrí ọ̀rọ̀ yìí rántí ibi tí o gbé ṣubú. Ẹ kàwé yẹn síwájú.
3: Lórí rẹ̀ ni yóò fi àwọn àlùfáà ibi gíga wọn ni tí ń fi túrà rí jóná.
1: Yes.
3: Lórí rẹ̀ rúbọ.
1: Yes.
3: A ó sì sun egungun ènìyàn lórí rẹ̀.
1: A ó sun egungun ènìyàn lórí pẹpẹ yìí. Yes.
3: Ó sì fún wọn ní àmì kan.
1: Ó fún wọn ní àmì.
3: Ní ọjọ́ kan náà wípé.
1: Yes.
3: Èyí ni àmì tí Olúwa ti ṣe.
1: Kíyèsí.
3: Pẹpẹ náà yóò ya.
1: Pẹpẹ yìí máa ya.
3: Èrú tí ń bẹ lórí rẹ̀ yóò sì dànù.
1: Gbogbo ẹni tó gbọ́rọ̀ Ọlọ́run yìí gbogbo pẹpẹ òkùnkùn lórí ayé rẹ Ọlọ́run kò fàya.
2: Àmì.
1: Torí náà nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ pẹpẹ yìí máa ya. Ènìyàn Ọlọ́run yẹn ló ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ sí ọba tí ó dúró ní àkókò yẹn. Yẹ́sẹ̀ kàwé síwájú.
3: Ó sì ṣe. Àti Yorùbá mú.
1: Yes.
3: Ọba gbọ́ ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run.
1: Yes.
3: Tí ó sì kígbe sí pẹpẹ náà.
1: Yes.
3: Ó sì wípé.
1: Ó wípé.
3: Ẹ mú. Ọwọ́ rẹ̀ tí ó ti nà sí.
1: Yes.
3: Sì gbẹ.
1: Ọwọ́ tí ó nà sí ènìyàn Ọlọ́run gbẹ. ọwọ́ tí ó nà sí ènìyàn ọlọ́run gbẹ bí ó ti nawọ́ yàn ó ní ẹmú ọwọ́ rẹ wá gbẹ gbogbo ẹ̀yin èèkàn láàrin ìlú ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ẹlòmíràn ló ti run down ẹlòmíràn gbogbo nǹkan ti dàrú fún kò gbọ́rọ̀ ayọ̀ láti bi jíjẹ tàbí bi mímu ẹ̀ mọ́ ta ló nawọ́ sí ta lẹni tó nawọ́ sí ẹlòmíràn nígbà tí ó wà lórí ọ̀kadà tẹ́nìkan wa rọ́ọ̀fù fún ó ṣèpè fẹ́ nìyẹn ó lè jẹ́ ibi tó ti ṣubú nìyẹn ẹni tó ṣèpè fún yẹn ó lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run ó lè jẹ́ ìmáàmù ó lè jẹ́ àfáà ó lè jẹ́ pásítọ̀ ẹnikẹ́ni ló lè jẹ́ ó lè jẹ́ àkàndá ènìyàn ṣùgbọ́n ìwọ rí pé àṣebémi ni mo wà nínú jeep ìwọ rí pé tó bá bọ́lẹ̀ kò lè nà mí ẹ kàwé yẹn síwájú.
3: bẹ́ẹ̀ ni
1: yes
3: kò sí lè fa padà sọ́dọ̀ rẹ̀.
1: ọgbọ́n ọwọ́ tó nà yẹn kò lè fa padà.
3: pẹpẹ náà sì ya.
1: pẹpẹ ya lójú ẹsẹ̀.
3: èrú náà sì dànù kúrò.
1: èrú náà dànù kúrò lórí pẹpẹ náà.
3: gẹ́gẹ́ bí àmì tí ènìyàn ọlọ́run.
1: gẹ́gẹ́ bí àmì tí ènìyàn ọlọ́run fi fún wa.
3: lẹ́wọ̀n ọ̀rọ̀ olúwa.
1: yes
3: ọba sì dáhùn.
1: ọba dáhùn.
3: ó sì wí fún
1: ènìyàn ọlọ́run pé.
3: wàtú
1: olúwa ọlọ́run rẹ lójú fún mi.
3: jọ
1: gbàdúrà fún mi. kí àbá lè mú ọwọ́ mi padà ìwọ ènìyàn tó ń gbọ́rọ̀ yìí tètè lọ sí àtúnṣe ibi tó ti ṣubú ìránṣẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọba tó àṣebémi ni ọba tó ní káwọn èèyàn mú nígbà tí ọwọ́ rẹ gan tí ọwọ́ rẹ gbẹ tí ọwọ́ rẹ le sójú kan tí kò lè padà mọ́ ẹ rí i pé lójú ẹsẹ̀ ó tètè padà bọ̀ sípò ìwọ náà tètè yí òun padà ìwọ náà lọ sí àtúnṣe ibi tó ti ṣubú má ro bí o ti dàgbà wò ó má ro bí o ti lọ́jọ́ lórí má wo wípé ṣe bí èmi ni aláṣẹ ìdílé yìí má wo pé ṣe bí èmi ni aláṣẹ ìjọ yìí padà kò lọ ronú pèwàdà lọ ronú ibi tó o ti ṣubú bí ènìyàn kò bá ti ronú ìṣubú yẹn a máa tẹ̀síwájú bíbélì sà wípé ẹlẹ́sẹ̀ tó bá ronú pèwàdà òun ni kristi fẹ́ òun ni bíbélì fẹ́ ìrònú pèwàdà yẹn ni à ń béèrè ni kristi béèrè lọ́wọ́ rẹ òun náà ni mo sì ń bá ọ sọ ní àṣálẹ̀ yìí lórúkọ jésù agbára ọ̀run yóò ṣújì bò yes ẹ kàwé náà.
3: ènìyàn ọlọ́run náà sì tu ọlọ́run lójú.
1: ó tu ọlọ́run lójú.
3: ó sì tún mú ọwọ́ rẹ̀ bọ̀ sípò.
1: ẹ wá lọ ka iṣẹ́ ìkeje.
3: ọba sì wí fún ènìyàn ọlọ́run náà pé.
1: ẹ ka iṣẹ́ kẹwàá ẹ lọ ka iṣẹ́ kẹwàá. yes
3: bẹ́ẹ̀ni
1: yes
3: ó sì bá ọ̀nà mìíràn lọ.
1: ó bá ọ̀nà mìíràn lọ.
3: kò sì padà ní ọ̀nà tí ó gbà wá sí bẹ́tẹ́lì.
1: olúwa ti ṣe ẹ wá wo ènìyàn ọlọ́run gan tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kí ó tó wá olúwa ti bá sọ̀rọ̀ then olúwa sọ pé má jẹ má mu níbi tó ń lọ yìí ibi tí o bá wá ibẹ̀ kọ́ ni kí o bá lọ ọ̀rọ̀ ilé yìí sẹ́kítọ̀ kejì yìí bá wa ìránṣẹ́ ọlọ́run wí wípé kí ni ohun tí olúwa bá ọ sọ nígbà tó o gba ìpè mo sọ fún wa pé ọ̀rọ̀ ọlọ́run tòní sọ̀rọ̀ nípa ọba bẹ́ẹ̀ sì ni ó sọ̀rọ̀ nípa ènìyàn ọlọ́run lọ́sẹ̀kúndùn tó ń bọ̀ a ó tó bọ̀ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ṣùgbọ́n olúwa sọ fún pé ibi tó o bá wá má ba ibẹ̀ padà ọ̀tọ̀ níbi kó o bá padà ọ̀tọ̀ níbi tó o máa gbà padà ibi tó o gbà yẹn má gbà bẹ̀ padà ẹ lọ sí ẹsẹ̀ kọkànlá ẹ lọ sí ẹsẹ̀ kọkànlá ẹ wo ní ẹsẹ̀ kọkànlá sọ. yes
3: wòlíì àgbà kan sì ń gbé ní bẹ́tẹ́lì.
1: wòlíì àgbà kan wà nílùú yẹn.
3: ọmọ rẹ dé.
1: yes
3: ó sì ròyìn gbogbo iṣẹ́ tí ènìyàn ọlọ́run náà ti ṣe.
1: yes
3: ní ọjọ́ náà ní bẹ́tẹ́lì fún.
1: yes
3: ọ̀rọ̀ tí ó sọ fún ọba.
1: yes
3: wọ́n sì sọ fún bàbá wọn.
1: yes
3: bàbá wọn sì wí fún un pé.
1: yes
3: ọ̀nà wo ni ó gbà.
1: ọmọ ènìyàn ọlọ́run yẹn wá dé ọ̀dọ̀ bàbá rẹ̀ ó wá sọ fún wípé wo ènìyàn ọlọ́run wá o ó wá o ó dẹ̀ ti sọ báwo ṣe báwo ṣe báyìí wòlíì àgbà wá sọ wípé ìbò ló gbà wí bẹ̀ fún mi ibi báyìí ló gbà lọ ó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ ó di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì ó lé ènìyàn ọlọ́run bá ènìyàn ọlọ́run tí olúwa sọ fún wípé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe nígbà tó dé ọ̀dọ̀ rẹ̀ ènìyàn ọlọ́run lèmi náà olúwa ló rán mi sí ọ olúwa ti bá mi sọ̀rọ̀ wípé padà kó o lọ jẹ ẹ lọ ka ẹsẹ̀ kejìlá ẹ ka ẹsẹ̀ kejìlá.
3: bàbá wọn sì wí fún wọn pé.
1: yes
3: ọ̀nà wo ni ó gbà.
1: ọ̀nà wo ló gbà.
3: nítorí àwọn ọmọ rẹ ti rí ọ̀nà tí ènìyàn ọlọ́run náà
1: gbà. nítorí àwọn ọmọ rẹ ti rí ọ̀nà tí ènìyàn ọlọ́run gbà lọ́sẹ̀ẹsẹ̀ kẹtàlá.
3: ó sì wí fún ọmọ rẹ pé.
1: yes
3: ẹ di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún mi.
1: ẹ di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún mi.
3: wọ́n sì di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì
1: fún mi. wọ́n di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún.
3: wọ́n sì gún.
1: ó gún.
3: ó sì tẹ̀lé ènìyàn
1: ọlọ́run lẹ́yìn. ó tẹ̀lé ènìyàn ọlọ́run náà lẹ́yìn.
3: ó sì rí i.
1: ó rí i.
3: ó jókòó lábẹ́ igi
1: ńlá kan. ó jókòó lábẹ́ igi ńlá kan.
3: ó sì wí fún un pé.
1: ó wí fún un pé.
3: ìwọ
1: ni ènìyàn ọlọ́run náà.
3: tí ó ti júdà wá.
1: ó sì wí pé. ó wí pé.
4: o wa so un ti mo fe ba o so lasale yi ranti awon eniyan to ye ko kiyesi awon lo kiyesi awon amuni kose sugbon nigba ti won ti duro ti oba yi o ti onilo lati tete ronu bi to ti subu nigba to ti ni yawo awon amuni kose to duro ti o ranti nigba to ti loko awon amuni kose to duro ti o ranti lati tete se atunse lo se atunse awon ko lo pe o olorun lo pe o ninu ijo yen awon amuni kose wa nbe ladugbo bi to wa awon amuni kose wa nbe laarin egbe to wa awon amuni kose wa nbe laarin ẹbi ta ti bi o laarin idile baba tabi ti iya awon to nwo o awon amunikose wa nbe awon to ma so wipe alaba ila la iran bayi ni mo ri to de ma confirm won sugbon ranti o se se ko ma je olorun lo ba won soro e lo si ese 16 ese 16
3: o si wipe
4: o wipe
3: emi ko le pada lo pelu re
4: yes
3: be ni emi ko le ba o lo
4: yes
3: be ni emi ki o je ounje
4: yes
3: be ni emi ki o mo mi pelu re ni yi
4: yes
3: ni to a ti so fun mi
4: ni pa a ti so fun mi oporo oluwa pe ma je ma mu sugbe eniyan yen tan so wa sora fun awon eletan to ntan o nigba to ba ye ki elomiran si atuse igba yen ni awon eletan ma de igba yen wa bere si ntan wa bere si ntan e lo se se ogun tori akoko wa e lo se se ogun
3: o si se
4: o si se
3: bi won ti joko
4: bi won ti joko
3: ni oro oluwa
4: to oro oluwa to wa gugu le na wa pe wo ti o se o oluwa ti so pe ko ma je ko mamu wo iwoli yen ko pada sile ni ojo na ko dele lojo yen iwo na ibolo gba subu iwo irin ajo aye re ko wo ngogo to sele si o e je ka wo iwe oniwaasu ori kejila e je ka wo nkan ti ese ikini ati keji so nbe nitori na yes
3: ranti eleda re ni sisi
4: ranti eleda re ni sisi
3: ni ojo iwe re
4: ni ojo iwe re
3: nigbati ojo ibi ko ti
4: nigbati ojo ibi ko ti de
3: ti odun ko ti sume
4: ti odun ko ti sume etile
3: nigbati wo wi pe
4: nigbati wo wi pe
3: oni inu nidun ninu
4: emi ko ni inu nidun ninu won
3: ti orun tabi imole
4: yes
3: tabi osupa
4: yes
3: tabi awon irawo
4: yes
3: ko ti su okoko
4: to ni akoko to wa ti nkan o ti ibaje ko ti ibaje ju o gba ni ko ti ibaje lo ranti eleda re nisisin yi lo ranti eleda re iwo to je kan laarin ilu ma foju wo enikeni bi ipokere iwo na to je iranse olorun lo ranti ohun ti oluwa ba o so e je ka wo won ki nkan ti iwe romu iwe romu ori kejo ese 14 nkan to so yes
3: nitori awon ti a nse amona
4: iye awon ti a nti amona fun
3: lati odo emi mimo
4: lati odo emi mimo wa
3: awon ni se omo
4: awon ni se omo olorun so bi arin wa ti olorun ko ba ti baje o mo beta o beta ko tete pada lo tunba lo se atuse ona re lo ronu bi ti o ti subu lati le ronu kuwada lati le se atuse tori na olorun yo ran lowo e ja gbadua baba wa ti olorun wa olorun lai lai olorun emi mimo olorun emi eniyan agboro re ni asale yi jesu omo olorun eran wa lowo
3: amen
4: gbogbo eni to fe se atuse ti agbara okoko gba gbogbo agbara be o ye egbe na
3: amen
4: gbogbo agbara munisin o ye egbe na
3: amen
4: agbara so ni deyin eyin o ye egbe na
3: amen
4: agbara munise yeye o ye egbe na
3: amen
4: ile ise yi ko ni jona iwo ti o gboro yi o ya gbo iro ayo o ni subu ara o ni subu emi ofa emi ko ni ba o ta ba rofa to ti ba o ya ko jade ofa okoko ya ko jade a o ri anu gba a o ro wa agbara olorun a o ri anu olorun be lo ma ri ijo iru ayo ko ni daru ijo iru ayo yo gbe ka yo goke ododo o ri ta jesu be lo ma ri bo adua jesu oluwa wa
3: ha mi loruko jesu
5: iro ayo
6: gbàgbọ́ wípé ọlọ́run ti ba ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo northwest ẹ bèèrè ìjọ CNS ìrú ayọ̀ ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà ìbéèrè tàbí ìtọ́ni ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08 0 6 0 7 5 7 8 9 5 ẹgbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08 0 6 0 7 5 7 8 9 5 àláfíà olúwa kò ní fi wálẹ̀ wálẹ̀.
5: Ibi ìsàpamọ́ àgbà. odede akoye se la fi ale wa se layo layo mode bayin ayele o mbole wa te ti fe ma gbo ale ni eyi ti agba wo isegun bile ni to se agba tero fun ye ni alaji agba baba laanu woni nkin so woni nkin so mo woni nkin salu barika baba oro awon to nsele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi

nọmba ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa ju yín gbọ́ àti wípé gbogbo ntẹ́ ẹ bá rí dè mú bẹ̀ kò ṣe ń láǹfààní. Nọmba yìí sì lọ wọ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji Àgbà bàbá aláàánú 08063 970829 08063 970829. Ṣèrántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ra lẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí. Ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ní wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀ tó sì fà á. Àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́. Àwọn eégan sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wú gèrò kò wú gbá wú àwo wú kòkó bábà ṣásùn. Ní wọ́n bá fi téèpù wọn fún 60x1 kan wọ́n ṣáà talẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n wọ́n pọ́nrọ́ wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni wọ́n bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ra lẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan ń bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fòkúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ntàmọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa tàmọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú òyìnbó tí wọ́n kò dé port ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà ẹnu rẹ̀ ń gbọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

ti o gbe o owo baba ala nu funra won alaji agba owo ni o bo se fun kon yowo te ba fe bere aye o ni se wa se bala se bolo e pe alaji agba baba ala nu lori number yi 08063 970829 08063 970829 won pikini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye npa re o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba alaanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun eje a mo gbadura kọlọ mo je kori olori ki won gba se wa se odigba ti eyan ba ni soro ko to ni iyonu agbalo yi lowo won salaye ti o gun mo lori re tori awon aye te ri won ofe ka reru ka so afori eni aye ofe ka sise ka jere nbe aye o si fe ka kole bi pe ka sin kokoro ko ni aye o mo fe ka lomo laye leyin igbeyawo opolopo ni woju omo aye o fe ki ara moto won o ti e fe ka ni promotion lenu ise bi pe ka wa ran akikan ni ẹ wá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan wọn fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú agbàlo kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọ́nú fún yín ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọ́nú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè ìdí nìyí tí alhaji agba baba alaanu tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn ilé ìtọ ọhún kí ló sì dálé lórí àkọlé wọlé afẹtọ náà ni ẹyọnu agbàlo wọn ní agbélu agàlo agàlo gàràgà kọjẹ ká mọ bí ayé ń rè ọrọ ẹyọnu agbàlo yìí ń ṣe ló dàbí ilé iṣẹ àbáwọn ilé iṣẹ awakọ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí wọ́n bá nílé iṣẹ́ wọ́n ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tó bá lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọ́n ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó sì ti díù fún owúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Owúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba owúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín. Bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbẹ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda kù kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọmọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú.
3: Kò oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti ala firan
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
4: so folo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo nlo
3: Saturday and Sunday
4: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
4: lojojo
3: Monday and Tuesday
4: le ri baba laanu
3: ni Bankusa Street
4: opposite ile ya Bankusa
3: ilu ore
4: telephone
3: 006 397 0829.
5: I'm in love, Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious. So much love.
6: Ekiti kete o mo ki yin wipe e ku dede asiko yi o gbo omo Ekiti nile loko ati leyin ori mo mu ikini yo wara todo oludije fun ipo gomina labe egbe oselo Action Alliance ati alakoso fun egbe Rainbow Coalition ogbeni Borokini Ayo Ogunlade ti n fi asiko yi ro gbogbo omo Ekiti ati awon ololufe re jale jako ati leyin ori wipe e gbo ohun ti o ye ki agbo eyi ni ifiranṣẹ pataki lati ọdọ oludije fun ipo gomina labẹ akoso ẹgbẹ Action Alliance AA pẹlu aṣẹ Rainbow Coalition a n ke pe gbogbo ẹni ti o ni ẹtọ idibo pe ki ẹtuyaya ki ẹtuyaya jade kuro ni ile ni ọjọ Saturday ọjọ Abamẹta ogunjọ oṣu keje June ọdun ti a wa yi iyẹn lọjọ Saturday to n bọ yi lati fiboyin fun oludije labẹ ẹgbẹ oṣelu All Progressives Congress APC bi ọdun Abayomi Oyebanji iṣẹ idagbasoke nipinlẹ wa to ti bẹrẹ ki o le tẹsiwaju ki ẹ ma ṣe joko nile ki ẹ lọ si ibudo idibo yin ki ẹ fi iboyin fun ẹgbẹ onigbale APC KFE Iboyin fun Biodun Abayomi Oyebanji je ni oruko gbogbo omo egbe Rainbow Coalition langede wipe aduro leyin re o Biodun Abayomi Oyebanji aduro leyin Ekiti nitori pe APC ni oju ona Biodun Abayomi Oyebanji ni ireti Olawa.
7: Eku le gbogbo ma jiro ko aroko bodude gbogbo agbe tin be loke egan
8: e mo si wa ku amojuba chemical blue boat yo
7: age bi do ogun kokoro tin fa gbe lokan bale tapapa ku ru eko oko korikori gbogbo leyin ti lo ti be
8: e ti ta ko ta ilu ko
7: gbogbo ban korikori yin koko yin lorun so yin da lai mo se
8: eko oko korikori blue boat ni eko wora loni keyin na ori yato
7: bi koko yin ba tin ri tele gan
8: be fi ni blue boat a pon lo we bi ede yiyan
7: bi blue boat se ngogun ti korikori na ni o mo fu koko yin lokun so jinwene bi ata eleke
8: kia kia ni se blue boat yi be na lo lagbara lati daabo bo koko yin fojo pepe
7: ile ise wakot limited n lopo po fawun agbe oni koko ti korikori nda laamu
8: isowo sise blue boat koja adanwo koja be
7: ajo koko research institute of nigeria ati gbe yewo wo tun jan lo nte gba
8: e le rira ni gbogbo le itaga to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria
7: chemical blue boat ni e bere fo ki korikori o dagbere fo ko yin
8: we kunrere alaye e pe
7: 0811-891-0336 tabi 0811-891-0234
8: blue boat
7: ẹkùn ọkọ kòrìkòrì dé
8: ẹkùn oríire gbogbo ọmọ ajíroko.
9: Akure, are you ready for the biggest pool party experience of the year? Get ready for fun, vibes, and unforgettable memories at the Manux Amusement Park Pool Party. Opening on Friday, the 26th of June, 2026, by 6 p.m. at Manux Amusement Park, Oda Road, Akure. It's going to be epic. Come and enjoy exciting water games, bikini contest, great music, amazing vibes, and loads of fun. Bring your friends, bring your energy, and come make memories that will last forever. Don't miss it. Friday, 26th June 2026, by 6 p.m. Gate pass is 8,000 naira per person. Couple, 15,000 naira. VIP, 25,000 naira. At Manux Amusement Park, Oda Road, Akure. Manux Amusement Park, where fun comes alive.
10: It's time for us to choose right representative who will make sure we enjoy the dividend of democracy. This Saturday, 28th June 2026, come out en masse and cast your vote at the by-election for a leader with vision, experience and passion for service. Professor Dayo Faduyile, a leader par excellence, to represent us at the Senate under the umbrella of the Progressives, APC, People of Ilaje, Esodo, Okitipupa, Irele, and Ile Olujoke Igbo. Let your vote speak for progress. Let your vote count for development. Let your vote count for quality representation. Don't forget, your PVC is your power to choose the right leader. Come this Saturday, go to your polling unit by 8 a.m. Vote peacefully and vote Professor Dayo Faduyile for a brighter future. Professor Dayo Faduyile, leadership, service, and progress. Dayo Datiwa. This message is powered by APC Media and Publicity

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.

0: S-E-L-E-R-R-I-E. Salary.
1: Ah, but that means S-E-P-E-L-E, not the salary. Oh yeah, look me in your view. S-E-P-E-L-E, turmeric.
2: T-U-R-L-E-R-I-C, turmeric.
1: Ekare, pali omu isebe Maggi chicken flavor konfouni.
3: Omu isebe Maggi chicken flavor. Pelu eroja alubosa, celery ati atale pupa. Olu yipada ayo.
4: Okoko da ma so mi sokun
5: ami ase olorun ba mi ma so aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko tu alo ka si wa laye ta fe wa ile ise alonso ventures tun ti de o lati lu kano bi won se nse setoju oju to si je pe won ofin ni la oni won tun gbe wa ledu awon ma so gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
6: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na wole lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se Alausa Ventures.
5: Bo ti e je pe oro ti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan.
6: Oju je nkan pataki to je pe ta ba on le owo ta nle ola oju na la fi ri na debe. Tori na a ogudo fe owo bi tin ka fi mu oro oju.
5: Alausa Alausa gbogbo Kano gbogbo North ni won ti man ti je Alausa npa atoju oju. Laipe yi ede ipinle Osun lati toju opolopo awon eyan nipa oju.
6: Be ni sir.
5: E si se toju won kaluku won won si wa lalaafia.
6: Pelu ogun lodolo.
5: Kila won te fe se toju gan.
6: Itoju oju ofe ni. Ayewo oju ofe ni
5: bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
6: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
5: bo lo si je pe lori oju o leyin ni e mu bada lati ma fi se ranlowo fawe eyan
6: a lona meji nkan ta mo na la n sise to
5: ojo wo ni ayewo itoju ti o wa
7: eto yi tin bere ni ojo Thursday on the 18 ojo kejidi ni ogun osu kefa ta wa yi ati ojo Friday on the 19 ojo kokodi ni ogun osu kefa ta wa ba kan na ojo meji pere ni anfani yóò fi wáyé
5: ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé
7: ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18 ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Friday on the 19 ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá a wà bákan náà ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé
6: 070 60 47 8037
5: Eba n tun pe
6: 070 60 47 80 37
5: Iba ba so npa oju ki lawon nkan ti ma yo oju lenu
6: Orisirisi nkan lo ma yo oju lenu Elomiin lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma ngba oju lowo Elomiin
5: Ojo ma wa mi
6: Elomiin accident ori na
5: mo Mi o ma wa pin Emi o ma wo balabala
6: Ben
5: Emi o ma yo bi efin
6: Ben sir
5: Emi o ma dabi eni pe nkan ta di
6: Lorisirisi
5: Emi o ma wo bi eni pe ko ri nkan baba to je nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe eyan
6: pelu ogun lodolo
5: egbe le fe fi se ni abijo abeya abesin
6: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
5: le fe kan na
6: wa lokunrin lobirin lomo
5: ni lagba o fe le si pe gbogbo eleyi
6: be ni egberun meta ni won fi gba form
5: eh eh owo form ni won san
6: be ni 3000 naira pere
5: leyin egberun meta un elo ni won se ayewo
6: ko si nkan kan mimo
5: elo ni won se itoju
6: ayewo ofe itoju ofe ni
5: ba ato melo le to yo ma bere lojo
6: lati ago meje aro titi di ago mefa role lojojumo
5: mama si ti de tan gba form o ni sewo kankan
6: rara pa
5: e si ni se ijoba lorun yin
6: ile ise aladani
5: e ja se ibo le ni itoju yo ti waye
7: eto yi yo waye ni Adégbénlé ni egbe A division ninu ọgbà cultural center nilu Akure ni anfani yi yo ti waye fun odidi ọjọ meji gbako eto yi ti n bere ni ọjọ Thursday on the 18 ọjọ kejìdínlógún oṣù kẹfà tá a wà yìí àti ọjọ Friday on the 19 ọjọ kọkàndínlógún oṣù kẹfà tá a wà bákan náà ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé
6: 070 60 47 8037
5: Ẹ bá ń tún pè
6: 070 60 47 80 37
5: Adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ́dọ̀ yín
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá 070 60 47 8037
5: Ẹ bá ń tún pè
6: 070 60 47 80 37
5: Ilé-iṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
6: Ilé-iṣẹ́ Alausa Ventures tó kalẹ̀ sí ìlú Kano.
5: Lábẹ́ dókítà
6: Dauda Kwande.
5: Ojú òní tì í ṣá, orúkọ tí ga ti jẹ́.
6: Orúkọ tèmi ni Dr. Maruf láti ilé-iṣẹ́ Alausa Ventures.
5: A gbọ́ pé ilé-iṣẹ́ Alausa Ventures pé Kano ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bóò ló ṣe jẹ́.
6: Bẹ́ẹ̀ni sá, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún ilé-iṣẹ́ Alausa Ventures.
5: soro eyin le gbe
6: ben sai mi ma
5: lati je ama bi won o sire
6: ben
5: atokunrin atobirin atagba atomode ati gbogbo eni to ba jese pe oju yo lenu ka won na o wa lati wa sayewu lati wa gba to lo fe
6: ben sir
5: sugba egberun meta pere na gba form
6: ben sir
5: e je yan da yin o la wa na ti gba won o e ja gbera lati janfani oju won ni relede a o ani wa lo okun aye e ku kan
4: kokoko da ma so mi so
2: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀, oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akẹ́ìlé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ̀ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínà ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
8: Lẹ́dùn máa rí wọn gbà mí táwa mo ṣẹ̀ báyìí lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré oko kòkó èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
9: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
8: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gúdúgúdú. Tọdún yìí pàápàá tún wá lékè ńkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
9: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, ilé-iṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí. Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
9: Jẹ́ ń tún ajá ẹ sí i. Bàbá ti fi ìkórè fẹ́ kòkó. Gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
8: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí. Kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
9: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
8: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wo báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
9: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
8: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
9: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
10: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí i pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn akọ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó, kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrò rírà. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
2: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀, oníkòkó, onítòmáàtì, àti ata, àgbẹ̀ oníkòkúmbà, akẹ́ìlé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo ere oko to wa ninu oko koko ta ba nlo ikore si yo ma je lara afani ara ogun ikore e lo logun ikore loni ke ja lo mi e le ri ogun ikore ra ni gbogbo bi ta tin ta ojulowo ogun korikori aki to kere ma dinu obe ikore lagba le ise choice agrochemical limited awon ni won se ikore
11: Materi ni gbole no ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayo je aye ohun ti e wa su mi
12: agbo ni ise lo se nje lobe ti wo gbo ni pa baba oke ogun ni ogulugbo Ton fi wi atebo so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo idalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atebo sewosan
13: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane, opposite on Yemekun, Grammar School, Nil Wakura, by your fair bearing, Kaka, by your fair bearing, or Nimorakato fair bearing, or me, Pemisori, or Banis or me, oh, Samu, oh, 64, 60, 64, 19, oh, Samu, oh, 64, 60, 64, 19, Kinni Lesser, Baboko, Gutian Bangway, and Nimamara Lori. Ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to nba wa ja ninu ise ara wa ati to nba wa ja ninu egungun ara wa apere wo ni won ti nri elomi a ma ri pe to nba sun bayi to nba jin ati dide nile re isoro ni oje fun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu e ti ohun lo bere ti ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere ti ma ja ohun je tabi nkan bere ti ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fe selele ba ese o kan gogogogo ti eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwo na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane, opposite Yemekun Grammar School, ni ilu Akure, tabi ko pe mi sori ero ibanisoro mi yi. Oh, Samu, oh, 64, 60, 64, 19. Oh, Samu, oh, 64, 60, 64, 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba nlo bayi do ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege de epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re oh samu oh 64 60 64 19 oh samu oh 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia
14: Guy, why you dey smile like this? Wetin happen?
15: Cause I don't with trip to go abroad.
16: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
17: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
0: s e l e r r I e salary
17: ah boda mi espelli espelli na di salary oya lopin gbiyanju espelli turmeric
18: t u r m e r I c turmeric
17: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
3: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
14: Guy, why you dey smile like this? Wetin happen?
15: Cause I don't with trip to go abroad.
16: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
19: Oh, no.

0: lásàálẹ̀ òní bàbá prophet mike olúwa adégòkè bàbá ọlọ́wọ́ ńlá ramati wàánú lè gbóhùn sáfẹ́fẹ́ bàbá ẹ gbàdúrà fún wa.
1: ọlọ́run ayérayé agbé orúkọ rẹ ga yìn ológun lọ́pọ̀lọpọ̀ olúwa gba ọpẹ́ wa.
0: ami
1: ọlọ́run gba ìyìn wa.
0: ami
1: olúwa gba ọpẹ́ wa.
0: ami
1: adúpẹ́ fún àwa tá à ń sọ̀rọ̀ adúpẹ́ fún gbogbo ọkàn tó ń gbọ́ wa olúwa gba ọpẹ́ wa.
0: ami
1: ọlọ́run gba ìyìn wa.
0: ami
1: adúpẹ́ nínú ilé kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ jẹ́ kí ẹsẹ̀ ìbànújẹ́ tàbí ìkorò ọwọ́ ọbẹ̀ olúwa gba ọpẹ́ wa.
0: ami
1: ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà.
0: ami
1: gbogbo ẹ̀ṣẹ̀ olúwa dáríjì.
0: ami
1: bí a ti ń lọ lórí ètò yìí lónìí olúwa náwó agbára.
0: ami
1: ọ̀rọ̀ ọlọ́run tí ó ń jáde lónìí olúwa ro lágbára.
0: ami
1: olúwa ro ní agbára.
0: ami
1: olúwa ro ní agbára.
0: ami
1: olúwa ro ní agbára.
0: ami
1: a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣiṣẹ́ nínú ìdílé kọ̀ọ̀kan àti etí kọ̀ọ̀kan tí yóò gbọ́ lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀.
0: ami
1: ògo ni fún orúkọ rẹ.
0: hallelujah
1: ní orúkọ jésù olúwa wa.
0: ami bàbá ẹnìkan béèrè ìbéèrè kan mo ní bàbá dórí ètò màá béèrè lọ́wọ́ bàbá ìbéèrè tẹ́ni ọ̀ ń béèrè ni wípé kí ló dé ó dàbí ẹni wípé èso dojúkọ ìdílé lásìkò tá a wà yìí. ìgbà tẹ́ni ọ̀ ń sọ ọ̀rọ̀ ẹ̀rí nípa ìdílé ẹ̀ tí ó dàbí ẹni kó ti da gẹ́gẹ́ fún bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n tọ́lọ́run lo ètò yìí láti to ìdílé ọ̀hún padà ló sọ bẹ́ẹ̀ ó ní kí ló wá fà á tó fi dàbí ẹni pé èso dojúkọ ìdílé púpọ̀.
1: òdodo
0: bàbá
1: tẹ́ ẹ rí okòwò mẹ́ta lọ́lọ́run ní lórílẹ̀ àlàyé. okòwò ọlọ́run kínní ó ní ìdílé. okòwò ọlọ́run kejì ó ní orílẹ̀-èdè. okòwò ọlọ́run kẹta ó ní ìjọ. ṣùgbọ́n ní sísẹ̀ntẹ̀lé ni àwọn okòwò yìí tẹ̀lé ara wọn. ìdílé ni àkọ́kọ́ ìjọ ni ẹ̀kejì. orílẹ̀-èdè ni ẹ̀kẹta. tí ẹni nígbà tí sátani bá fẹ́ gẹ́ẹ̀tì ìjọ yóò lọ mú láti inú ìdílé. nígbà tó bá fẹ́ gẹ́ẹ̀tì orílẹ̀-èdè yóò lọ mú láti inú ìdílé. ìdílé dàbí òpó tó gbé gbogbo nǹkan méjèèjì yóò kúrò. èso ọgọ mo ti sọ nínú ìwàásù mi kan pé a lè pe èso ní dìsímbà. a lè pe devils a liar. ṣùgbọ́n devils not a fool. èso kìí ṣe òmùgọ̀. torí náà ló ṣe ń dojúkọ ìdílé púpọ̀ torí pé ìgbà ìkẹyìn la wà yìí. òdòdó èso ọmọ báwa jà nítorí owó ayé. ọmọ báwa jà nítorí nǹkan ayé púpọ̀. ọ̀run ni ọmọ fẹ́ kẹ́nikẹ́ni ó dé. ìdí nìyẹn tí èso fi wọnú ìgbéyàwó lọ. tẹ́ ẹ mọ̀ pé ìgbéyàwó ó náà ni èso wọnú ẹ̀ nínú ọgbà edeni. olókùn gbogbo wàhálà bá ayé. tó èso tó ń ṣe bẹ́ẹ̀ ní àkókò yìí
0: tọ̀
1: láti mú ìgbéyàwó balẹ̀. ìdí tó fi ń ṣe ni pé láti jèrè ọkàn gbogbo èèyàn sí ọ̀rọ̀ àpáàdì láti mú kí ayé ó le koko fún àwọn èèyàn láti gbé. ìdí nìyẹn tí èso fi tájẹ́tì ìdílé.
0: ọ̀dà bàbá kí wá ni ọ̀nà àbáyọ báyìí.
1: òdodo
0: bàbá
1: ọ̀nà àbáyọ ni. ìkíní kí kálukú ó mòye ohun tí ìgbéyàwó jẹ́. kọ́kọ́ ó mòye ohun tí kéèyàn ò láya nílé jẹ́. kíyàwó ó mòye ohun tí kéèyàn lọ ní ọkọ́ túmọ̀ sí. káwa máa gbé ìgbé ayé lọkọ̀ láyà wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run. èkejì òdodo kágbá jésù ní olúwa àti olùgbàlà. ká sì mọ fìwà àti ìṣe wa ká mọ fi tẹ̀lé. nípa bẹ́ẹ̀ a bọ̀ lọ́wọ́ àrékérekè sàtánì.
0: ọjà ẹjẹ wa máa rọ gbogbo èèyàn wípé ẹjẹ máa gbọ ètò yìí lóòrèkóòrè lọsọọsẹ ọlọrun ó máa lo ètò yìí fún ìdílé wa bó ti ń lò ó fún ọpọlọpọ èèyàn tí wọn sì ń jẹrìí sagbára ọlọrun. bàbá ìpàdé àdúrà ọlọwọ ńlá lọsọọsẹ èèmọ tó ń lágbára sí i.
1: yóò mọ lágbára sí ni òdòdó. nítorí pé kì í ṣe àgbékalẹ̀ ènìyàn. àgbékalẹ̀ ọlọ́run.
0: kàbíyèsí.
1: kì í ṣe àròrí ṣe. kìí ṣe àroríṣe ènìyàn. ìfẹ́ ọlọ́run ni. fún olúwa ló gbé ìpàdé ìkalẹ̀ tó sì ní a mọ̀ sí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. ìdí nìyẹn ni ọba rán ni èmi a máa kí olódùmarè ní èkìkì kan. ọba rán ni bá ni débẹ̀. màtún mọ̀ pé ọba rán ni ṣáájú ẹni débẹ̀. tó ló ní a mọ̀ sí ìpàdé àdúrà lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ òní sì ń bá wa ṣe. wọ́n gbọ́dọ̀ mọ ní agbára ẹ̀rí sì gbọ́dọ̀ mọ wá ní tẹ̀lé-n-tẹ̀lé nítorí pé orúkọ olúwa ló gbé kalẹ̀.
0: bàbá ibo la wa ń lọ nù pàdé àdúrà lọ́la.
1: òdòdó ibi tá à ń lọ ní pàdé àdúrà lọ́la ẹlẹ́ga méjì ni. ẹga kìíní rèé o. mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé oṣù kẹfà jẹ́ oṣù ìyanu. mo sì gbàdúrà pé kí ni ẹ ń pè ń yanu. mo ní nígbà tí yanu bá ṣẹlẹ̀ mo tún sọ àwọn ọ̀nà tí a gbà rí yanu àti irú àwọn ènìyàn tí yanu tọ́ sí. òdòdó nǹkan kejì tó wà nínú oṣù kẹfà. this month is a month of angelic visitation.
0: oṣù bẹ̀wò áńgẹ́lì.
1: oṣù bẹ̀wò áńgẹ́lì ni. òdòdó
0: ń
1: sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ nipa awon angeli tori opolopo mo ngbadura si angeli ti o si je ko ri be angeli je iranse wa angeli angelo ni ede beru angelo in English angel ni yoruba angeli simply means messenger iranse wa ni won je olohun ran won si wa awa o tun won pada ododo o si wa je o si be wa angeli ninu we look na lati yo jade look ori kini chapter 1 verse 26 oni le osu kefa ara angeli gabriel lati odo olohun lo si ilu kan ni galilee ti an pe ni nasareti oni ngba ta si ran angeli yen o awa ran si maria afesona okunrin kan ti an pe ni joseph so ndinu yen temi fi mo pe osu yi o je osu ibe wa angeli o je osu ti olorun ran angeli si maria so baba wa le ri be olorun ma ran angeli ayo sawa na ko si o to pari
0: ami baba bi olorun ba ran angeli si yan ki lo tumo si gan
1: itumo re po dodo iwa le ka eyun tan itumo re po igan la wa mo mu leyo kokan ta fi gbadura lola ododo
0: baba
1: daniel laye so sinu o kini o won ju daniel lu o kini o nireti popun ti de won gbero pe daniel o doku daniel ni o kini o o ni
0: baba
1: de angeli ododo angeli oluwa si angeli abo angeli ti ko ni yo angeli ti gba ni lowo iku ododo daniel fi enu ara re so fun kabiyesi oba wi pe oluwa olorun mi ti ran angeli re o si ti dikini o lenu fun mi ise ran si awon angeli po o ise ran si awon angeli po o je mo pe nigba ti abaptist jesus lo dojo dani angeli mo lu kede awon angeli kan wa ti mo kede angeli lo kede o ni eyi ni ayefe omo mi eni ti inu mi dun si gidigidi e mo gbo ti e ododo so ise ran si won po a menu kan awon die ati fi gbadura lola
0: baba mo fe bere nkan kan nigba ti abrahamu ati aya re won mo oju olorun fo mo alejo ba de ba won
1: angeli ni angeli ni abogbo agbodo gbadura lola a o be olorun pe ko ran angeli ayo wa si a
0: a je wi pe bi olorun ba ti ran angeli si yan
1: o pari nu
0: ododo baba
1: iyanu sele niyan bọlọrun ba ti le ran angeli si eniyan adura re gba bọlọrun ba ti ran angeli si eniyan ise iyanu osele gbogbo ise ti olorun se ninu aye ta ka ninu bibeli angeli lo fi ran angeli olorun ni sokale wa ododo a gai nigba to ku lodo oluwa re angeli lo pade enigbo agejo angeli lo so bi o ti rin fun angeli lo so bo ti nsele fun angeli lo fi omi han nigba ti o ro pe ko so mi mo
0: be ni baba ise angeli po lo to gege bi nkan te so
1: ododo aya manu anko nigba ti oro mo bi angeli lo lo ba ninu oko angeli lo ji se ayo fun ni ti e ba se se mo so tele si aye eni to ngbo mi angeli oni si ayo yo ya sile re angeli oni si ayo yo wa olawa kan angeli oni si ayo yo tori re torun wa yo ji se ayo fun o ododo
0: baba
1: mo mo tun ri nkan kan
0: kini na baba
1: o su ke Ajẹ osu iroyin ayo month of good news osu iroyin ayo ni o iroyin ayo ni Maria gbọ ninu osu kefa enikan sami ninu ile loruko Jesu oni gboroyin ibanuje ani oni gboroyin ibanuje oluwa yo le ibanuje jina si o iroyin ayo ni ti elosu yi iroyin ayo ni tawon omo re iroyin ayo lori omo iroyin ayo ni bi ise mo ni wa gbọ iroyin ayo osu kefa is a month of good news ododo osu kefa e ma le
0: o lagbara o
1: all adura ma sodo sinu e ani osu kefa tun je osu oju rere be ni ninu we look ori kini nibe ni mo ti ka ni ese ogbon ninu we look ori kini ese ogbon o ni angeli na si wi fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun ododo osu kefa tun je osu oju rere wa kiyesi nkan mẹtẹẹta ti mo ti sọ yẹn ewo wa ni o to tori kẹyin o tori ẹwa bi adua
0: lagbara baba
1: ewo ni ọwa to tori kẹyin o tori ẹwa bi adua soju rere leyin o pohun oni loni abi iroyin ayọ leyin o pohun ọfẹ abi ibẹwo angeli leyin o sọ pohun ọlaiki ododo e ba n rọ gbogbo awon eniyan ki o ja pade laaro ọla laago meje si aago mọkànlá ninu ipade adu ọlọwọ nla ka wa ba. ba oju rere Olorun pade ka wa ki angele oji se ayo fun wa ka wa ta wa gbadura ki iroyin ayo ko de se ti wa
0: baba egbo wa won so wi pe bi eyan kan ba se eyan lore a je pe Olorun ti ran lati nu emi ni
1: sori ododo oja ti won ba kede Olorun ni won ra laye oja ti won ba ti kede Olorun ni won ra laye gbogbo imuse iyanu ti eyan baba pade laye o tumo si dati se latorun ani bibeli wi pe eni keni ko le ri onkon gba bi ko se pe a fi fun latorun wa ododo keni ko to dide fu ya ko to se nikan lore Olorun ti mi si
0: ani e ti e ti so nkan kan ri e ni bi o ba ye ke eyan ori oju rere kan lodo enikan bonito hun o ba ri ko mo bi ni so nto hun adua ni ko lo mura
1: si be ni sa ko da to fi de ori oko ati yawo gan bi eniyan ba roju rere lodo enikan adua ni ko mura si nigba to ba gbadua Olorun o jobu e fun nito o na mo ro gbogbo eniyan e je ka jo pade laaro la
0: to
1: ni mechanic village opposite second gate army barracks on the road nilu akure nbi e je ka jo pade awa mi owo olorun to su aye lo e je ka jo pade ka wa bere fun oju rere e je ka jo pade ki oni si ayo je fun wa e je ka jo pade ki angeli se yanu ko be aye awa na wo
0: baba pe ti mo mu awon adua jade lo sosu yi opolopo eyan ni so wi pe o yato patapata ati pe ogangan bi isoro igbesi aye kaluku ni nlo si
1: te ri se ta ba ran yan ati ebun ta ba fun yan ati nti oluwa ba gbin si yan ninu ile yan mo lo oluwa lo ran mi oluwa lo gbin si mi ninu ododo so mo pe mo ti so lori eto ri pe agbe bibeli nla kan si mi laya bibeli itaya yen ini mo sira re oni mo kara re ni mo so fun mi lo sosu to kan ofi jo kan oni mo so fun mi lo sosu tori ise ti Olorun ba ran yan ipe ti Oluwa ba pe yan ebun ti Oluwa ba fun yan o le yan mo lo emi ti so pe woli ti bibeli ni emi woli bibeli ni emi ti n ba si ti n so o mo n ba bibeli mu ta ba ti wa n gba o mo n dahun ninu aye awon eniyan tori pe ede bibeli nikan ni won gbo ninu orun ododo language of the scripture nikan ni won gbo ninu orun idi niyen ta ba ti so laye ta gbadua lati inu iwe mimo laye orun tete n sayin re nisin tu ise eyanu le wa lori ni ketiketi
0: to oda gbogbo eyin te lori ofe atanfani lati ma gbo wa bayi e ma je amisi pade adua ti inu osu

orí tí mo pè ní ejò lè ó tàn mí. Méjì ni wàásù yẹn, torí mo yọ àkórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn jáde nínú ìdáhùn tí Ádámù àti Éfà dá Ọlọ́run lóhùn nígbà tí wọ́n ṣe mistake nínú marriage wọn. Listen, gbogbo ẹ̀yin ọkùnrin, Ọlọ́run ò kí ń gbọ́ excuse lórí ọ̀rọ̀ marriage. Kì í gbọ́ o, o lè write kíyàwó ẹ shit ẹ, Ọlọ́run ni listen sí bó ṣe write. Torí Ádámù write ohun tó cause problem nínú marriage ẹ. Ìtí Ádámù sọ fún Ọlọ́run nìyẹn o, ni ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ marry, ẹ sán ṣòkòtò yín dáadáa, kẹ́ ẹ gba àdúà, kẹ́ ẹ dẹ̀ la ojú yín méjèèjì ilẹ̀. Jẹ́ ìsọ fún ọ, bàbá ńlá àti ìyáláyà àdúà ọgbọ́dọ̀ gbà kó tó marry. Ọlọ́run ò fẹ́ ní kankan níyàwó gidi mọ́ láì jẹ́ pé èèyàn bá béèrè ẹ̀. Ọlọ́run ò fẹ́ ní kankan lọ́kọ̀ gidi mọ́ láì jẹ́ pé èèyàn bá béèrè ẹ̀. Torí pé jọ́ tó ti lọ fún Ádámù níyàwó gidi, tádámù ti rí fáà padà sọlọ́run pé obìnrin tó fún mi ló kọ̀sí problem. Ọlọ́run ti dúó, ọ gbàwé, ó ṣe sóòru kó tó rí gbà lọ́wọ́ Ọlọ́run. So by the time tí any problem bá dìde nínú marriage, ò ní lè sọ pé Ọlọ́run pé Ọlọ́run wọn ló cause problem. Ó ń dá Ọlọ́run lóhùn pé obìnrin tó fi tì mí ló cause gbogbo problem. And it's true, Ádámù ti wà nú ọgbà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, kò kọjá ààyè ẹ̀. Ìgbà obìnrin dé ni problem dé. So ẹ wá kíyèsí o, kíyèsí ẹ jẹ́ níhù, bọ̀ Ọlọ́run ò lísìn sí. Ọyọ kọ́ Ọlọ́run sọ pé òkè obìnrin tí mo fún ọ ló kọ̀ọ̀sẹ̀, ìwọ obìnrin ọyá dọ̀bálẹ̀, ìmọ̀ pé nǹkan burúkú báyìí lọ fẹ́ yà, ọyá ọyá ìwọ ọmọ lọ lọ́fẹ̀ẹ́. No, Ọlọ́run ò lísìn sí. Ẹ lọ wo ìtàn Ísírẹ́lì àti Fáráò. Ọlọ́run ní òun lòún ní kí Fáráò mọ fìyà jẹ àwọn ọmọ Ísírẹ́lì. Nígbò fìyà jẹ wọn tó, ó ní orílẹ̀-èdè náà tó pọn yín lójú lèmi ó dà lẹ́jọ́. Ẹ gẹ̀tẹ̀, orílẹ̀-èdè náà tó fìyà jẹ àwọn àyànfẹ́ èmi ní dàn lẹ́jọ́. Ta ló ní ká mọ fìyà jẹ wọn? Ọlọ́run náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run nu o. So tíyàwó ẹ bá provoke ẹ, tọ́kọ ẹ bá fún ẹ problem, Ọlọ́run wà nú ọ̀rọ̀ náà. Ìwọ ni kó apply wisdom, kó o má ṣe ohun tí inú Ọlọ́run ò dùn sí, nítorí pé ọkọ provoke ẹ, nítorí pé ìyàwó disappoint. Ẹ jẹ́ ká Bíbélì. Genesis chapter 3. I want to read verse 13 only. Olúwa Ọlọ́run bi obìnrin náà pé ewo ni ìwọ ṣe yìí. Obìnrin náà sì wí pé ejò lè ó tàn mí. Mo sì jẹ́ bí dáa ti mú àkórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn nìyẹn. Ejò ni ó tàn mí. Ejò ló tàn mí. Mo pín ẹ̀kọ́ yìí sí ọ̀nà mẹ́ta. Ìpín kínní, kí ni ìtumọ̀ ẹ̀tàn? Ìpín kejì, kí ni ejò jẹ́? Àní ìpín kẹta, ọ̀nà wo ni ejò gbà ń tàn wá ní ayé ìsinsìnyí? Kí ni ẹ̀tàn? Kí ni ejò? Ọ̀nà wo ni ejò tó ń gbà ń tàn àwa náà? Bó tilẹ̀ jẹ́ pé a rí ejò lójúkorojú, ewó lẹ́jọ́ ti sìn tí ń bá ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó fínra. Number one, kí náà ń pè lẹ́tàn? Genesis chapter 1, láti verse 1 láti rí tán ń pè ní ẹ̀tàn. Ejò sàásì àrékèrèké ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ gbogbo èso igi ọgbà ? Obìnrin náà wí fún pé àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi tó wà láàrin ọgbà Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fọwọ́ kàn kí ẹ̀yin kó mọ̀ bá kú. Ejò náà wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé lọ́jọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Verse 6, nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ, ó ti jẹ́ ọ̀rẹ́dì, àti pé ó tún dára fún ojú, ó rẹwà, ó dùn wò, ó fẹ́, ó tún wá jẹ́ igi tí máa fẹ́ láti múni gbọ́n, lọ bá mú nínú èso rẹ̀ lọ́jẹ́, ó fi fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ́. Sẹ́ni pé kèsì Ádámù jẹ́ ni o, obìnrin yẹn ló fi fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ́. Now, kí ni ẹ̀tàn? Ẹ̀tàn ni gbogbo ọ̀rọ̀ tí ẹnìkan lè bá ẹnìkejì sọ láti confuse ẹ̀ lọ ṣe nǹkan tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀. Tọ́pẹ̀lẹ̀ ẹ̀tàn nìyẹn o. Irú ọ̀rọ̀ wo ni ẹ̀tàn? Ọ̀rọ̀ méjì ni. Ọ̀rọ̀ ìpọ́n ni tó dùn, àti ọ̀rọ̀ láti mú kí n tí èèyàn fẹ́ kí ẹni yẹn ó ṣe láti mú kó lè ṣe. Ọ̀rọ̀ méjì tí wọ́n fi tàn yàn nù. Tamari àti Amoni.
nigba to fe ni ibalopo pelu lady yen o de pretend ntan pe ni etan yen o meji ni oro yen otito mo nwa ninu oro yen iro de mo nwa nbe won wa mu mejeji papo lati mu ko se nti o ba ife olorun mu ntan pe letan niyen o bawo ni aya aburo se le ma ja lati wonu leto egbon re lo to sick pe ko ba danu nje otito kan to wa nu oro yen ni pe wa ba mi danu nje but etan to wa nbe ni pe in to fe se wa ninu e ntan pe ni etan niyen ja susu waju die ejo ni o tan mi ke wa lejo genesis ori 3 yen la tun pada si ejo sa se are kereke ju eran ko igbe owo iku lo ti olorun ti da ejo ni hin o tumo si alare kereke enikan to ni etan lowo ke wa ni ejo ejo tumo si alagata ke na gbe ni alagata third party in marriage ko si gbogbo iyawo ati oko bo ti ke lowo to ke gbon to ke kawe to te ba ti le faye le fun alagata ninu marriage yen o le dale yo tu ka loju ona tori igbeyawo ko faye le fun alagata n to sele ni e o ejo ni alagata e gbo o lo ba obirin yen o to se ri po to wa nu oro etan ni olorun wi pe e ko podo je gbogbo eso gi ogba olorun ni won mo je so sugbon ki se gbogbo e alagata ninu igbeyawo oni ejo je ngbo olorun da won adam ati efa olorun da sinu ogba ko se jo nbe nijo to nse igbeyawo ni waju pepe iwo atoko re lejo wa nbe baba re fa o le pastor lowo o pada seyin iya re jo tele baba re o lo joko awon aburo re juwo si anti won pe odile oko bibeli gan ni omobirin gbagbe ile babe ijo to nse wedding ore re be simonu o mu ringbi ara o mu de waju alfa ki so lobo ofisi yawo e lowo bo ba wa mo to nse tin kankan ba ma se o ninu marriage o se ja won ore yen na pada ko si yawo e to fi lu ladu doju bole o se ja won ore yen na pada ko si oko e to fi nfa so ya mo lorun awon ti o si lara oro yes owe yo ba ni enikan lo ku aisun ku aiwo ki lokan ba ma die o forukun bo ki ta ro ejo ni o alagata ninu marriage o lejo to tumo si to ba je pe olorun ba kan fun e fa lori ofe to kan so pe thank you brother or mrs ejo ejo ko mi o de se mo pe gbogbo problem ti aye won won ni wo bo oro etan o ma n dun leti eyan de bi pe eyan yen ni suru koko o de teyan fi ma se te mo soro obirin kan fun yin won ko le won o jeje won o aburo re wa ri oko e ninu ka lo ba da oko e du eh baba la ko je egbe mi niyan ba de du pe aburo yawo e bo ti n wole tan phone oko ti dun o tun ti gbe won awon olori buruku to n gbe e do so fo papo ni o oko yawo ba gbe si speaker awon ti n ba monitor oko re won ti pe ni shop ti e pe oko re o se gbe lady kan a le mo bi ti an doju ko bo mo mo pe hotel kan ti won o ti gbadun ara won ni won lati mo lo lady yen wo top red o wo skirt bi black o slender bai won ti download e fun latori phone se ri gbogbo eyin te mo se be olorun mo je okuku ya oko yawo ba gbe si speaker ni aburo gbo ti anti re nja bo lo oro lala niyan ba ni e fun mi phone yen hello o lo tun lenu o tun se lo se mi o tun ba mi soro o se bere si sina ipe faburu eniyan iyan ni e farabale anti mi emi ni iwo wo emi ah emi lagbada emi ni ah oko yawo ni nkan ti mo face niyan o se ri opolopo eyin obirin le fi oko yin se sara obirin ti o ni oko re fe tele nigba to ba tin raise alarm ladugo pe asewo loko e won be se gbogbo owo owo e na tan po ọkùnrin tí ò ní tẹ́sí inú ìyàwó ẹ tẹ́lẹ̀ tẹ́mi èṣù sì ń gbé inú ẹ nígbà ọba tí níyàwó rẹ ń ṣe sì ná wá sí lọ́nà kẹyìn náà ni alagata ejò ló tàn mí so ejò túmọ̀ sí ẹni tí wọn ọjọ́ gbé inú ọgbà tẹ́lẹ̀ bẹ́jọ ṣe déjọ́ náà gẹ́lẹ́ bóyó fàyàfà bóyó fẹsẹ̀ rìn bóyó sì gbé mọ́tò rẹ̀ wá àmọ́ bóyó kadà nílò tàbí mọ́rú wá ọ̀sà wọn inú ọgbà bó ṣe dé kí yẹn dẹ̀ sọ fún pé you are welcome mr or mrs or auntie ejò kò sọkọ mi nlé olúwa ni ẹ mọ jẹ gbogbo èso gí ọgbà
ọkọ mi l'Oluwa ba sọrọ ki se mi nti me gba to wa t'Olorun jo nso eh wo le ma je ani ejo ko mi o abori yin buru ni mo ni ejo ko mi o de ejo ri fast lojo yen o ai le seru kini lo so opolopo obirin di dale mosu won pa ngboro ai le seru kini lo doju opolopo okunrin ko na run apart ninu marriage won mo ti so itumo ejo wi pe ki se ti ngeyan je nisin ki se ta nfada pa manu gbo bi o se e o didi eniyan kan ti o je alagata nje mo pe opolopo okunrin lo wa ninu igbekun ti mo fe so yi igbekun wo igbekun ki won tun ma ni oro papo pelu eni ti an ti fe ri gbogbo ru okunrin be lo ke sara o o ni spiritual shock absorber to le gbe iru kini yen o o pada re gbalẹ kan ni o ko si nkan kan laarin wa ko si looto bo se spiritual shock absorber e le gbe so le gbe so kun fe mi mo debe ejo lo tan mi ati so kini etan etan ni awon oro adidun to ni ooto ati ro ninu lati convince eyan ko lo se nkan ti o ye ko se kini ejo ejo ni alagata to wa sinu ogba lati darin ajo aye won ru kini se re ise etan lo wa se now odan wo ni alagata ma ngba nigba to ba fe mu etan wa sinu marriage eyan ona ibasoro ni o ona ibasoro o ni ona ti o ni agbara ju ti alagata ti etan to fi ma ba marriage je ma ri opolopo lowo ona ibasoro o le je lori phone o le je through text message ti scope won ba fe mu e won le mu olore nigba ton ba fe sise etan won won le mu o ni ore wa partner pelu e o le ma ni owo lowo wa ma try wo aye fun yan lowo pe gba lo ra lele but o fe len ti o lowo lowo ma mu ti yo ni bia palo yo mu ju awon to mu wo lo tori pe emi afungo kan ele afungo kan ele afungo awa mewa afungo igo kokan so igo mewa yo mu tori e o fi buru ni awa gan le ma mu ju meji meji but afo re wa ngo kokan aye re o le tete daru so ni ba rin ejo da wo nu ogba yen penetrate wole o mu o tokan o mu iro kan o de lepo o de win okan obirin yen be na ni opolopo yin aka shiti e wa wa mu e lore wa ma poison okan e mama mi lo powe yen fun mi o ni ko je ti eni o di ki je nu eni o dun pe ah mo pon wori sori bo ba se nlo emi a ma keep on update e mama update e to ba se nlo mi ni je ke ti e di ko de ni je nu e dun ko ni je nu re o dun nigba ti o je ti re o di alagata eje n wo kini kan ise re ni ise etan nipa ibasoro ona ibasoro na ma nlo tori ni ejo lo lo fun adamu ati efa ninu ogba to fi win ni okan won ona ibasoro ni tani amori na lo fun tamari to fi rape omo babe Matthew chapter 4 from verse 1 ona ibasoro ni yesu lo lo pelu jesu to fe fi base ori agbelebu je mo lowo ebi npa jesu lo to egbon ti mo so fun yin oro to ma npe etan o to ma wa nu e iro ma wa nu e won ma le mejeje papo ni jesu ti gbadura o ti gba awe fun 40 days o to le bi npa esu si wa ba so oku ta won ide akara tori pe bi npa o to to wa me ni pe bi npa jesu lo to sugbon ko gbodo jeun latodo isu jesu le so oku ta yen di akara ti o si je ti kankan o ni se sugbon ti gbo ti esu niyan o ti tele esu niyan so oku ta idakara emi oku ta edakara eja ma jeun lo esu ti ran jesu nse niyan o ti gbo esu o ti se tesu niyan ki se pe ko le soda but o so pe omo eyan wa laye nipa kara nikan bi ko se nipa oro to ti enu oluwa jade so oro ninu ibasoro ni esu lo ti mu etan wa sinu igbeyawo yen kini etan ojo yen ati ibasoro ti ejo ni pelu efa ki lo mu ko se o mu ko se aigboran si oro olorun awon wo wa ni o le tan loni efa wi pe ejo li o tan mi ati soro nti ejo je ati soro nti n pe ni etan awon wo wa ni ejo laye ode oni to le tan o to le tan mi number 1 awon obi e baba re ati mami e to bi o awon ni ejo akoko to le tan e baba oko iya oko tan bi omo won ti won release e fun marriage awon ni ejo to le tan won
ìbá ṣe pé ìyá rẹ ṣe é má rì kí ló dé tó lọ ilé ọkọ kó lè mọ pé ìyá rẹ ti ń fọwọ́ gbáyà fún ọ pé kó kú ilé ọkọ ìyà ò ní jẹ ọ ìyá rẹ ní ọkọọkọ kú kì í ṣe pé mo ṣe pè fún kò sí abiyamọ náà tó máa jí láàárọ pé ọlọrun jẹ kó wọn kú kó wọn gbẹyìn ọmọ òun o àbá rẹ ìyá kan tó lè gbàdúrà bẹ bọ́ bá tiẹ̀ lájẹ yóò sì kọ́kọ́ fọwọ́ rọ àjẹ yẹn sẹ́gbẹ́ kan àmọ́ sọ pé ọlọ́mọdé òun orí ku ọmọ gbogbo òbí ní ọ̀dàgbà tí a darúgbó tá a fà wọn mọ́lẹ̀ ejò tó lè kọ́kọ́ tàn ẹ́ nìyẹn àwọn òbí ẹ á ní wo èmi ò pa bàbá rẹ torí náà obìnrin kan wà lè pọ ọmọ mọ́ mi lọ́wọ́ alẹ́ mi ti rí ọkọ ìyàwó lẹ́yìn ọmọ mẹ́ta òun àtìyàwó ẹ̀dá ìyá rẹ̀ ní kó máa bọ̀ nínú ilé ọ̀dọ̀ ọ̀run òtítọ́ ni mo ń sọ fún yín ọkùnrin yẹn dẹ̀ ń sùn lẹ́yìn ìyẹ́ ẹ̀ ìyàwó sùn báyìí ó náà wàá sòsò rí bẹ́ẹ̀rì báyìí lẹ́yìn tíyàwó bí ọmọ mẹ́ta fún ó ní mẹ́jọ pọ́ sí ẹ mẹ́jọ pa ọ́ má bọ̀ wá má jẹun bí má súnlé mọ́ mẹ́lọ̀ ọ̀dọ̀ ẹ̀ mọ́ ìgbà ọba su olórí burúkú yóò kẹ́rù ẹ̀ jáde wọ́n ń tàn ọ́ ni o ibi tó ti mọ̀ pé wọ́n ń tàn ọ́ ni pé níjọ́ ọmọọmọ bá dàgbà tọ́ darúgbó tí bàbá dàgbà tọ́ darúgbó tí wọ́n wá ní ilé ni ẹ lọ tàràrà ọjọ́ yẹn lọ bẹ̀rẹ̀ ogun gbogbo ètò kù ọjọ́ ayé ẹ o lè fi máa rìn nínú ẹkún tó bá là ò kí bàbá tàbí ìyá kò dá márèjì ẹrú fún ẹ. Yes! Sọ́ọ́rí gbogbo ẹ ti fọwọ́ gbáyà èmi mọ bí ọmọ mi fúngbà díẹ̀ ni àwọn ní ọ̀kọ̀ọ̀kan fi ọ́ ṣe yẹ̀yẹ́ pé ìṣe ò ṣe tó fi rí ilé ọkọ̀ gbé wọ́n padà sọ bẹ́ẹ̀ fún ọ.

marriage ẹnu burúkú tó fi ń rojọ ọkọ yẹn náà ló fi gbélé ayé lọ́wọ́. Ayé ọmọ sí marriage ẹ ẹnu burúkú tó fi ń pe ọ̀rọ̀ ìyàwó rẹ káàkiri náà ló fi dá problem lẹ̀. Sátani èṣù ejò kò mọgi tí wọn ò kí ń jẹ ẹni sìn tó bá jẹ pé mọ yóò lọ ọbẹ straight ni. Wo bí yóò dẹ̀ já ìsókè yẹn yóò dẹ̀ mọ jẹ́. Efa tọ igi wo igi ìdùn ìyá wa wò igi tó lu aní amájẹrè àti máa wọrí ebi ni mo ń jẹ lọ́wọ́ yìí bọ́ kò mọ́. Oh my God kò mọ́. Ó ní òótọ́ lu aní amájẹ gbogbo igi inú ọgbà farabalẹ̀ à ń jẹ igi inú ọgbà à ń jẹ yìí à ń jẹ yìí à ń jẹ yìí. Ìyẹn la kì í jẹ ń bọ̀ ó dẹ̀ lọ ọbẹ̀ tẹ́ rí gbogbo ẹ̀yin onítòkuto tẹnu yín ọ̀mọ́nu bàbá mi máa ń pòwe wọ́n ní tójú òkú bá rí ní sáàrè ikú ló mu wá. Ọmọ pé gbogbo tójú ẹ bá rí nílé ọkọ márèjì ló mu wá. Gbogbo tójú rẹ bá rí lọ́ra ìyàwó tó fẹ́ márèjì ló mu wá. Ṣé bàbá rẹ ò ṣe ń tí ò ti ọlọ́run sí ọrí àbúrò rẹ ò ṣe ń tí ò ti ọlọ́run ẹ̀gbọ́n rẹ ò ṣe ó ṣe wá jẹ́ ti ìyàwó rẹ lọ rọrùn mọ́tò olóòní fílẹ̀ tí ọba jẹ́ pé nǹkankan ṣe ọ́ àfikọ́ lọ́wọ́n mú kúrò nísìn kó rẹ̀ gbọ́ lọ́n láàyè ejò wá gẹ́ẹ̀tì fact nípa àrékèrèké látẹ̀nu ifà lọ́ba dẹ̀ lọ ká sọ pé mo ní àmọ́ mo wọ̀rí dọ́kọ̀ mi ó dẹ́sẹ́ èṣù a fail nínú marriage yẹn bọ́ kò lè fail nítorí obìnrin ò mà ṣírí pé ejò lè tan òun. Wọ́n ti tan ifà tán kó tó mọ̀ pé ẹ̀tàn ni tó bá mọ̀ pé ẹ̀tàn ni kò ní ṣe é. Àní gbogbo ọ̀rọ̀ dídùn táwọn òbí rẹ̀ ń sọ fún ọ láti mú ọkọ ìlé ọkọ gbogbo ọ̀rọ̀ dídùn táwọn òbí rẹ̀ ń sọ fún ọ láti pé kó lé ìyàwó rẹ̀ jáde wọ́n ń tàn ọ́ ni. Ìgbọ́n bá tàn ọ̀tán tí wọ́n bá lọ finish ayé ẹ̀tàn lójú ẹ̀ máa là pé àṣé ẹ̀tàn ni àṣé ẹ̀tàn ni. Àwọn kìíní tó lè tàn ọ́ nìyẹn o àwọn tó lè tàn ẹ́ nìyẹn o. Ẹ gbọ́ ìyàwó ń dáná lọ́wọ́ ọkọ gbọ́mọ dání ó lóò ti dìgbà ẹ̀wù dání ìyàwó ẹ̀ ń dáná kitchen ló bá gbọ́mọ lọ́wọ́ wọ́n ti lórí ẹ̀ tó bá lọ padà lẹ́yìn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á sọ ẹ́ di bí wọ́n ṣe dà tí márèjẹ́ ò bá ti dá ayé ọ̀dá àfi kó bẹ ọlọ́run kó wá sẹ́ apá rẹ báyìí kó sẹ́ ẹsẹ̀ rẹ báyìí kó ṣe gbogbo àtúnṣe tó bá yẹ kó ṣe nínú márèjẹ́. Wọ́n gbàgbé o ejò ló tàn mí. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ejò ń tàn wọ́n bọ́kùnrin míì bá ti ní pírọ́bílẹ́mù kékeré nínú iṣẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ dàjẹ́ nìyẹn. A ní gbogbo ilé ìwòlíì tí mo dé wọ́n ní wọ́n ló ń se mí. Ní bàbá rẹ̀ náà dúró gangan lé jáde káyé rẹ̀ ó lè nítumọ̀ òun ló jókòó lérí ayé rẹ̀ ọmọ ṣe fún ọ. Gbogbo ẹnìkan sọ njó ni mo lé mi láìkì ìyàwó tó bá jókòó lérí ayé reason ni pé kíre ó mọ̀ bá kú òun ilé yẹn ni bó ń bá lọ dìde bọ́kọ rẹ̀ ṣe dìde ire ó jáde nínú ilé ṣùgbọ́n ìyàwó rẹ̀ jókòó lérí ayé ẹ̀ ọ̀ jẹ́ kínú ẹ̀ máa dùn. Ire ó wà nínú ilé yẹn títí tẹ́ fi darúgbó ni toró ti jókòó lé ire ò fi ní láàyè láti kú òun ilé yín. Ẹgbọ́ òbí rẹ ni ejò wọ́n lè tàn wọn náà o. Bí ejò ṣe tan éfà tó fi lọ sí àìgbọ́ràn sí tí olúwa ni wọ́n mọ̀ ṣe bàbá àti ìyá rẹ náà lè tàn ọ́ lọ́kùnrin lóbìnrin ẹ kíyèsí ara o. Number two ta ni ejò tó lè tàn wá gẹ́gẹ́ bí ejò ṣe tan éfà nínú ọgbà Edeni. Ejò kejì àwọn ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ ni ejò ló tan éfà bọ àwọn ọ̀rẹ́ rẹ ní ejò ìsinsìn yìí wọ́n lè tàn ọ́. Ẹsẹ̀ gìrìgìrì níbi tí a ti ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ kùsà ààrẹ nìkan gbàtà ayé ẹ̀ ń dùn lọ̀rẹ́ wà yẹ ká lọ́ka Job chapter 19 jẹ́ kí n kà láti verse 13 ó mú àwọn arákùnrin mi jìnà sí mi réré àti àwọn ojúlùmọ̀ mi di àjèjì sí mi nítòótọ́ àwọn àjọ bíi mi fà sẹ́yìn àwọn àfaramọ́ ọ̀rẹ́ mi sì di onígbàgbé mi. Tó tóògùn bá dé tán bá tàn ọ́ tán bá ba márèjì ẹ jẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ tó ní o kẹ́rù kó lé ọkọ pátá gbogbo wọn ni ó di onígbàgbé ẹ gbogbo àwọn ọ̀rẹ́ tó ní oléyàwó ẹ jáde pé tètèlé gbogbo wọn ni ó di onígbàgbé ẹ. Nígbà tán bá fi ẹ sínú problem tán àwọn kejì tó lè tàn ẹ nìyẹn o àwọn ọ̀rẹ́ ẹ lè tàn ọ́ lóbìnrin lọ́kùnrin àwọn ọ̀rẹ́ rẹ lè tàn ọ́ ìyàwó ọ̀rẹ́ ẹ lè tàn ọ́ ọ̀rẹ́ tí ò rí 1000 naira gbà lọ́wọ́ ọkọ tí ẹ lówó ọbẹ̀ lọ́sẹ̀ á dẹ̀ mọ bọ́ ṣépè fọkọ tí ń fún ọ ní 3000 a ní jókòó bẹ̀ yẹn jókòó sí bẹ̀ yẹn a ní wọ́n mọ ẹ̀yin náà mọ̀ pé a mọ̀ ṣe patí nílùú ìdàdà wọ́n dẹ̀ ń patí dẹ̀ ń dùn a ṣe gbogbo aṣọ tọ́rẹ̀ ẹ̀ máa wọ̀ tí fi ń bùgá tí gbogbo wọn fi ń wò pé ayé ọ̀rẹ́ wà ti dá a ṣe ṣe ló máa ń tọrọ ẹ̀ àwọn yẹn ò dẹ̀ mọ̀ wọ́n mọ̀ a ní àwọ ọkọ mi máa embarrass mi pẹ̀lú àwọn aṣọ wo èyí tó jẹ́

0: alugbele iwa o tun ba mi ja kan pe o kuku niran asopo le isi ma toro eni onti ojo ti ijade ti asiri tu laarin wa tenti ma toro aso lowo e iyen wa fi bo ore keji lo nde yanu le pe egba mi ewe nti mi nle ti nkan ore atore jo wa nbi se kan na ore yen nlo moto o wa tele ore re lo le bo se dele ore ba nu moto pon oko e ba jade boko se jade loko ba silekun fun yawo yawo ba bole thank you daddy thank you ekule ekule ore tan jo wa mi se san wo pe marriage ore mi moto lagbara oko e lo wa silekun fun e ki se gele kon gate o ilekun moto ti yawo ti fe bole ni o o lo si fun bayi ti yawo e fi bole ile ma lagbara iyen wa ronu lo bo se dele lo fire oko ti e oko la dada eni ya ore mi ta jo lo lesi se even bo biya we ti ran bayi oko e lo wa silekun fun bo se dijo keji ore yen o wa tete de bi ise lo ba pe a ore e ko re anami ori ni bi ise iyen ni mo gbe moto lo le banel bita ni ilekun moto wa yo da dadi nikan lo mo bi yan se mo si won wa ni kin sare gbe lo fun banel bita laaro ibe ni mo wa ti mo tin se lowo in to re yen fe ku di ni yen o in to re fe ba marriage ti e jenu o pe tin ba ti le ti gbon bayi dadi nikan lo mo gbon ti yan fi mo si won towo bo bi kini ko ti ja won wa ran ra si bayi lati bi ose kan dadi ni nsi to mo wo dadi wa ni wo gbe moto ilo le panel oni be mo wa won ba mi se lekun yen lowo iyan se ka wo mo ri ah e mo wo kan aye ti opolopo obirin nlo ni yen o aye ti opolopo obirin nlo ni yen o abi ti wa na ba ninu sin yen o ni so pe ife lele ife de ko ilekun moto lo ti baje to ba sare keke wa ko lu moto o to mo so fun e mind your own business doju ko marriage e ma fi enikan ma marriage o ki se oja competition no to ba se be wa sare ku kiesi awon ore re awon na le je alagata lati tan o number 3 okunrin ajeji tabi obirin ajeji o le je ijo lati tan o ajeji obirin o le tan o o lo tan Samson to bi fi ku ajojo padanu eni ilu nikan ni oni fe ko tu en to ni ilu ko ni fe ki ilu yen o tu but o ma ajoji a te basa o ba baje nko atuka ajeji obirin lo tan Samson tan wa so bi ti agbara re wa omo ologo de ku pelu ota nitori ko ma etan ajeji obirin a so po ma satisfy no a fi ara re le fun o lati se gbogbo nkan to ba wu o ki opin re o le tete de ajeji okunrin ko ani wo na ni se ti eri awon to ti fe ri eyin obirin ejo ri yin o pe to ba je poko re ni kin lo de ti courtship te jojo se o di wedding en ti courtship re di wedding fun loko e ta je je okunrin kan ba tun pada pe o intan ni o in to wa nu le re gan ko ti moju to tan o so ri by the time to ba get aye e o mi je le ni ya fi pari aye yin okunrin ajeji le tan o ejo lo tan adamu ati efa ajeji okunrin ni tan opolopo obirin bayi o so ori gbogbo tin post sori facebook yen ye won tan ni o so nkan mi to tun le tan ni yen o okunrin ajeji le tan e a ni se lo soko fe ko nle ko komo e ko atomo ati ya se bi ka ye yin ti da ni ma fun ele ma fun moto wo so ori bi se nri oyen gan bi se ri oyan yo mo ri ofin ko mo yi nkan to nini mo wori je ke mi locate lo si US so ni Nigeria passport alo ni pa 50,000 lo gba lola no mo ti edamu je ki gbore mi kan wa fun e ninu yara ni keyin ikoro lo ma ba nbe o ajeji okunrin le tan o ejo le o tan mi o ni efa lo fi omi je oju so ni ihoho nigbati esin de okunrin ajeji ni o tan mi ni ekun ti elomi wa nu e lowo obirin ajeji ni o tan mi ani a eyin na le se mistake ngba yen si eyin ni mo like yin eyin na mo eyin wa woru yawo te fe nsin se iru yawo to e ke fe niyan eyin mo ni anyway e ti gbe na e sa mo gbe ti yin lo bo e fun mi laka number yin mo ki sa se nkan mo ba le se obirin ajeji lo soro be o o ye ki n ti fun e ni link kan pelu ore mi kan to wa ni Australia ko kan ma supply ko ma supply bata slippers wa ti lowo bi were ki lo fi n sere emi ti mo ni connection all over iro ni o ni keyin wa lutu ayanmo e ko to mo to n sele o ti dedun arin le ẹjẹ mú point tó kàn. Àwọn òbí rẹ lè tàn ọ́, àwọn ọ̀rẹ́ rẹ lè tàn ọ́, aya ọba fásitì, àwọn ọ̀rẹ́ rẹ ni ẹ tàn tí márèjì ẹ fi dàrú. Gbogbo ọ̀rẹ́ rẹ ló wà lọ́dọ̀ ẹ̀mí tí wọ́n ti ń ṣàjọ̀dún tí wọ́n ti ń dúpẹ́ pé aya ọba náà gbogbo orí ìtẹ́, ọkọ ẹ sì pé kò dáhùn. Àwọn ọ̀rẹ́ rẹ tí ọba sòótọ́ ọ̀rọ̀ àwọn náà ló tàn. Nígbà márèjì dàrú tán sí ẹ tún gbúrò fásitì mọ́, ọ̀pá rẹ máa yé ni. Ó rìn nù náà ni. Ẹ lọ ka bíbélì, àgbúrò ẹ mọ bí aya ọba, ẹ stéèrì gbapò mọ lọ́wọ́. Ẹnìkan bẹ́ ń bí obìnrin ni, orí olórí ò ní gbèrè iṣẹ́. Ọkùnrin kan bẹ́ ń bí ẹni ẹlẹ́ni ò ní gbèrè iṣẹ́ rẹ. Àwọn òbí rẹ lè tàn ọ́, àwọn ọ̀rẹ́ rẹ lè tàn ọ́, ọkùnrin àjèjì tàbí obìnrin àjèjì ó lè tàn ọ́. Nǹkan míì, pásítọ̀ ṣọ́ọ̀ṣì rẹ lè tàn ọ́ tàbí wòlíì tó o bá gbàgbọ́ tí ò lóye márèjì. Ìyẹn ni tí mò ń sọ lọ́nu. That's number four. Wòlíì tí ìgbéyàwó ti ẹ̀gán ò ṣe é sọ̀rọ̀ lórí ọ́tà tó ń lọ kúnlẹ̀ sí lábẹ́ tí ń bẹ ríran pé ìyàwó ti ẹ làjẹ́ ó lè tàn ọ́. Mọ̀mọ́ lady evangelist tí ò sí nílé ọkọ tí kì í sì ṣe pọ́kọ wọn kú tó ń lọ bá lórí òkè ó lè fìran da márèjì ẹrú o. Mọ̀mọ́ lady evangelist tí ò sí nílé ọkọ tó ọ bá yọ̀ǹda márèjì tiẹ̀ lé ọlọ́yọ̀bọ̀ ọ̀dà tiẹ̀ náà rú o. Ó túmọ̀ sí pé pásítọ̀ lè tàn ẹ́, wòlíì lè tàn ẹ́. Máa rántí pé ejò ló tan éfà. Gbogbo ìgbéyàwó tí èso ń tàn lọ́wọ́lọ́wọ́, gbogbo ìgbéyàwó tí pásítọ̀ kan ń tàn, gbogbo ìgbéyàwó tí ẹwà rẹ̀ ń tàn, gbogbo ìgbéyàwó tí owó ọwọ́ wọn ń tàn wọ́n, gbogbo ìgbéyàwó táwọn òbí wọn ń tàn wọ́n, gbogbo ìgbéyàwó táwọn ọ̀rẹ́ ń tàn, gbogbo ìgbéyàwó tí ipò tó wà lẹ́nu iṣẹ́ ń tàn, àti gbogbo ìgbéyàwó tí àwọn ọkùnrin àjèjì tàbí obìnrin àjèjì ń tàn. Gbogbo ọ̀nàkọnà tí ẹ̀tàn fi lè bàgbéyàwó ẹ jẹ́ mọ́ ọlọ́ sàmí olúwa tú àṣírí náà.
1: Ṣé mi ní kó padà síbi ẹ̀kọ́ tó tayọ? Jẹ́bi ìṣípo padà ó dé
2: bá. Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnùhùnù? Ṣé Romeo ṣó ti gbọ́ ni? Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀fẹ̀. Ọlọ́run náà mò ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àràgbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi láti dojúkọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín? Ìyanu tí ò kọ́mọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Olú Adégòkè àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì tí wọ́n kú fún ẹ̀mí mú lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ dánú.
3: A ti gbọ́rọ̀ Ọlọ́run fún tòní, mo sì nígbàgbọ́ pé Ọlọ́run ti bá ayé wa pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, eléyìí tí a ti gbọ́. Kó tó di wípé àwa yọ̀ǹda bàbá lórí ètò lónìí, bàbá a sọ lẹ́ẹ̀kan wípé ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá àtọ̀la gudugbẹ̀ ó tún já o.
0: Bẹ́ẹ̀ ni o, àkànṣe àdúrà ńlá ńlá mẹ́ta la fẹ́ gbà òdodo. Mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé oṣù kẹfà ó jẹ́ oṣù ìyanu. A ti ń fi yẹn gbàdúrà lábẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Mo tún wá sọ pé oṣù kẹfà ó jẹ́ oṣù ìbẹ̀wò àwọn áńgẹ́lì. Oṣù kẹfà ó jẹ́ oṣù ojúrere. Òdodo gbogbo àwọn nǹkan wọ̀nyí la ó kó pọ̀ nínú àdúrà láàárọ̀ ọ̀la. A ó béèrè fún ojúrere Ọlọ́run. A ó yẹ bíbélì wa wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ó kíyèsí tẹ́ ń pè ní ojúrere. Bí ó ti jẹ́ nìyẹn, láàárọ̀ ọ̀la ìpàdé àdúrà wà ní Mechanic Village ní opposite Second Gate Army Barracks ní Ondo Road nílùú Àkúrẹ́ ń bí. Ìpàdé àdúrà wà lọ́la. Àdúrà yẹn kò sí é mọ́ gbà. Òdodo ẹni bá gbàdúrà làdúrà ń gbà fún. Àdúrà ń gbà làwọn èèyàn fi ń gbà o. Torí náà ìwọ náà dìde fúyà. Jẹ́ kájọ pàdé láàárọ̀ ọ̀la. Kájọ wá gbàdúrà. Kájọ wá bá Ọlọ́run sọ̀rọ̀. Kí wọn náà rójú rere gbà. Kí wọn náà gbọ́ròyìn ayọ̀. Gbọ́ nǹkan mẹ́ta tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn. Mo ní oṣù kẹfà jẹ́ oṣù ìròyìn ayọ̀. Ó jẹ́ oṣù ìsọ̀kalẹ̀ àwọn áńgẹ́lì. Ó sì jẹ́ oṣù ojúrere. Gbogbo àwọn nǹkan wọ̀nyí lábẹ́ Ọlọ́run fún lọ́la tí Ọlọ́run yóò sì dá wa lóhùn àdúrà.
3: Ọ̀dà bí áńgẹ́lì bá sì bẹ èèyàn wò, gbogbo ohun tí èèyàn bá ń wojú Ọlọ́run fún pátápátá ni ó tó yàn lọ́wọ́.
0: Ìdáhùn àdúrà láńgẹ́lì mú wa yóò mú ìdáhùn àdúrà lọ́wọ́ nígbà tí áńgẹ́lì bá bẹ̀ owó.
3: Ọ̀dà ẹja pàdé ní Mechanic Village ìyẹn lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá. Ọlọ́wọ́ ńlá prayer ground tó wà ní Mechanic Village ní opposite Second Gate Army Barracks, Second Gate Army Barracks ní Ondo Road. Ibẹ̀ láti yà wọlé sí Mechanic Village, Ọlọ́wọ́ ńlá prayer ground láti pàdé ní Ondo Road nilu Akure nbi eja pade ago meje laaro gutugutu
0: beeni
3: ka tete de
0: si ago mokanla
3: a si lanfade ati wo pepe anu
0: a lanfade ati wo pepe anu bakan na ni counseling yo si wa gbogbo awon to wa fun gba akoko fun ra mi ni ma da won lohun gbogbo awon to si ti wa tele tele na a o da won lohun
3: to bo ti je oniyan oda gbogbo eyin ti e ba nbo laaro la moto ofe o ma nko awon eyan wa si pade adua yo tun da won pada baba ti so le kan won ni be ni o tun ri lola
0: be ni o ri lagbara olorun
3: to a gbogbo awojuko bi ta ti lanfade ati wo moto eyin te ba ti mo tele ma fi sita sugbon ko to di pe ma fi sita ti ma si so number ta lanfade lati pe baba si leyin eto e je ki baba o sure fun wa kin yoda
0: o kin to gbadura ododo o ki gbogbo awon ara ikiti mo ki gbogbo awon ara ikiti
3: won ku orire
0: to ki won leketa won ku orire eh si ku oju lona ipade adu owo nla nbo ni ekiti eh ni nbo ni ekiti
3: yo bale
0: pake ni nbo ni adu ekiti lai pe lai jina a mo fi ojo yen sowo si yin akoko ati igba na e mo reti e ku oju lona o gbogbo eyan lai pe lekiti
3: oda bo ti je die baba e sure fun wa
0: olorun aye aye agbe oga fun ti oni gba ope wa
3: amen
0: Oluwa gba yin wa oro le ti jade lo saye ninu idile kokan je ko sise atusun
3: amen
0: ninu idile kokan je ko sise atusun
3: amen
0: gbogbo bi ti oro na ti ta ba eni kokan ebi atunse Oluwa jo wonu wa
3: amen
0: mo je agbo oro si parun
3: amen
0: je ka gbo si iye
3: amen
0: je ka le si atunse gbogbo ni fun oruko re
3: hallelujah
0: nikeyin ka de ijoba olorun
3: amen
0: bi a tin pade lola loruko Jesu ori oju rere gba
3: amen
0: bi a tin pade lola wa gbo royin ayo
3: amen
0: oni si ayo anje fun o
3: amen
0: oni se ibadun je oni yale re o
3: amen
0: kare wa bale nikeyin o de ijoba olorun loruko Jesu Oluwa wa
3: amen
2: awon ojuko bi ta ti lanfani ati wo moto bus lofe lola wa si pade adua re le kan se Abiodun bus stop ni Idanre Road Okearo nilu Akure nbi bakana ni Car Street Junction idojukoju Stadium Junction ni Old Garage nitosi Cathedral pelu Futa bus stop ni Oloko ibi ta won bus o wa laaro la niyan number ta lanfani ati pe baba si on re e ko le o 08034484258 number baba niyan o Prophet Mike Olu Adegoke baba olowo nla oda ibila fada gba eto ro si be ba ni kede eni ko lo oja abola won kankan mi te fe ba mi so leyin eto yi number mi re 08066256464 oju oni ti wa o ire ati anu oluwa ko ni fi wa le ojo mejo loda e ku kale

0: gbékalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abamisọ kò lọ tí nú rárá kó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamisọ gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land though.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Guy, why you didn't smile like this? Waiting happen.
4: Cause I don't win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Baba kere wa de balẹ kasagwa lori itọju ilera ti aileṣedede ọlọmọ okunrin nikan soso chai idunnu subu layo fọkunrin atobirin ọpọ gbeyawo lo ti dẹnu kọlẹ latari wipe awọ ọkọ rẹ o kaju ilu daada baba boda o le tate kan le do be lo simi jẹkuje debi pe ti wa so idaku rẹ tẹ lọdọ lolufẹ rẹ baba kere wa ni o fọrọ rẹ lọ lori aileṣedede ti mo fira idakọlẹ arara ti ẹkọ sun lọ ọpẹ ẹyin dudun ara tita ara gbigbona inu kikun inu kikun aya ti nlu pipi pi ma le gbese owo atese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
7: bazo olorun ma jarogun aiso
8: Moki onile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogbo aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudiekude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
9: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
8: phone number mi 08164122777
10: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kososo oni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kososo lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbe ra dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbe ra abi oruko ti e ti ti ri pada si boda asukesuke niwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kososo eguje egu o sajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbe ra dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbe ra dada ma fi degula
9: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
10: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
8: 08164122777
10: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki kan omokunrin re ko duro dede to ba ti ri pe kan omokunrin yo dodere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu
11: nínú mọ́tò tí à ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
12: Bàbá ń gana, bàbá kéré wà.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
11: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
12: Phone number mi 08164122777.
11: Àgbo Marugbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, àṣìṣe tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
12: Bàbá ń gana, bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.

0: ọgbọ́n lọ.
1: Mi jẹ́sù.
0: Ẹ wọ́n ní ẹkún lórí ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ẹkún yẹn wọ ọgbọ́n lọ.
1: Mi jẹ́sù.
0: Ẹyọ.
1: Ọlọ́run ṣó lọ.
0: Ẹyin ìyá àjẹ́ àṣẹtì.
1: Jésù.
0: Ó yẹ kẹ́rù yín o.
1: Mi jẹ́sù.
0: Ẹ máa lọ.
1: Mi jẹ́sù.
0: Ẹ lọ nú gbó.
1: Mi jẹ́sù.
0: Ẹ lọ jóná nú gbó.
1: Mi jẹ́sù.
0: Ẹyin ìyá àjẹ́ àṣẹtì.
1: Orúkọ Jésù. Àdániwáyò.
0: Ẹyin wín.
1: Àdániwáyò.
0: Ìdààmú àti òfò.
1: Àbíyèsí Ọlọ́run.
0: Ẹyin ẹbọra. Àlùjọ̀nù. Ìdààmú àti òsì. Òsì àti àìní. Nínú ayé àwọn èyè
1: yìí.
0: Ẹ máa wọ igbó lọ. Igbó ni gbó yín. Igbó ni ilé yín. Ẹ kìí ṣe ẹni tí ń gbé nígboro. Pẹ̀lú ènìyàn. Kí ló wá dé? Ṣé ẹ finú àwọn ènìyàn ṣe lé? Mi ò mẹ́ni ran yín síbẹ̀.
1: Bó
0: jẹ́ májẹ̀mú ìpínlẹ̀ ilé wọn ni. Àbí agbára. Ìsopọ̀. Àbí èpè. Àbí àsàsì. Àbẹ́nìkan wọnú ẹgbẹ́ àwọ. Àbó wọnú ẹgbẹ́ àwọ pa. Àbó lu agbára òṣùgbó. Àbí agbára. Ògbóni. Nítorí ọ̀rọ̀ rẹ. Mo kéde o. Báyìí ló lúwo wí o. Èní ni kò dọ̀lá.
1: Ó
0: yẹ kí n lànà. Iná síwájú Olúwa. Ó sì ju àwọn ọ̀tá rẹ̀. Kí wọ́n lànà o. Káyí dábàlẹ̀ mànú ta.
1: Ó
0: ń gbọ́ mi báyìí báyìí.
1: Ó ń gbọ́ o. Jésù.
0: Ẹyẹ rẹ ìlọrin o.
1: Ìlọrin.
0: Olúwa wí pé.
1: Ẹ
0: jáde tán o.
1: Ẹ jáde o.
0: Ẹ ké pe Olúwa.
1: Kàbíyèsí o.
0: Ẹ jẹ́ ké pe Olúwa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní kutukutu òwúrọ̀.
1: Jésù.
0: Sẹ́díọ̀mù lọ́lúwa pé.
1: Sẹ́díọ̀mù la máa lo.
0: Lọ́lúwa wí pé.
1: Ó yẹ sọ.
0: Kí a ké pe òun.
1: Ayérayé o.
0: Ní abí ọ̀run.
1: Ayérayé o.
0: Ká dojú kojú ọjọ́.
1: Jésù.
0: Ó ti ní àwọn ìgbésẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí Olúwa ní a gbé.
1: Kàbíyèsí Ọlọ́run.
0: Aṣọ funfun.
1: Aṣọ wáì.
0: Ni kó wọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Yáda ní kí dáàrù.
1: Jésù.
0: Olúwa wí pé.
1: Kàbíyèsí o.
0: Aṣọ funfun.
1: Ó yẹ sọ.
0: Ni kí o wọ̀.
1: Ayérayé o.
0: Ṣùgbọ́n.
1: Yẹ sọ.
0: Gbogbo èèyàn.
1: Ẹ o.
0: Yóò ní.
1: Kàbíyèsí o.
0: Aṣọ pélébé kan lọ́wọ́.
1: Yẹ sọ.
0: Tó jẹ dúdú.
1: Ayérayé o.
0: Aṣọ pélébé kan.
1: Aṣọ pélébé
0: kan. Tó jẹ dúdú.
1: Jésù.
0: O lè lọ ra wọ́. O lè yí ra yáàdì ẹyọ kan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó jẹ aṣọ dúdú.
1: Ẹ o.
0: Tàbí.
1: Yẹ sọ.
0: Tó bá sà láṣọ dúdú kan lé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Gé díẹ̀ dání.
1: Jésù.
0: Ẹ sà.
1: Ó yẹ sọ.
0: Aṣọ dúdú laṣọ ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Aṣọ dúdú ni tàwọn ọ̀fọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo mọ̀ kéde o.
1: Orúkọ Jésù.
0: Méjèèjì ò ní wọlé rẹ o.
1: Mi Jésù.
0: Ẹ lè dá àrùn àgẹ́dẹ́ bìjà.
1: Orúkọ Jésù.
0: Olúwa wí pé.
1: Yes Lord.
0: Ẹ mú ọ̀fọ̀ jáde.
1: Ẹ
0: o. Ní ilé wọn.
1: Kàbíyèsí Ọlọ́run.
0: Ìlọrin o.
1: Ìlọrin.
0: On the 23.
1: A máa múra o.
0: 23.
1: 23.
0: Lágo méje àárọ̀.
1: Méje àárọ̀ kùtù ni o.
0: Ní stadium.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Olúwa wí pé.
1: Ó yẹ sà.
0: Ẹ jẹ́ àgbàdua o.
1: Ẹ̀dìdẹ́.
0: Àgbàdua o.
1: Ẹ̀dìdẹ́ o.
0: Ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀.
1: Ó yẹ sà.
0: Ẹ́.
1: Kàbíyèsí o.
0: Ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ agbé nípa.
1: Mi Jésù.
0: Ọmọ rẹ ò ní bọ́ sọ́wọ́ ajínigbé.
1: Mi Jésù.
0: Ọmọ rẹ ò ní rẹ́rìn fẹsẹ̀sí.
1: Mi Jésù.
0: Abiyamọ.
1: Kàbíyèsí o.
0: Wọ́n ní sọ fún ọ pé.
1: Ó yẹ sọ.
0: Ọmọ rẹ kò ní dèrò inú igbó.
1: Mi Jésù.
0: Ẹ̀rù agẹ́dẹ bìjà náà tán.
1: Kàbíyèsí o.
0: Mo mọ̀ kéde o.
1: Ẹ gbọ́ o.
0: Ọmọ rẹ.
1: Orúkọ Jésù.
0: Tó jí ayọ̀ fún ọ.
1: Jésù.
0: Kò ní jórí sun ẹkún fún ọ.
1: Mi Jésù.
0: Ẹlú ara nẹ́kẹ̀ tá.
1: Kàbíyèsí o.
0: Wọ́n ní kí n sọ wípé.
1: Ìdániwáyé.
0: Gbogbo abiyamọ
1: o. Ẹ gbọ́ o.
0: Gbogbo abiyamọ
1: o. Ẹ gbọ́ o.
0: Lórí ọmọ.
1: Jésù.
0: Ẹkún yín tán o.
1: Mi Jésù.
0: Ẹkún yín tán o.
1: Mi Jésù.
0: Ẹkún yín tán o.
1: Mi Jésù.
0: Ìlọrin o.
1: Ìlọrin.
0: Ẹ mọ̀ jáde o.
1: Ẹ dìde.
0: 23.
1: 23.
0: Ẹ sọ fúnra yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo nílò.
1: Kàbíyèsí o.
0: Aṣọ dúdú.
1: Aṣọ dúdú.
0: Aṣọ dúdú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Pélébé kan ni.
1: Ẹ o.
0: Ìkọ́ mọ̀ tiẹ̀ tó ọ̀pá kẹ̀ngẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìbàjẹ́ kékeré.
1: Iṣẹ́ ṣàkàṣì fún yẹn.
0: Ẹbí iṣẹ́ ṣàkàṣì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lọ bá ń gé.
1: Ẹ o.
0: Lọ gé.
1: Ó yẹ sà.
0: Iṣẹ́ ṣàkàṣì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Aṣọ dúdú.
1: Aṣọ dúdú.
0: Bá mi mú wá.
1: Ẹ o.
0: Ó mọ̀ ní ta fẹ́ fi ṣe.
1: Kàbíyèsí o. Kàbíyèsí o.
0: Ó mọ̀ ní ta fẹ́ fi ṣe.
1: Ayérayé o.
0: Mama.
1: Ó yẹ sà.
0: Kàbíyèsí o. Wọ́n rán mi sí o.
1: Àdániwáyé.
0: Ó wọ́n olúwa ni o.
1: Ẹ gbọ́ o.
0: Oluwa wigbe.
1: Yes sir.
0: Kan mu aso dudu.
1: Aso dudu.
0: Ati abere.
1: Beni sir.
0: Eyokan.
1: Abere yokan.
0: Abere yokan.
1: Abere yokan.
0: A fe fi gbadua.
1: Kabiyesi o.
0: Enikan ni.
1: E o.
0: Kini tumo eleyi? Se ise woli lele.
1: Ewo tu re.
0: Oga.
1: Kabiyesi o.
0: Eni emi loru emi leye.
1: Oh yes sir.
0: Yes sir.
1: Sir.
0: Abi amata yo ba gun labere.
1: Beni o.
0: Hey.
1: Kabiyesi o.
0: Oni ri di joko.
1: Ara o.
0: Yo ma kekiri ni. Yo ma turo jiji.
1: Pelu inira.
0: Lori omo ni.
1: Kabiyesi o.
0: Ah.
1: Kabiyesi o.
0: Aye ama dani loro.
1: Oh yes sir.
0: Won ni da won loro.
1: Ara o.
0: Hey. Abere joko je.
1: Beni sir.
0: Ti won ma nfun abi ama. Ti o fi mo wo bi were.
1: Beni sir.
0: Ti o ma akan ma wo. Omi ni okan ma jabo loju e.
1: Kabiyesi o.
0: Won bi loro. Koni le soro.
1: Koni le fesi.
0: Nitori pe.
1: Yes sir.
0: Won ti gboro lenu e. Ọmọ tó yẹ kó fun láyọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n ti pa lójú ẹ̀mí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Wọ́n gun lábẹ́rẹ́ ayé ni.
1: Bẹ́ẹ̀ni sà. Kábíyèsí o.
0: Ayé òní gun ọ lábẹ́rẹ́ ayé.
1: Mi jẹ́ sọ.
0: Abiyamọ.
1: Abiyamọ
0: gbọ́. Abiyamọ.
1: Abiyamọ gbọ́.
0: Abiyamọ.
1: Abiyamọ gbọ́.
0: Mo mọ̀ kéde.
1: Kábíyèsí o.
0: Àbí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni yàn bá dédé.
1: Ẹ o.
0: Jókòó lórí abẹ́rẹ́.
1: Ó yẹ sà.
0: Lórí tíà.
1: Ẹ.
0: Tí ò dẹ̀mọ̀ tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó dédé jókòó le.
1: Ẹ o.
0: Tó wọnú díẹ̀.
1: Pẹ̀lú ìnira ni.
0: Ẹsà.
1: Kábíyèsí o.
0: Tí ilé a fi sú.
1: Jésù.
0: Kò lè gbádùn ìdí ẹ.
1: Kò lè gbádùn ara ẹ.
0: Wọ́n rẹ́mi sí o.
1: O jẹ́ gbọ́.
0: O ní mọ̀ nira o.
1: Mi jésù.
0: Ẹkú rẹ tẹ́.
1: Mi jésù.
0: Ẹ dìde.
1: Ẹ jẹ́ dìde.
0: 23.
1: 23 ni o.
0: Ní stadium.
1: Stadium la máa lò.
0: Àgọ́ méje.
1: Méje àárọ̀.
0: Àárọ̀.
1: Àárọ̀ ni o.
0: Aṣọ dúdú.
1: Aṣọ dúdú.
0: Ní size handkerchief.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àti abẹ́rẹ́.
1: Abẹ́rẹ́.
0: Tí wọ́n fi ran sọ.
1: O máa
0: wọ
1: alagbara o.
0: Iwọ lo ma leke won.
1: Ah, beje so.
0: Omo re oni sonu.
1: Ah, beje so.
0: Eye re sengu ota.
1: Ago ota.
0: O seye.
1: O seye o.
0: Omo tutu wa lori gbegbe.
1: Hallelujah.
0: Hey.
1: Kabiyesi o.
0: Oluwa wigbe.
1: Oh yes sir.
0: Awon ti o ka saamu eleyi.
1: Eh o.
0: Lote yi.
1: Eh o.
0: Won gbudo je.
1: Jesus.
0: Won gbudo mu.
1: Won gbudo wa nu
0: ewe. Biri biri ni o.
1: Kabiyesi o.
0: Pelu aso funfun.
1: Jesus.
0: Eyin o sa.
1: O sa.
0: Eyin te mo ba mi ka saamu.
1: Bẹẹni o.
0: Bẹẹ ti n gbo.
1: Eh o.
0: Te mo ba mi ka saamu.
1: Bẹẹni sa.
0: E ma lo.
1: E dide o.
0: Sima o.
1: Ba o.
0: Event center.
1: Event center.
0: Ni ojo Friday.
1: Ni sango ota.
0: Ni ojo Friday.
1: Friday ni o.
0: Eh.
1: Yes sir.
0: Ọsan o ti wa lori gbegbe.
1: Kabiyesi o.
0: Ẹyọ.
1: Oh yes sir.
0: Ẹ máa bá mi ka Sam yẹn.
1: Kabiyesi o.
0: Sam 1.
1: Sam 1.
0: Dori 150.
1: Dori 150.
0: Ẹ kà o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ kà o.
1: Ẹ kà o.
0: Ẹ sà.
1: Oh yes sir.
0: Ẹ máa ka Sam 1.
1: Sam 1.
0: Dori 150.
1: Dori 150.
0: Ẹ gbúdọ̀ kà tán.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ọjọ́ Friday.
1: Ọjọ́ Friday
0: ni. Tó bá tún di Saturday.
1: Saturday.
0: Ẹ tún ka Sam 1.
1: Ẹ tún lọ kà o.
0: Dori 150.
1: Kabiyesi o.
0: Ẹ gbúdọ̀ parí ẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ọjọ́ Saturday.
1: Jésù.
0: Tó bá tún di Sunday.
1: Ọjọ́ Sunday.
0: Ẹ tún gbúdọ̀ kà o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Sam 1.
1: Sam 1.
0: Dori 150.
1: Dori 150.
0: Ẹ́ẹ̀.
1: Kabiyesi o.
0: Tẹ bá ti kà.
1: Tẹ bá kà tán.
0: Fọjọ́ mẹ́tẹ̀ta.
1: Ọjọ́ mẹ́tẹ̀ta.
0: Lẹ́yìn jẹ.
1: Jésù.
0: Lẹ́yìn mu.
1: Ayérayé o.
0: Ẹni tí ò bá lẹ́mi kó má wọ̀ o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹlẹ́mi ló lè wọ̀ o.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Kabiyesi o.
0: Wọ́n ní ẹni bá ní kinní kan ni kó ẹni bá láyà ni ó bá wọ̀ o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bó o bá láyà.
1: Ẹ o.
0: Má wọ̀ o.
1: Má wọ̀ o.
0: Ẹ̀yin tẹ́ ẹ lè ṣe.
1: Ó yẹ sà.
0: Ẹ máa lọ mọ́ o.
1: Tí agbára ẹ bá
0: gbé. Nínú ẹ̀yin wákàtí ni o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú ẹ̀yin ọ̀sà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tẹ mọ́ bá mi ka Sam.
1: Ó yẹ sà.
0: Bírí bírí.
1: Bírí bírí ni o.
0: Ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta.
0: Friday.
1: Friday.
0: Saturday.
1: Saturday.
0: Sunday.
1: And Sunday.
0: Ẹ máa bá mi rọ òjò.
1: Kábíyèsí o.
0: Ọ̀rọ̀ Olúwa.
1: Yẹ sà.
0: Sínú ọ̀sán yẹn.
1: Kábíyèsí o.
0: Ọ̀rọ̀ rẹ̀ náà ni.
1: Ó yẹ.
0: Ìní kan mi.
1: Rárá o.
0: Kò sóògùn tí ń fún ọ.
1: Rárá o.
0: Ìlọsẹ dúdú.
1: Rárá o.
0: Ìní bàǹtẹ̀.
1: Kò sítalí o.
0: Kò sítalí.
1: Rárá o.
0: Ìní kẹ̀kẹ́. Tí mo lè fún ọ.
1: Kábíyèsí o.
0: Ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ rẹ̀. Ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wa.
1: Ó yẹ sà.
0: Ó sì mú wa lára dá.
1: Ó yẹ sà.
0: Gbogbo ẹni ń ṣe àìsàn.
1: Jésù.
0: Nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀.
1: Jésù.
0: Ẹ gba ìmúlára dá.
1: Mẹ́jẹ̀ sùn.
0: Ẹ gba ìmúlára dá.
1: Kọjá.
0: Gba ìmúlára dá.
1: Mẹ́jẹ̀ sùn.
0: Ẹni tí ń gbọ́ mi yóò.
1: Adániwáyọ̀.
0: Gba ìmúlára dá.
1: Mẹ́jẹ̀
0: kọ mi lọ.
1: Orúkọ mi.
0: Ní àtẹ̀tẹ̀ kọ́ ṣe. Ní ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ ti wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà.
1: Ó yẹ sà.
0: Ta ló gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Má bọ̀.
1: Ó jẹ́ má bọ̀.
0: Ní sango ọ̀tá.
1: Sango ọ̀tá.
0: Hey! Isele imale o.
1: Alagbara sa.
0: Sunday meta.
1: Sunday meta.
0: La fe fi sise.
1: Benio.
0: Eyin te se akoko.
1: Oh yes sir.
0: Se mo pe.
1: Benio.
0: Tele keji.
1: Eh
0: o. O tun le.
1: Yes sir.
0: Juta akoko lo.
1: Juta akoko lo.
0: Hey!
1: Ni pe wa
0: be. Biri biri ojo meta.
1: Ojo meta.
0: Samwa.
1: Samwa.
0: Dori 150.
1: Do 150.
0: Le meta.
1: Le meta.
0: Fojo meta.
1: Ojo meta ne.
0: Yeah!
1: Kabeso.
0: Mama.
1: Oh yes sir.
0: Ti oro Olorun o ba ti le gbe ogun aye re mi.
1: Ah!
0: Oga.
1: Yes sir.
0: Logba kamu
1: kabeso
0: mo kede
1: oruko jesu
0: mi sin ni lajule
1: beni sir
0: ko gba kamu
1: rara o
0: nipasi oro re
1: oruko jesu
0: idande jasi o
1: ah be jesu
0: oro re
1: beni
0: a ma fun ni idande
1: beni
0: oro re
1: eh
0: esa
1: yes sir
0: asegun dragoni na
1: beni o
0: nipa ise
1: yes sir
0: ejodu agote ati nipase oro eri enu
1: o beni o
0: oro
1: yes sir
0: oro
1: oro
0: ohun oluwa o ni ola nla ohun oluwa o sare
1: o ya
0: ohun oluwa imbe lori omi pupo ohun oluwa o yo wo ina ohun oluwa ifagi kedari ati le ba loni ya mama
1: ti
0: o fo ohun re si aye re ki aye re le yo ko le ni ayo ki ogun aye re le yo bi abela tin yo ni waju ina ki ogun re le yo ni waju ina mabo
1: o je mabo
0: ni sengu ota lojo sunday
1: ni o
0: lago meta maui
1: event center
0: to ba ti dabe bridge sego so pe on lo mao event center lo na ijoko road wa ba wa me
1: oh yes sir
0: ohun oluwa ni o
1: beni o
0: aran mi si o
1: beni
0: god bless you all
1: olorun abukowo yo
0: yo tara fun o iwa genga.

0: Orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi lóyún fáìtì wá sí program yìí láti ìlú Ìdànrè. So ìgbà tó invite mi, mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà, ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
1: Mo kọ́ 2016
0: mo ti ń kọ́lé yẹn mi lè parí ẹ̀. So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Bàbá ìgbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water, oníká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀, mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ, ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site, wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáà bẹ̀ sí mi ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So
1: àwọn
0: ìwà sọ pé wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣe o, kì í ṣe mi o.
1: O ti wá ní gbègbèrè owó
0: báyìí. Bàbá mo dúpẹ́.
1: Gbègbèrè àná etí ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọrun ṣe. Ibùkún máa bọ̀. Ọrun ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọrun ṣe. Ojú rẹ máa bọ̀. Ọrun ṣe. Ayé mi dìde. Ọrun ṣe. Ìpín mi yí padà. Ọrun ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Oyè ma yẹ gẹ́gẹ́ bá yá gẹ́gẹ́ bá. Ládàbàjá bá yá gẹ́gẹ́ bá. Mà sá lè gẹ́gẹ́ bá. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká ló lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn, ó sì wí pé èèyàn ò lè rohun kóhun gbà.
2: Ó bá ní sí dánítì
1: tí a bá fún láti ọ̀run
2: wá.
1: Ọ̀gá kò sí bó ṣe sapá tó.
2: No matter what you try.
1: Àwọn kankan bẹ.
2: There are some things
1: tí ò lè wá.
2: That will never come.
1: Àfi tọrùn bá sí.
2: Until heaven open.
1: Àyà àgàdé bẹ̀rẹ̀ wá ṣàṣà. Ẹ tún pariwo ọ̀run sí.
2: Ṣé ẹ kú lọ́kù?
1: Ẹ kígbe ọ̀run sí.
2: My heaven open.
1: Sọ pé ọ̀run sí.
2: My heaven open.
1: Sọ pé ọ̀run sí.
2: My heaven open.
1: Láti òní lọ.
2: From today.
1: Mẹ̀dú àlẹ́
2: gbà. In the name of Jesus.
1: Gbogbo ẹ̀yí tí ọ̀run ti.
2: All of it that happened to shut again.
1: Ọ̀run yín bẹ̀rẹ̀ sí. Lọ́jọ́ tí ọ̀run bá
2: sí,
1: ìwọ dìde,
2: ìwọ
1: sànù
2: sí
1: ọ̀nì, wà á dìde ní ọ̀run.
2: Níbẹ̀
1: ni pé Ọlọ́run bẹ lọ́run. Ó ṣe ń tó
2: wù
1: ní àtètè kọ́ sí. Ọlọ́run dá ayé, ó dá ọ̀run. Alẹ́ ń tó lé mọ́
2: yìí.
1: Ẹ sọ fún ọ̀run ẹ̀ ló tì. Àgábàlẹ̀ tó o bá ti gbọ́ mi tán,
2: ní
1: kété, o gbúdọ̀ gbàdúrà
2: 15 minutes
1: tó bára yé.
2: If you have time.
1: Kí ìyá mọ́ bá jẹ mi
2: mọ́.
1: Ọ̀run mi sí.
2: My heaven was open.
1: Ó rí pé sa 121. Ó ní èmi ó gbé ojú mi.
2: I will lift up my eyes.
1: Sí ibòsà.
2: Unto the east.
1: Orí òkè wọn ni.
2: Orí òkè wọn ni.
1: Ìyẹn ní ọ̀run.
2: That's heaven.
1: Ibo ni
2: ìrànlọ́wọ́
1: ìsọ̀ ti wà. Àìsà ẹni tí ó bá rí ìrànlọ́wọ́.
2: Anyone that receive help.
1: Ó ló máa ṣe.
2: They are the ones that copy.
1: Mo ti rí àwọn tó lẹ́bùn.
2: As people that are gifted.
1: Mo ti rán tó mà dúà
2: gbà.
1: Mo ti rán tó lánà ìtì. Mo ti rán tó mọ̀ wàásù
2: ṣe.
1: Tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́run.
2: Mo
1: dẹ̀rẹ́ ni tó wà fúré. Nínú ọ̀pẹ́ṣọ̀n. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pátì kan. Ní ọdún díẹ̀
2: sẹ́yìn.
1: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi. Láti Amẹ́ríkà.
2: Ó
1: wá sòkú. A wá lọ sí bẹ́rẹ̀
2: ayé.
1: Àwọn èèyàn ńlá ńlá lọ́wọ́.
2: I say
1: great people.
2: Àwọn èèyàn ńlá
1: ńlá. Big people.
2: Àwọn
1: èèyàn tó
3: millionaire.
2: Billionaires, millionaires.
3: Omo kunrin to wa pe ko wa ko.
2: The man that to see.
3: Ni won ba temi.
2: To ba o not
3: mo member morin.
2: I know that
3: as sorry mo ti ko ni party.
2: But that sang party before.
3: Now mo ri omo kunrin.
2: I was seeing this young man
3: atiki he.
2: You from
3: Abosi
2: si to ki si.
3: Abosi e. Ben ni lunda.
2: You were just up
3: this. Ṣugbọn to ya mi lẹnu
2: ni pe.
3: Won gbe owo fun.
2: They were giving him bells of money.
3: Won bere mo ni.
2: I da
3: sa lo kunrin.
2: Who is this man?
3: Won ni gbogbo ri sey.
2: They say this is
3: won lo lo ni.
2: He was there.
3: Ibo lo ti rowo.
2: Where did he get
3: money? Gbogbo group won ti mo
2: wo. They tell the group that since
3: sin ton fe se laye.
2: They pe to be like.
3: Ko London.
2: Whether
3: ko America.
2: In America.
3: Ko Canada.
2: Or Canada.
3: Omo kunrin na mu lo.
2: This man dey.
3: Tori aburo itan ninu won.
2: Because the younger brother of
3: God. Sa. Iyo denti o le yin.
2: Ìjẹ́ tí mo kọ́ ni dúró. They will not wait.
3: Omo na ton le olore.
2: Jade
3: lara mi.
2: Out of my body.
3: Wa lo tun lo.
2: Eyin
3: o mi ran.
2: You giant.
3: Ton le ala mi.
2: Test the better
3: back. Oh yo yo yo. Oh,

0: Wọ́n ṣàyànjú sí mi lẹ́ẹ̀mẹwà pé ògùdọ̀ ọlọ́wọ́ ògùdọ̀ ọlọ́wọ́ ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi tí làkọjá tọ́ sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé ìgbà ń jọ́
1: ọkọ̀kẹ́ 24,000
0: bẹ́ẹ̀ni times 14 tí wòlíì wa wọn làwọn ṣe ètò orí òkòdé ni pé wọn mú kíní kò wórówóró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra iléèwò torí kẹrù wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pá nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tí ìṣòwò só ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá bọ́ọ̀mì kan wà tí ò dẹ̀ tí ìbímọ tóun náà wojú ọlọ́run wọn ti wà ní 7 years in marriage mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́ọ̀mì lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn fára ẹ kó máa béèrè fáwọn ẹbí ẹ àwọn ẹbí mi mo ti à ń béèrè fún èmi yẹn kọ ní ò tiẹ̀ béèrè fára ẹ bó tiẹ̀ jó bìrì kí n tiẹ̀ mọ̀ kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
1: ẹ pàtẹ wọn fún jésù ọlọ́run á wo ọmọ yín á dá
2: sí. Amen.
1: Ẹ dẹ̀ máa rí ìyanu.
2: Amen.
3: Gbàdúrà.
2: I pray.
3: Gbogbo ọ̀rọ̀ òdì.
2: Everything can be
3: better. Tó ṣiṣẹ́ lára rẹ̀.
2: Working in you.
3: Kò gbiná dẹ̀.
2: Amen.
3: Kò gbiná.
2: Amen.
3: Kò gbiná.
2: Amen.
3: Gbiná.
2: Amen.
3: Gbiná.
2: Amen.
3: Fọwọ́sọ ẹ̀ sọ pé mo mọ̀.
2: Say I know.
3: Mo máa ṣe rere.
2: I will prosper.
3: Mo mọ̀.
2: I know.
3: Mo máa rà nù.
2: I will have mercy.
3: Mo mọ̀.
2: I know.
3: Mo máa dókè.
2: I will get to the top.
3: Mo mọ̀.
2: I know.
3: Ẹni òkè ni mi.
2: I am meant for the top.
3: Mi ò kì í sẹ́ni
2: ilẹ̀. I am meant for the top.
3: Mi ò ta tiẹ̀ gbógun. Máa borí bí mo ṣubú máa dìde bí mo bá wà lẹ́yìn máa déwájú torí àwọn tó dúró di olúwa yóò tún agbára wa ṣe a ó fi ìyẹ́fọ́ mi
2: di
3: a sáré kò ní
2: rẹwà
3: a rìn àárẹ̀ ò ní
2: mú wa
3: mo gbàdúrà fún ọ wọn ní dọdú o mena aka adọbi aleza ebebedu adaya gbogbo adánidúró olúwa sáwọn nídà. You are unstoppable. Fọwọ́ sọ̀yà. I am unstoppable. Sọ bẹ́ẹ̀ sókè. Sọ bẹ́ẹ̀ sókè.
2: I am unstoppable.
3: Ìpinnu tó máa ní nìyẹn.
2: That is the decision.
3: Mo fi ọjọ́ àánú ṣe awẹ́wà.
2: We use the day of mercy for that.
3: Ọjọ́ àánú.
2: The day of mercy.
3: Mo fi ṣeré.
2: Don't play with it.
3: Ọjọ́ tó máa yí nǹkan padà ni.
2: If they dare to transform things.
3: Tó bá ti kú ò ní yàrá ìpinnu.
2: When you come from that one decision.
3: Àti ìgbàgbọ́.
2: And faith.
3: Ó di yàrá àdúrà.
2: Enter to room of prayer.
3: Ìlú àdúrà.
2: Pray.
3: Láti yí nǹkan padà.
2: It is the prayer you
3: change
2: it by the power of holiness.
3: Ẹsí sá.
2: Sá.
3: Gbogbo ọmọ ilé ṣe rere.
2: All your children can prosper.
3: Bẹ́ẹ̀ni sá.
2: Yes, mama.
3: Egebe nuna.
2: Yes, mama.
3: All your children can prosper. Arọ̀gọ̀ bí alẹ́ gẹ̀dẹ̀jì. Mẹ̀dú alẹ́ dẹ́ ẹ̀pẹ̀lú àdá.
2: Ẹ̀mí mímọ́.
3: Ntọ́ bá ti pè wọ́n náà ń jẹ́.
2: What you call them without a
3: word. Orúkọ tó bá sọ wọ́n
2: ni. The name you give
3: them. Orúkọ tèmi báyìí.
2: My own name.
3: My name is Blessing.
2: Ìgbà
3: tá a sọ̀rọ̀ wọn last week. Àwọn kan ní àkàn bínú sí mi.
2: Pé
3: mo lè má dè ní o.
2: Mo
3: ní àbẹ́
2: mi.
3: Àyè ní kékeré bẹ̀rù àṣà. Ìbàdúlì àgà. Ta ló lè kọ́wọ́ bọ̀ náà kí náà má jó. Mi ò gbàjẹ́ lọ́wọ́. Wọ́n àdè lè bá yàn mọ́ lọ́jẹ́.
2: Ọ̀gá
3: ìwọ ni o mọ̀ gbéra ẹ lẹ̀. Lọ di iná. Ẹ jẹ́ ká pa àwọn ẹlẹ́rìí wa.
2: Abẹ́
3: gbàdúrà.
4: Orúkọ mi ni Esther Munyin Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì. Èní ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
3: Èmi gan rí yín rí.
4: Bẹ́ẹ̀ni sà, mi rí yín rí sà. Ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. Mo gbé Ọlọ́run àlàyé ga ní ó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Nítorí pé èmi tí mo dúró mo jẹ́ ẹni tó jẹ́ pé mi kò sí ẹni tó ń ṣe àánú fún mi. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nípasẹ̀ àdúrà orí afẹ́fẹ́ bàbá mo rí àánú gbà. Ìkejì èmi tí mo dúró yìí

0: fúnra rà ní kí n ṣe ohun kan rere ohun ayọ̀ kọkọ rí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọlọ́run alàyè ní èmi ní àti bí ìjẹta tí mo ti gbọ́ torí kò sí mo máa ń gbọ́ prógrámù yín ní àràárọ̀ bẹ́ẹ̀tì ní ìjẹta àti àná yẹn mi ráyè wá ṣùgbọ́n bí mo ṣe sùn mọ́jú ọkàn mi ò balẹ̀ mọ́jú lẹ́ni ẹ̀mí yẹn ṣáà sọ pé kí n lọ mi tiẹ̀ pìpì ẹ̀ mi tiẹ̀ ṣe é ní tìmí ìró gan bí mo ṣe sọ fọ́kàn mi kò sówó mọ́tò mo wá sọ fọ́kàn mi pé kó jọ òun gan lọ bí iṣẹ́ mo ní kó jọ kó gbé mi dé ọ̀dọ̀ bàbá ọtọ́rìtì kó gbé mi dé ibi torí mi ìmọbẹ̀ àwọn ló gbé mi wá bí láàárọ̀ yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní ẹ̀rí kan tí mo fẹ́ gẹ́ ẹ̀rí yẹn ni pé ní ọmọ ọmọ mi kan wà ní UK ó ti lọ ó ti bímọ sọ́hún ó wá fẹ́ ṣe wedding ní oṣù yìí ní 30 oṣù yìí so ìyàwó yẹn ó ṣàbẹ̀wò sí ni lára pé dandan ni kán wá ṣe nǹkan wọ́n ti ṣe wọ́n ti wọṣọ tán ti ṣe court wedding kan tó lọ pé kán wá sàn kan rí ọmọ yẹn ò dẹ̀ tí ní ìwé ìgbèlú nǹkan yẹn wá ó ní gbogbo ìdílé lára gan tó jẹ́ pé à ń sásọ̀ tó sásọ̀ mo wá pe ọmọ yẹn mo níṣẹ́ onígbàgbọ́ mo ní bàbá kan wà o mo ní bàbá ọtọ́rìtì ni mo ní mi ìmọ̀ wọn rí o mo níbẹ̀ torí afẹ́fẹ́ ni mo ní mọ́mì mi ìyá mi mo ní ó ń gbọ́ o mo láwọn àǹtí mi ń gbọ́ mo ní gbogbo wa ló ń gbọ́ mo ní sọ ìgbà tó wáyá sáàmù tí bàbá ń fún wa láràárọ̀ yẹn náà mo sẹ́ǹdì ẹ̀ sí mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ọtọ́rìtì ọmọ yẹn wá pè lánà pé àti ìwé tòun àti tìyàwó òun pé wọ́n ti fún
1: un. Ẹnáwó síbí kí n pàṣẹ.
2: Spread your hand this way as I authorize.
1: Mama yìí ló ń wò ṣe nǹkan rere.
2: She said she had never done anything like celebration.
1: Bàbá tó ti join wa.
2: But since she joined us.
1: Ó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan
2: rere. She started to do it.
1: Mo fi má jẹ̀mú yẹn gbàdúrà.
2: That same covenant I used to pray for you.
1: Àmì mẹ́ta ẹnu ọmọ ṣe rere.
2: Amen. Amen. Amen.
3: More information in Ghana.
4: Yeah, this information very well.
3: Ibikibi tó bá wà.
4: Anywhere you may be.
3: Ní àárọ̀ la.
4: Tomorrow morning.
3: Madame Valeria. Ibikibi tó bá wà.
4: Anywhere you may be.
3: Ní àárọ̀ la
4: Thursday. Tomorrow morning being Thursday.
3: Mo tutu sọ o.
4: I say it again.
3: Ibi tó bá wà
4: láwọ̀. Wherever you may be tomorrow morning.
3: A ní special meeting.
4: A ní àkànṣe ìpàdé.
3: Olúwa sọ̀rọ̀ o.
4: The Lord has spoken.
3: Ó ní wọ́n dá àwọn kan dúró.
4: Ìfẹ́sọ̀ ẹ̀bá mi di lé.
3: Ó ní wọ́n gba ẹrù ògo lórí àwọn
4: kan. So I will take note of credit from there.
3: Olúwa sọ̀rọ̀
4: o. The Lord has spoken.
3: Ó ní àwọn kan ti gbàdúrà.
4: Ìfẹ́sọ̀ máa pray.
3: Wọ́n gba àwẹ̀.
4: They have fasted.
3: Wọ́n ò rẹ̀ sí
4: àgbà. Yet no answer.
3: Ó ní wòlíì.
4: He said my prophet.
3: Ẹ kó wọn jọ láàárọ̀.
4: Gather them tomorrow morning.
3: Wọ́n tún bẹ̀. Ní orúkọ
4: Jésù. In the name of Jesus.
3: Mo fojú di ìpàdé
4: yìí. Don't be literally of those
3: programs. Ohun Olúwa ló sọ.
4: If the part of God has said it.
3: Yóò sì gbà ọ́ là.
4: And it shall deliver you.
3: Ó ní bí ìwọ bá gbàgbọ́.
4: He said if you can believe.
3: A ó gbà ọ́ là.
4: You shall be saved.
3: Àti ìwọ.
4: You.
3: Àti ara ilé.
4: And your household.
3: Màá rí ọ.
4: I will see you
3: láàárọ̀ la.
4: Tomorrow morning.
3: Gbogbo èèyàn.
4: Everybody.
3: Olúwa ní aṣọ tó bá dáa ni.
4: Lord is the best of your God to put on.
3: Wọ́n sì pàṣẹ fún mi.
4: And he commanded me.
3: Fífọ ẹni òróró méjì.
4: To give you two oils.
3: Gbogbo ẹtẹ wà ní Lagos state.
4: Lọ́sọ̀ bíi Lagos state.
3: Ẹ̀yà ará Abuja.
4: Lọ́sọ̀ bíi Abuja.
3: Ṣé múra.
4: I hope you are ready.
3: Yóò dáa fún yín.
4: Ìjà gbẹ́rìtì.
3: Lórúkọ Jésù.
4: Amen.
5: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún láti Ọlọ́run ṣe inú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice mo ti kọ́lé kan ti láti 2023 mi ò tiẹ̀ bọ́dà àti lọ́bẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice mi ò gbé gbèsè bòde ẹ̀rọ ọkàn mi pé à á lọ gba ilé mi ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn àtàjọ wà lẹ́yìn àwa mẹ́ta la ń gbé inú ilé yẹn oníkálukú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò wípé kò sí wọn tó expect pé èmi nǹkan lè fi wọ́n lẹ̀ but to the glory of God gba ọjọ́ kan mo ṣe lọ́bẹ̀ nìyẹn ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè ògo nìbàdàn mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè ògo yẹn mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀ mo ní tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn pé tó bá ti kọ́ torí má ní ti rò pé a ní option láti 250
1: ogele lọ sí wájú odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
5: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ kì í ṣe pé ó kọ́
1: ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ ju rédíò yín sí
5: mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí ìgbà tó pè nìyẹn àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn ò lọ́pṣọ̀n ju pé kọ́ńkọ́ ṣàkótú kọ́ntínú bẹ̀ yẹn ó ṣe pè mí ni mo wá fún ni on the 5th of January kó dó fún mo níláńlá olóhùn ò lè dúró ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà mo ní kó ṣàdúró ní rárá wálé òkè kò sí wàhálà gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó awon ton kan le ni mada won sa ma ni bi ole to won ni zin ko le to ngba to ya gugu e sa to debi pe gi ton ni ko le to o tu so won tu fi se login pop won ni mada mo lohun wa leyin o won sa ma so be yin ma ni olohun sa mo jo o fe dupe ni olohun pe olohun pari leyin emi ata omo mi be la wa bayi olohun ma pe osu kan ti a ti ko sibe so mo de tu ma ra radio mi la ro lati ba ti kuro nbi mi o lodun yen mo
1: so eh so radio numa
5: mi o so yen numa mo fe ra tutu mi la ro la lodo mala to ma la odudu yen lo
1: iro ni o
5: o to ni o
1: somebody shout hallelujah o
6: hallelujah
7: yo da fo
6: me da problem
7: sorry ni ojo west
6: today be Wednesday
7: gbogbo eyin ti e gba ipe
6: all of it I believe in this commission
7: o fe dan kan pada fun
6: yin sister about to be the start of
7: the world
6: lift up your head
7: so pe ki laye ti gba
6: lo what is it what is it for me
7: mo gba pada
6: I take them back
7: ki ni won ti gba lo
6: what is it take from me
7: mo gba pada
6: I take them back
7: oyo yo
6: yo yo
8: Unity Bank 00 32 39 37 01 Freedom Apostolic Revival International Ministry is the name of the account.
9: Or you can use our Echo Bank account. Echo Bank account is 097 000 3215 Again, Echo Bank account 097 000 3215 Freedom Apostolic Revival International Ministry is still the name of that account.
8: I can use the first bank account also. First bank account is 20146519 06. Again, first bank account 20146519 06. Ojo Sam of my Lord Jesu is the name of the account. For investor, you can call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
1: I want to live.
8: Those that after you.
1: No, ne bow.
8: Hey, man, don't let me talk with you.
1: I want to know my 5 years.
8: Those that want to waste your life.
1: I want to know my soul.
8: Hey, man, don't let me waste it. I heard the best that.
1: Ojagu ajayi.
8: You have overcome.
1: Oluwa mi ti dide ninu gore. Oti munu mi dumu oyigba mi bada siri. Oti wami o.
8: O wami le wu o.
1: O
8: bo aso e gokuro.
1: Oluwa o.
8: Oluwa mi ti dide.
1: Nitori temi o.
8: Leave up all night.
1: Need Jabu day.
8: I think Jabu
1: for my day.
8: About
1: young, I know.
8: Invite the men, invite women.
1: Only 7,000 people.
8: I got in your major
1: credit.
8: I have prayed for.
1: Motis said,
8: I've walked to that level.
1: Motis Bolon,
8: I believe God.
1: And more about that.
8: So if you don't believe,
1: to remain on you,
8: over
1: you are local.
8: You are your own.
1: At his head on those things.
8: We put that out of those things
1: last week.
8: That is
1: a reader.
8: I'm a lot of spirits about
1: near.
8: Hey,
1: in the name of Jesus. Gbogbo en to ba ri
8: anyone you see
1: so fun pe
8: I will my glory.